0: orúkọ Jésù gba ọpẹ wa ogo ni fún orúkọ yín adúpẹ pé mo ajílẹ lónìí olúwa gba ọpẹ wa adúpẹ o ogo ni fún orúkọ yín orúkọ mi ni àlùfáà Mósè Adébọlá Pọlá ìwé táǹkà lónìí wà nù Jòhánù kẹta ẹsẹ kejì olùfẹ èmi ń gbàdúrà pé nínú gbogbo kí ó lè dára fún yín kí wọn kí ó sì máa wà ní ìlera àní bí ó ti dára fún ọkàn rẹ olúwa yóò fún ẹ ní ìlera pípé mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lónìí tí àìsàn ń dà láàmú ní orúkọ Jésù dìde lórí àìsàn rẹ olúwa wò ọsàn olúwa yí ìgbà padà àìsàn yẹn jáde torí pé a kọ pé àyà yóò pa àwọn àlejò gbogbo àlejò àìsàn tó wà láàyè ló wúrọ bí o ti ń jáde lọ olúwa lè jáde àwọn tó wà lọ́sípítù olúwa wò ìsàn àwọn tó wà ń lé olúwa wò ìsàn ìlera pípé kí olúwa kò fi fún yín kí ìgbà yín kí ó dára kẹ gbé gbọ ọpẹ lónìí Jésù Kristì olúwa wa
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نقي السلام عليكم warahmatullahi wabarakatuhu gẹgẹ bi ise wa lónìí yìí tá a máa fi bara wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara al-izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọ ọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọlẹ ọlọrun jẹ tá a bá ti fún ní ìmọlẹ ọlọrun ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ó tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ yóò máa wá hàn níbi iṣẹ wa yóò máa hàn níbi iṣẹ wa bẹẹ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ ni ẹ wò bẹẹ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹẹ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹẹ bá rí èèyàn tọlọrun tí ó kú láàrẹ má bá ní má ba kíní ìjẹ aníkíní fi ń ṣèyàn ọkàn rẹ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọrun tó bẹrù ọlọrun in tọlọrun ọba fẹhun ni ibẹlẹ ti máa rí ara rẹ tí ó máa ṣe èmi náà ni ọmọ yayin muhammad al-maruf abiodun bin abdul malik mudiru daril qur'ani wal hadith li ta'lim al-arabi wal islami wassalamu alaykum wa rahmatuhu wa barakatuhu

0: party daddy wa ben to fe ra na tun se pe mi niyan emi de tun ni olori ebi won ba se send owo si mi niyan baba mi de so pe owo meta yen pe eleketa en to ba ti call e tele yo tun call mi to ba se wa kuro me njo ati joy lo ti e ki won gbe eri mi sugbon pastor demola ni gba tin ba kan ile yen pe ke eri yen kun dada
1: I love that
0: so olorun wa kada pe mo ri so le ni so ile elekeji yen ta ba mi
1: elekeji e ti pari e na nbo
0: two bedroom flat meji
1: no where le nla lo lo nko fun iya yi mo duo gege bi iko atiriju eledumare o gbe yin te wa bi laaro yi bo lo nkan ina ni pe lati oni ilo o ni fagidi jeun ma to ba ku iseju kan ki asiriri o tu gbogbo ẹni tó wá bí lónìí lọ náírà ìrànlọwọ òjijì ọmọ jáde ẹ jókòó ṣe ẹyin lẹ kọ́lé ni.
0: bẹẹni sá
1: nra yín.
0: bẹẹni ilé ẹlẹẹkejì gan ni ilé ṣàgaràjì ni mo kọ ti àkọkọ sí.
1: ilé ìmọ̀ lẹ́kọ́ yìí ṣe.
0: ọ̀nà ọ̀ṣunjẹ́ là ló wà.
1: ẹ kọ ilé yìí kí lẹ́yìn ṣe.
0: máa fi rẹ́ǹtì ni sá.
2: ẹ fi rẹ́ǹtì ẹ gbà.
1: ẹ lórí nǹkan ẹ kọ ó tó bẹ́ẹ̀.
0: Ọlọ́run ọdẹ kúnlé o bàbá mi Ọlọ́run òjijì bàbá rere arúgbó ọjọ́ Ọlọ́run fẹ́ bá rì wọ́n ọba tó tojú aláṣẹ jù bomi gbígbóná ẹni tí ò mà náà yín tí ò mọ̀ ní yín tó wá sọ wípé níbo lẹ ṣe ṣe ẹ sọ fún pé kó lọ jẹ̀yà tí ẹ jẹ karùgbó ọjọ́ kó tó sẹ̀gàn yín dògo.
1: kò sọ̀rọ̀ mọ́ mama yi ọkọ kẹta kí lẹ ń ta gan.
0: red maid ni.
1: ẹ máa ń ta ẹ tẹwọ mọ dìde o ó lọ ẹyọ kankan sí àmì iṣẹ ọwọ rẹ yóò tó ọ jẹ.
2: ìyá náà kọ́ńpóòsì orin tèmítayọ ọdẹkùnlé bóyá báwọn èèyàn bá ti ń jẹ tèmítayọ ànáyìn ti máa ń pọ lára wọn. ẹ wo gbogbo ẹyin ọmọ ọlọrun mo fẹ wàásù mi ọmọ tí ń mú mi lẹnu lẹ ọjọ tí ẹdá bá gba jésù òun lọ bẹrẹ sí bọ kúrò lọwọ ẹmí ẹrù èyí tí mo fẹ fi síde nìyẹn odi búkú tí wọn ń pè ní odi ẹrù bọmi ò ní sọ nǹkan kan wọn ní kí n gba rẹjísítà kí n lọ gba rẹjísítrẹṣàn àwọn èèyàn 150,000 àwọn mọ̀ ń gbà káàkiri báyìí so bí mo ṣe ń lọ sẹ́kọ̀ọ́ mọ̀ ń lọ gba 6,000 ó le jù bẹ́ẹ̀ lọ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ bá mi rẹ́jísítà ẹ̀yin brodẹ̀t ẹ̀yin sisi mi tẹ́ ẹ ti pinnu ẹ̀yin sísítà tẹ́ ẹ ti fẹ́ rẹ́jísítà àwọn èèyàn bí wọ́n bá ṣe ń wọnú camp bẹ́ẹ̀ ni kọ́ lọmọ fọkọ́ lẹ̀ gbogbo àwọn ọkọ̀ yẹn bẹ́ẹ̀ ni màá gbé lọ màá lọ gbé òkúta lé ní Jesus City bẹ́ẹ̀ ni màá ṣe gbà ní wẹ́mà lọ́la ní agbára ẹni tó láyé àtọ̀run bẹ́ẹ̀ ni ṣe gbà ní ọjọ́ Thursday nínú ìpàdé àwọn ààwẹ̀ tí àwọn obìnrin fẹ́ gbà fún ọkọ wọn àti fún àwọn àkọ́bí ọmọ wọn ẹ jọ ya fọ́tò ọkọ rẹ yà lọ́wọ́ yà sónú fóònù ẹ bó ṣe pọ̀n nìyẹn mú aṣọ tó ṣe pọ̀n nǹkan a fẹ́ pọn ọkọ rẹ a fẹ́ pọn kúrò nínú ìyá a fẹ́ pọn àkọ́bí ẹ a fẹ́ pọn kúrò nínú ẹbí gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run títí tí ó fi di 77 women convention bẹ́ẹ̀ lẹ́mọ̀ rí oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n mọ̀ wọlé ìṣòro wáyé ní ọjọ́ friday fún gbogbo àwọn ọkùnrin nìkan ní ọ̀rọ̀ àgbọ̀ndání ẹnìkan ní ọkùnrin nìkan bẹ́ẹ̀ ni sáwọn nìkan wọ́n wà dájẹ́ ni èèwọ̀ ọkùnrin ọ̀gbọ́dọ̀ dájẹ́ àfi tó bá fẹ́ dáyà jẹ́ ẹnjìníà ẹ jẹ́ ń gbọ́kàn sí kí n fi mọ̀ sí lọ.
3: Praise God Church. Orúkọ mi ni Ọmọ́tayọ̀ Láǹrẹ̀wájú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run arúgbó ọjọ́. Dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Ẹ ṣeun gbogbo ìgbà. God will continue to renew your strength. Jesus. Mo ọmọ mi kan lo àwọn méjì wọ́n fún kan ní permanent residence ní Canada.
1: Wọ́n fún PR ẹ̀.
3: So wọ́n fún ọkọ ẹ̀ ní citizenship. So òun wá send kí ló ń jẹ́ sí mi pé kí n wò ó pé wọ́n sọ pé welcome home. Mo wá ní èmi like Nigeria wọn bá ní welcome home. You are still a citizen of Nigeria.
1: Ní ilẹ̀ sọ bá wọn, orí pẹ́ yìí tí ì dán ni.
3: Praise God. So òun máa ń sábà gbọ́, mo dẹ̀ máa ń send omi, mo ti sọ mo máa ń send omi àti òróró sí wọn. Bí n bá tiẹ̀ ní nǹkan mi, omi àti òróró yẹn, wọ́n máa ń lò gan. So ìkọ́nu wọn náà máa ń gbọ́ wá lọ ṣe exam. She's a lawyer, but ó wá lọ sí law school. Ó lọ ṣe final exam.

0: Fearon, Fearon, amori le de balance nene. An ti soro salaye foro lede. An ye wo to ba ti dojo aje Monday liquid cho eleyi to be lavani lati waye. O ma ni lavani lati waye. Iyan ayaya kan ni o eleyi ti ma waye. Ani ko ni lavani lati sinbe o tori pe kini oro to so lori Jeremy Dogo wi po vivi aye agbaye le nitori po bi mo ni gege bo se wa lapa ti be yen an ti gbeju age si jo won ni ko se duro wo bo se lo o la ba dogba iyan gege lapa ti bi o ye eyin ti Barcelona e sare wa gbe leyi ke bula e gbe leyi ke bu ye wo nitori pe pa ku ba si ta ba n soro lowo lowo bayi e de to ni kini ẹni tó ní highest pass accuracy ìyẹn nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí pákù bá sì ni gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn tán bá níta ló jà yín bẹ̀ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ kọ̀ mí lè lórí wípé adéwálé adédáyọ̀ ni the prince ìrúmọlẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ó yẹ pápápá ẹsẹ̀ kan rúkọ ẹsẹ̀ kan títì ó yẹ gbéragbéragbéra unstoppable tó gáláǹtì ó yẹ látàpá tibẹ̀ ẹjẹ́ láǹfààní láti ti gbé wá bí nítorí pé láwọ̀ yìí tán ń bèrè wípé azeez tẹ́ ń sọ yẹn gan wípé lẹ́nẹ́sà dẹ́sípẹ́sì ó tún lọ bá ìtàn rẹ̀ jẹ́ wípé ta ló ní lọ́wọ́ tẹ́lẹ̀ Diego Maradona ọmọ orílẹ̀-èdè Argentina ni gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn mo tún ti láǹfààní láti jà yín bẹ́ta ó yẹ mọ́ mú sọ́wọ́jọ́ gẹ́gẹ́ pápápá. Ẹjẹ́ ń padà lọ sínú ìwé ìtàn nípa ife ẹ̀yẹ àgbálá ayé náà ni ó kú fọ́fọ́ láàárọ̀ tòní ó dúró tán ó dúró kò ga tán nítorí pé lọ́dún 2010 tá a bá ń sọ̀rọ̀ nípa agbábọ̀lù eléyìí tó láǹfààní láti ní ègé eléyìí tó complete jù iyùn nígbà wo iyùn lọ́dún 2010 ni tá a bá ń sọ̀rọ̀ nípa agbábọ̀lù ọ̀hún a mọ sọ̀rọ̀ nípa Sergio Ramos nítorí pé kí ni ègé tó láǹfààní láti gé ńgbà náà lọ́hùn ó tó bí 31 ó yá pápápá ẹ jẹ́ kí n sáré débí. Nítorí pé jọ̀dín o, ó ti sọ̀rọ̀ ṣàlàyé, ó ní sẹ́ rí bí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórílẹ̀-èdè ìtàló, báwọn ò ṣe lọ sí ife ẹ̀yẹ àgbáyé, ó bá wọn lọ́kàn jẹ́, ẹ̀mẹ́ta léraléra gbẹ̀gbẹ̀gbẹ̀ láìsí pọ́n fáwọn lépè, ó ló wí bẹ́ẹ̀ o, èmi kọ́, ó ní láìsí pé wọ́n fi nǹkan sà wọ́n, wípé bo gan logun ti ń jà wọ́n gan ná, wípé kò kúkú yá wọn, wípé ó jẹ́ tó jọ lójú, ta ló sọ̀rọ̀ bẹ́ẹ̀, ìyẹn jọ̀dín o, gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn, ó ṣe é ṣe o, kẹ́ ẹ rí ràfíà lórílẹ̀-èdè wo. Lórílẹ̀-èdè Spain padà. Gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ti ṣe wà báyìí nítorí wípé ó ṣeéṣe kó fífi ẹ̀yẹ àgbálá ayé lẹ̀ láti lọ àdírẹ́sì àwọn kíni àwọn ọ̀rọ̀ kan eléyìí tó níṣe mọ́ àtọ̀rọ̀ kan tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ olówódé gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó jẹ́ bó ṣe jẹ́jọ́ mo jẹ́ yín bẹ́ta ajá àjá tán ìjà ní ń dálẹ̀ nígboro ayé ó yẹ pápápá gbás gbós gírígbós lánàá ẹjẹ́ ń ka èsì fẹsẹ̀wọ́sẹ̀ eléyìí tó láǹfààní láti wáyé ẹjẹ́ láǹfààní láti kà fún yín lẹ́yọ̀ kan kéjèèjì kẹ́ ẹ tún mọ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó yẹ ẹ bá mi ká lọ ìyẹn nínú ìrìn àjò káǹtì eléyìí tó láǹfààní láti wáyé lánàá yẹn ó jà àjàjà látàpá àti bí ibo ni kí n ti bẹ̀rẹ̀ jọ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé lánàá oríṣiríṣi ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ ló fara kááṣá ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórílẹ̀‐èdè egypt ṣe náà pa new zealand ilẹ̀ ọwọ́ àfẹ̀mọ́júmọ́ ó ná pa wọ́n bí ẹran orílẹ̀‐èdè argentina àwọn yẹn pa austria lẹ̀ o àmì ayò méjì sódò ni mẹ́ta sẹ́yọkan níbi ti fi pa new zealand bí ẹran argentina àwọn yẹn méjì sódò ni leonard sanders messi ló sì mi àwọn méjèèjì ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé orílẹ̀‐èdè faransé náà lánàá àmì ayò mẹ́ta sódò eléyìí tó wú tatata ó ná fi láǹfààní láti pa orílẹ̀‐èdè iraq ayé wọn bá iraq mọ́ wọn lọ́wọ́ torí pé michael olise king of assis olólàǹfààní láti mẹ́rù lẹ̀ ìyẹn fún kylian ọlọ́ni mbappe ìyẹn gẹ́gẹ́ lánàá ẹ wò ó 40 minutes ló sáré ṣe kíní yẹn o ìgbà tó tún di 54 minutes ó ṣe wọ́ndà osmani dembele osmani adumade dembele ó ló tún gbá fún kylian ọlọ́ni mbappe ó tún mi àwọn ìyẹn wá túmọ̀ sí pé kylian mbappe ó ń gbé súnmọ́ ní ọ̀nà sanders messi ìyẹn gẹ́gẹ́ ló ní close marking ṣe bẹ́ẹ̀ gbàgbé wípé ìdíje fi ẹ̀yẹ àgbáyé eleto ti fi go mefa gba golden boot o je mo nbo nbe to ba di later ngba to di 66 minutes king of assist king mike olize o tun merule iya fun osman dudu redembele o tun lafani lati mi awon o ba di meta sodo to tumo si pe lana orilede spain an to ti pa iraq ile bi ran abopa gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹ ẹjẹ ń tẹwájú ìyẹn gẹgẹ láàárọ tòní nítorí pé ilẹ̀ ti mọ́ ti pẹ́ àwọn kan ti jí láti 12:30 gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹ ó yè mí ti gbéra tán orílẹ̀-èdè náwè ṣe nípa sẹ̀nìgálẹ̀ ìyẹn bí ẹran àbọ́pa orí wọn ò gbégbẹ́rí ọlọ́kọ̀ nítorí pé pádọ́sìn olókọ́kọ́ mi àwọn ìyẹn fórílẹ̀-èdè náwè nígbà tó di 48 minutes ìyẹn alábala kejì Martin Sode Wumi Odegaardi olola anfani lati gba fun ala nipa Malekun Elibratalandi niyan o ba di meji sodo ngba to di 53 minutes iko igbe gbogbo lorilede Senegal Sadio Mane o meru to kile o gbero le fun Ismail Azar o de lanfani lati di meji seyokan meji seyokan ina wa iko igbe gbogbo lorilede Senegal n wa bo se ta omi iko igbe gbogbo lorilede Norway awon wa bo se jawe olubori ko pe o ni bag lo lanfani lati ti gba fun Tani, Alani Pamalekun Elibratalandi, Oba di meta se yokan. Kama forogun, Nicholas Michael Jackson. O meru le ni 90+3, iyan fun Ismail Azar, Oba di meta si meji. Fun die yi, te ba mo, ami ayo meta si meji, o na fi pa orilede Senegal, iyan bi ara abopa, o di ya keji, gege bo se wa lapa ti beyen, o ya papapa, e je sare la fa lati fi to yin leti, bi pe orilede Jordan, awon na kokko go ni 36 minutes. Al Razdan olola fani lati go tamari lo mu la lo fun last ewa wo orilede Algeria ba binu tan Riyad Mahrez ajenu agbabolu se lo meru le ni 69 minutes o ba di 1-1 nigba to gba assist ile iyan fun tani Ben Bali gege bo se wa lapa ti beyen ewo 82 minutes oni go yiri le lafani lati so di meji se yokan iyan gege bo tun se wa lapa ti be o ye wo ago mefa iyan gege lene lorilede Portugal atorilede Uzbekistan an lafani lati ma pera won loko orilede Gesi atorilede Ghana awon na lafani lati se fanfa to ba ti da ago mesan lene nje wa mo eni to je oluko ni orilede Ghana ti soro salaye oni ta ba soro nipa ifese won se leyi to kereju to si binti to we to loka to kere tan yan yan to rorun fa won na aye oni ifese won se orilede Gesi o wa lara re bi pe ifese won se lo ti rorun ju iyun ninu idije fe yi agbalaye e n wa mo to so o bo yo rorun fo orilede Gesi ni so ni abo rorun fo orilede Ghana sugbo luko ni orilede Ghana lo so o ye gayin na ti mo to tumo ti ati n tun so nbe yen gege bo se wa lapa ti be yen O na ni mo se lafani lati ja yin iyan leyo kokan ejeji o ye papapa eje lafani lati mo ka fun yin ba se wa si lori ate igbele won atawon to ti kangara won atawon to je pedro lasan ni won nilo iyan lati se kini lati kanse jari orilede mexico o lo wa loge tente iyan ni ipo group A ami mefa ni o ti qualify south korea ami meta lo fi tele czech republic lo lami kan po keta south africa lo wa sale patapata ami kan lo ni sugbon je gbese go ti olohun o si ni ba san e wo ni ipo group B orilede canada orilede canada 4 points lo ni o o de ni pe leyin to ti gba ifese won se meji ki mo tan yin orilede switzerland na gbe sun mo pakipaki pelu 4 points bosnia herzegovina awon yen an ni 1 point lapa ti beyen pelu qatar leyin ifese won se meji meji ni orilede brazil 4 points Morocco 4 points, Scotland 3 points, Haiti 0 points, Lodio Inye Tijantie, O ti relegate, Wani Wakwe Kako Simbe Ma, Orilede USA 6 points, Lodio, Australia 3 points, Paraguay 3 points, Seri Turkey 0 points, Inye Na Tijan O ti Lole, Amada Gula, O ti Gula Ori Wan, Ewo Jamne 6 points, Lodio, Cote d'Ivoire, Lotele Kwa Lodio 3 points, Ecuador 1 point, Inye Ne, Curazao 1 point, La Wana Ne, Anjagbe Suma Rawane, Eto Jaki Kurazao wa nsale o ni pe o je gbese obitibiti go latowo Germany Germany eyin nu Olorun Olorun obi Netherlands awon wa ni 4 points Japan tele won pelu 4 points Sweden àwọn wà ní three point lápá ti bẹ̀yẹn ẹ̀kọ́ tí ń fojú mímú hàn orílẹ̀-èdè tunisia ilé tó lọ eré lẹ́sẹ̀ eré tó lọ nítorí pé wọn ní àmì kankan wọn kálukú kan fi kébù rẹ sí lára tiwọn ni gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé orílẹ̀-èdè tunisia wọ́n gba olùkọ́ni tuntun lẹ́yìn tí wọ́n fìdí rẹmi pẹ̀lú àmì ayò mẹ́rin sẹ́yọ kan èyí ò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ṣùgbọ́n ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́ẹ̀kejì wọn tó jẹ márùn sódò ìyẹn náà tó wà lápá ti bẹ̀yẹn ó pọ̀ orílẹ̀-èdè egypt olówà lókè téńté ìyẹn nípẹ́ tó dìmú pẹ̀lú 4 points orílẹ̀-èdè iran 2 points lónìí o belgium náà ní 2 points new zealand ní 1 point wọn ní wọn pẹ́ kan kò sí mbẹ̀ mọ́ orílẹ̀-èdè egypt yóò jáde kúrò ní group yẹn o bẹ́ẹ̀ já tari ẹ̀kú sọgbẹ́ tẹ́lẹ̀ dá orílẹ̀-èdè spain ní ìpín group h ó ní 4 points tí ó orílẹ̀-èdè uruguay ìyẹn náà ní 2 points sẹ́rí cape verde àwọn yẹn náà ní 2 points sẹ́wárí orílẹ̀-èdè uruguay àti orílẹ̀-èdè cape verde yẹn nǹkan náà kò sí wípé bá yẹ nìkan ju ẹnìkan lọ nítorí pé wọn ò jọ jẹ gbèsè go wọn ò jọ jẹ gbèsè kankan ẹjọ ní 3 goals olórílẹ̀-èdè uruguay ti láǹfààní láti go ó sì kọ́ sí ìdí mẹ́ta bákan náà kẹwẹ ìyẹn fórílẹ̀-èdè cape verde tó fi jẹ́ pọ̀ méjèèjì jọ ní 2 points ni orílẹ̀-èdè saudi arabia ló wá sàlẹ̀ pátápátá ìyẹn ò lé níbi tí ó lọ gẹ́gẹ́ bọ̀rọ̀ ṣe wà nìyẹn o orílẹ̀-èdè faransé ó ti ní 6 points orílẹ̀-èdè norway ní 6 points ó kú láàrin orílẹ̀-èdè senegal tó orílẹ̀-èdè iraq ẹni tí ó ṣe pò kẹta jáde ń bẹ̀ yẹn torí pé àwọn méjèèjì yẹn tán wà lókè téńté sọpọ̀n ti lọ ó yẹ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn orílẹ̀-èdè argentina 6 points lónìí algeria pẹ̀lú austria àwọn yẹn ní 3 points orílẹ̀-èdè jordan ìyẹn ní 0 points ìyẹn náà tún ti lọ ẹwọ orílẹ̀-èdè colombia ìyẹn ní 3 points dr congo àmọ́ tán sọ àwọn ní 1 point orílẹ̀-èdè portugal náà ní 1 point lápá ti bẹ̀yẹn àwọn pẹ̀lú uzbekistan ẹ̀dẹ̀mọ́ gbàgbé wípé ìfẹsẹ̀wọnsẹ̀ yóò láǹfààní láti wáyé ìyẹn gẹ́gẹ́ lónìí mọ́júmọ́ òru ọ̀la náà ẹ mọ̀ pé portugal àti uzbekistan aago 6 ni ó wáyé orílẹ̀-èdè england àti ghana àwọn méjèèjì jọ ní 3 points ní ìpín group l o gẹ́gẹ́ bó ṣe wá wà báyìí wọ́n kojú ara wọn lónìí tàn bá ti kojú ara wọn lónìí ní dédé aago mẹ́sàn-án a mọ ibi tó dòkó dé fólúkálùkù gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ṣùgbọ́n ní ìpín england yẹn england wà lókè téńté pẹ̀lú 3 points ẹ wo orílẹ̀-èdè ghana tẹ̀lé pẹ̀lú 3 points panama 0 points kòhétì àwọn ànsàlẹ̀ ó sùn tẹ̀tẹ̀rẹ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó yá mo jẹ́yìn tèmi bẹ́ta ajá àjá tán ìjà ní dálẹ̀ nígboro ayé àní pé níbi tó dòkó dé báyìí tọ̀rọ̀ bá parí tó di wípé wọ́n ti gbẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tó parí síbi tó fẹ́ parí sí àwọn mẹ́jọ tí wọ́n láǹfààní láti lọ sweden scotland nigeria paraguay cape verde belgium portugal czech republic sẹ́rí ecuador bosnia panama pẹ̀lú senegal àwọn yẹn mọ̀ sí sáré tètè bọ́ lé ní gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó yẹ ajé láǹfààní láti gbé ayanana tó gbé oúnjẹ fẹ́ gbé gbà wò bọ̀ kí n gbé wọlé lápá ti bẹ̀yẹn torí pé ọ̀rọ̀ pọ́nlẹ̀ lóòrọ̀ tò ní ó yá mi ò ní wá yín tì ẹyin tèmi ń gbogbo lẹ̀ kílẹ̀ wọ́n tó ti ṣòyọ̀ fẹ́ ṣòyọ̀ ṣù ṣáì ṣùgbọ́n mò ń bọ̀ wọ́n wà á kì yín tó bá di létà ó yẹ ajanana tó gbé oúnjẹ fẹ́ gbé gbà wò bẹ̀ bá ń kí àwọn ọmọ nàìjíríà tán láǹfààní láti gbé wà láàárọ̀
1: yìí. Tó ń bọ̀ káàkiri àgbáyé àwọn yorùbá sọ pé tí àràrà ò bá ṣe bí ìdìbò olúgi náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
0: Àwọn ọmọ kéékèèké ó rò pé bí àwọn ni.
1: Ó máa rò pé bóyá gbé àwọn ni. Ó dífá fún kí Messi tó yẹ kó score hat trick lánàá tó pàdánù ìdíje golíwòmí gbà ṣe.
0: Ó gba golíwòmí gbà ṣe lánàá.
1: Òun náà jẹ méjì lánàá ẹ káàárọ̀.
0: Ṣé Mbappe wà ló wá ń bá wípé yóò máa rò pé gbé wọn ni.
1: Ayọ̀dé yìí ṣọlẹ̀ bá lórúkọ.
0: Oṣù Àlà.
1: Olówe mò wé.
0: Ó dà ẹjẹ́ kábẹ̀rẹ̀ láti fi golíwòmí gbà ṣe ti lè ẹ̀ sàǹdọ̀ spẹ́ẹ̀sì gbádànù lánàá. Ó jẹ́ ìkẹta tí ó gbádànù nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé. Ta ní àpá nínú méje tó ti gbá nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé. Ó ti gbá mẹ́ta dànù. Ó gbá mẹ́rin wọlé. Ta bá sọ̀rọ̀ nípa pé kò sẹ́ tí ò lè gba golíwòmí gbà ṣe dànù. Àwọn kan sọ wípé ó yẹ kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal nígbà tí Ebere Chese tó gba tiẹ̀ dànù kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG àti Gabriel nígbà tí wọ́n gba àṣekágbá Champions League. Mo sì wí lọ́jọ́ náà pé kò sẹ́ tí ò lè gba golíwòmí gbà ṣe dànù. Tá a bá sì gbàgbé kése ìgbà àkọ́kọ́ tí Leonel Sandro Express náà gba golíwòmí gbà ṣe dànù leléyìí tó túmọ̀ sí pé kò sẹ́ tí golíwòmí gbà ṣe sùọ̀ fún. Mo rántí Copa America kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Chile nígbà náà lọ́hùn nígbà tó wà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona mo rántí ní Copa del Rey kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Athletic Bilbao
1: tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù
0: pẹ̀lú Chelsea náà bákan náà pẹlu jesu na bakan na to je awon ipele ti o ti ni kimi eleyi
1: ronaldo na so nu na against chelsea ni 2008
0: be ni to olori oro pe agba goliwo mi gba soda ni o ya e ja gba be won ile
1: ti ke ta ba wo goliwo mi gba che ko si en ti o le gba dan ko je tutun pe eyan kan gba da sugbon ti messi nkan to kan wa messi pe awon yoruba ma soro kan pe aro ni wale oluko
0: yesu yo simi ogun
1: nitori pe ta ba wo ni ori pe nigba kan wa o ti yonda re pe o ni gba bo argentina igba yen o padanu idije o copa america bi meji final sugbon gba yen ke gba president argentina o lo pada ba pe eni yi kan yanju oro o de gbegbe se ori pe igba yen na ni ni agba woko o de pe ta wa de gbagbe na gba yen an sumo nitori pe ta ba o 2014 gba ti kin na gba jamin na won abun ni brazil 1-0 igba yen o mu lara pe o ye ko ngba cup sugbon na yen na bo se so abara goli mi gba se danu ko wa so ikunranu nkan ti messi atawon ronaldo atawon player kokan tan ni niyan nitori pe to ba je lomi ni pelu bo se padanu yen a ti so kunranu pe ko si nkan mo sugbon gba ti o so nu o dun gan idije yen o wa gba bi eni pe
0: Ko ni gba mi mo
1: pe final na gba lana o de pe to wa de wo awon go yen shekin avers of first goal avers on ti ti omo argentina to latan fun enzo ko de pe o pada gba wole nkan tan so ni e pe as a player te yan ba nse anything kan te yan wa ti se pe ke yan ni focus o de wa nu kan to pada ran lo ati pe messi wa ni gangan pe ki fi be jam pata go abomo ati score nitori pe to ba wo iranlowo to ti se gan o ti over 200 ti gan to se pe eyan meru ile a de ri pe eyan na o wa ati pe
0: ninu gbogbo fese won se
1: awon player be ni ati gan club side o ti over 200 ati pe awon player yen na an nife argentina nife pe a eni yi o se se ko je pe idije last woko o mo to ma wa seyin re
0: sugba awon na
1: a de sugbe o na ti o le o tun ko tan pe o mo pe tele atun ati ni close anjo bara
0: bi me se important mbappe na so pe o ni
1: mbappe na
0: important
1: o na ti ba ronaldo over 15 goals
0: o ti le tori meji lo mi lana o ti de 16 o ti gbe ka gbe pelu mi last close
1: o ti de 16
0: o wa nipo keji le under sanders messi bayi
1: omo kekere de omo eje o si wo awon messi ronaldo sori bi ti ke lo ba mbappe ati nkan to kan se pelu ele island ni pe o country to wa ko ran lowo iyen norway to ba po lo wa bi spain o pe boya bi awon country to je pe an da o na o de pe o na lana o na je meji so mbappe ati island awon meji yen ton ba lo ba yen ti kin ba le wa consistency iyen norway pe ton ba n wa lira emi wo pe ohun ati papa julo mbappe yi apelu go meji to tun gba wole o je ko yo wa pe omo yi ko ti bi to le lo se gba to wa ni na fe so monaco amo kan
0: to se PSG
1: amo kan to se
0: Real Madrid
1: pelu pe bo se ni injury
0: o ni injury
1: o challenge to po waju
0: o tun gba bi titi
1: o lo ti score
0: o gba bi titi
1: abo mo go to score ju ni kin champions eleyi to score ju la liga o je ko ye wa pe omo yi a to ba ti je pe go
0: e fi le fun olode
1: o mo kan to nse pelu go
0: on gangan na pe ni erikina pumping
1: e
0: ja wo elu kan ni ko igba gbagbo lori le de Ghana o ni ifẹsẹwọnsẹ to rọrun ju ni ifẹsẹwọnsẹ koju orilẹede gẹẹsi ṣe ka sọ pe mind game ni abi kini ka pe
1: emi na o mo nkan to sọ tori nkan to sọ ẹyẹ mi gba adébẹ kan ti mo rí news yẹn rí
0: kan o fojú rí dìkọ orilẹede gẹẹsi england o ni o game to ti rọrun ju ninu idije fi ẹyẹ àgbáyé ni
1: ikan kan mo nka kan láìpẹ náà ikan kan náà babaláwo ní ghana o na ti sọ pe àmọ gidi african country ikan náà ṣe ẹnikẹ nations cup bóyá mali ni to so pe e kan mali awon eyan te lo dawo fun ikale to ka
0: se pastor e pastor yo pada explain
1: ikale to ka o ya gidi a congo
0: edi a congo
1: ikan de mi kan ri ni pe game oni o na mo pe oro to nso o kan fe fi o fe fi ru awon player is okay
0: lago mesan
1: awon player ghana is okay pe eyin te le na panama abo ni 1-0
0: pale na orilede england na
1: o dun be ati en england ikeji ni pe abo mo ti africa ti kin ta ba de semi final o ta ba de final oju we temi le mi so o ni mo le ro pe boya achievement africa o mo ta ba de final nitori pe ta ba de semi final igba tan mu yan marun gan abo mo eleeto lo o mo ni qatar Morocco de semi final. So come on, so pay at pay be me wabe. So omi pe in katoba di less than boya semi final. Or final. Ah, see, can she? Any ashejori? Nick in Africa. Oju etem le. So entoru pe. Ibadan ma oma nunga. Ama kanti Morocco she. Ade ma kanti she ba. So Africa. Abu Dhabi improve game. Game again. Na Senegal na lana. Anti padanu game meji. Emi ro pe. Ibiti kanti ba. Bezos atoba ba mu.
2: And the one more one girl one buy. Oh, nigga, o to decide lara boya boya won la vanilla di lo rara ba ni lo rara gege bo se wa lapa ti beyen o ya je la vanilla di ja o ki nbere si ni mu ipo won ara won 0916159111 o loju opo ta fi la vanilla ti mo ba da si la ro toni e wo ta ba soro nipa Libertalandi iyen fun Norway o di ni 59 goals o iyen ninu 52 games eleyi to gba fun orilede Norway gege bo se wa lapa ti beyen ninu ifese won se to je idije oje idije to ni kimi to to bi mejila to gba fun kini to gba fun orilede Norway o ti mi awon ninu gbogbo re gege bo se wa lapa ti beyen omo tan so tan so tan ni baba la lujenu agbagogo wole ni o ya je to sare fi han yin ninu tan kini idije fe ye agbalaye agbabolu eleyi to lafani lati mi awon le meje ototo lera lera iyan ninu idije akoko eleyi ti o fi kokoko soju fo orilede re ninu idije fe ye agbalaye Libertalandi ti darapo ma awon agbawo awon awo na ti se be Guillermo Stabai lodun 1930 lo se o gege bo se wa lapa ti beyen anjanu omo orilede Argentina ni Sandro Cossis lodun 1954 Jos Fontaine iyan lodun 1958 Zaz Galato iyan lodun 1974 Harry Kane o se lodun 2018 Elibrus Alan o na ji se lodun 2026 gege bo se wa lapa ti beyen o ye papapa e je sare fun yin ni ti Kylian Mbappe tori po ti baloko du mi ro laugh close o lo wa ni po keji bayi iyen pelu Lionel Sanders Messi tori pe mi ro laugh close ki lo sele o ti duro re duro fere be nba iyen si 16 ti pa ti pe sugbon Kylian Mbappe ti ba Lionel Sanders Messi ti wa ni 18 iyen Mbappe iyen ti wa ni 16 bayi anjo lera won laye wa ri
1: o ti ma wo final amo kan to sele laarin Messi
2: beni beni
1: godi bu ni Qatar
2: akuna batata ta le wa nu egba na
3: Abdulmajid Ajibade ogan la la tajun bo ma so
2: o ya mi o wa ni ti papa ko e ma dasi
3: o ba ka o pa Argentina
2: o ya ko siri
3: what you about to go
2: let's a rubber
3: no bro there you go if you must end there because I'm not to the big guys you
2: know
1: of it you more less but who tell Argentina
3: that don't my neighbor are you lost are you lost you any can food down boy to a party baba see my ebola ko
2: oda
3: I don't know if you ever will see my thing
2: oda
3: I just come out my boss back in it
2: okay back to back Argentina my grandma you know you akuna matata
4: babu wala
2: oh can you be letting me oh yeah, that's the buying lower can.
4: Okay.
2: Oh yeah, kuna matata.
4: Ronaldo
2: o na ile o ile da bo top scorer top scorer nigba Messi ti ni 5 goals Mbappe ti ni 4 goals to Ronaldo akuna matata
5: abu wala
2: ta lo wa nbe
5: o ti mo luwa lo le se lati du logu
2: o ya
5: olulufe Real Madrid
2: o ya
5: France lo ni World Cup o
2: France lo ni World Cup
5: awon ti la Mbappe lo ni
2: akuna matata Victor Jesus ko yi. Oh yeah, me what is Adidas yi ojo ti lo. Oh my so wi pe baba ku o fun mi njo yi e wo awon ti won ni goju ninu idije fe ye agbaye lowo yi Lionel Sanders Messi o ni marun Libertalandi ni 4 goals Kylian Mbappe na ni 4 goals o Undaf omo rile de Germany o ni 3 goals Jonathan David ni 3 goals Araujo only 2 goals Gore Kodigapo ni 2 goals Oya Saba ni 2 goals Oya mo ti kuro nbe yen eyin temi gbogbo le kile e je ki sare la fani lati mu ipe yi leyo so ka papa papa kin si ma lo akuna matata ta lo wa nbe
3: engineer Farid.
2: Oh ya kwa pada si.
3: Baba awon ara mu ko si awon omo ni mi.
2: Oh yeah, that's it, that's it. Monda zero balogun agbara to gbe Liverpool duro o wa loju raye oya mi oni weti oye ko lebi araba nbi o wa gospel party iyan loju agan raye come prime senior apostle tunde ajidola laniyan aji mi oni wa yin ti e je ki mo felese lo loro toni adewale adedayo lo ko temi rumale tin gbenu radio kunyun mi ma tun batan transistor radio titi digba mi ta mo lanfani lati pade ara wa o dabo orova bye for now o dabo

0: ojúmọ̀ rẹ ni o. Ojúmọ̀ rẹ ni. Ojúmọ̀ rẹ ni o. Ojúmọ̀ rẹ ni. Ilẹ̀ tó bá wà lónìí o. Ojúmọ̀ rẹ ni.
1: Ọ̀nà sí ọ̀nà là.
0: Ojúmọ̀ rẹ ni.
1: Agasa movie sí o mọ kọ fújì ní tiẹ.
0: Trouble party ló gbé èmi náà gbé terror party.
1: Ìgbà táwa ru speaker yìí ìbàdí style bolo wa gbà yẹn.
0: Àdúpẹ́ àwọn
1: akọ́ṣẹ́ orin ni.
0: Àdúpẹ́ ọtí dọ̀gọrin lẹ́ni. Ọ̀dà náà akínyẹ lẹ́bẹ̀ẹ́kulẹ́ o ṣáájú lódìdí o ẹ̀lẹ́ ṣáájú dáadáa níbi tẹ́ ti ń gbọ́ wa àtúpalẹ̀ ròyìn ó mà ló tún ṣe bẹ́ẹ̀ gbòde níbi tẹ́ ti ń gbọ́ wa o àwọn ìròyìn àgbọ́sọ gbọ́dọ̀ àgbọ́ sí fìlà síkẹlẹ̀ àgbọ́kọ́ àgbọ́rẹ́rẹ́ àgbọ́lámilójú gbogbo ẹ la kówó ẹmí ọmọ ọmọ pé méjì náà lẹwà bí ó bá jẹ wúra jẹ pọtẹ ìwà wọn lọdún jẹrẹ ẹsẹ wa pọtọ lọdún jẹ búrẹdì ọlá tí ìrẹwà jẹ ògùn ní ọpẹ ibi tí ló kọ tèmi o.
1: tó ṣe bí ìwọn bàbá ẹ náà là ń jẹ nínú ajá tó ń sinwìn kan bá a ya dìgbòlugi ó dé lówùrọ tó ní ètò yìí ètò wa ètò àtúpalẹ ròyìn sórí ìkànnì diamond 8.7 tó wà nílọrin ní ìpínlẹ kwara lọjọ ṣẹgun ọjọ kẹta lẹni ogun oṣù kẹfà ọdún tá a wà yẹ tó lọ́dọ̀ tìyìnbó lẹ ṣe ń pe àwọn kan kókó àjímọ́ni wọ́n ti gbé ke síwájú rẹ̀ lówùrọ̀ tó ní àwọn ẹlòmíràn wọn ní ogun ẹ̀jẹ̀ rí táwọn ṣẹlúra lóròórọ̀ wọn ti garu sí i lákòókò tá a wà yìí ṣẹwárí àwọn bíi bẹ́ẹ̀nì àwọn gírèsì àwọn ṣẹ́gun àwọn àkọ́bí àwọn pírẹ́ṣọ́ọ̀sì àwọn ò ní bẹ́ẹ̀ ró kàrí tó ń ṣe lóròórọ̀ wọ́n fẹ́ já sínú omi ni nílẹ̀ ìbàdàn àmọ̀lá láfúrè àti àbúlẹ̀wẹ̀dù àtẹ̀rọ ògúnfẹ̀ ogúnbaní àní àwọn ìròyìn tó wúwo létí iṣẹ́ tí ìròyìn ni kì í ṣe páńdà tán kà láwọn lẹ́bi kan tó táíwò adéyẹmí lórúkọ mi.
0: ó dá ọmọ adéyẹmí o.
1: ọ̀pìn ló ń kẹ́sí o.
0: wọ́n ní ẹjẹ́ mu látàpá bí torí ìròyìn pọ̀ o mo mú the nation wá o kódà mo mú daily trust wá o yàtọ̀ fún yẹ the nation o mo tún bá wọn ròyìn bí nàìjíríà tìbò wà lọ́dọ̀ tèmi lílásì fún bẹ lọ́dọ̀ mi o kódà fangadi ògbẹ́yìn o.
1: tó ọ̀pá atẹ́ ìròyìn ta kú lówùrọ̀ tòní channels àkànṣí wọn níbẹ̀ nigerian tribune lówùrọ̀ tòní leadership vangard àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n mú kánlẹ̀ lówùrọ̀ tòní ọ̀pá.
0: ó dá ajápẹ́ bá kan lọ mọ́sẹ̀ sórí eléjì rẹ̀ ẹni àwa pè wádé kò gbọ́dọ̀ kẹramú o bírun wọn bá kẹramú wọn ò tún gbọ́dọ̀ gùnkẹlẹ̀ gbòǹgbòǹgbò jẹ́ mú láti the nation lọ́dọ̀ tèmi bí o ààrẹ tinubu ó kan sára o sí ẹ̀mí àlàáfíà nígbà tí bàbá sẹyọ àádọ́rin ọdún 70 years yo gẹbi o se tun je ekan iyan elekati eto idajo o o tun je oba loba di meji lorun baba o se eni odun babalaye oye o so pe ni are bola ahmed tinubu ni anaju aye o ti lo re ese abewo ikini ku orire si emi ati lafia onidajo sire dauda bage muhammed kini o ni àyájọ́ ọjọ́ ìbí bàbá tí wọ́n fi ń ṣe àádọ́rin ọdún lókè pẹ́ o ṣàkàwé rẹ̀ ó ní adarí tó tayọmọ̀ ní ṣe ó ní ṣẹwárí ọba àlàyé náà ó kọjá kà sí nǹkan torí pé ó ti kó ọ̀pọ̀lọpọ̀ ipa fúnlẹ̀ nàìjíríà tá a bá wò ó lẹ́ka tètò tó jẹ́ ti lọ́balọ́ba ni àbí lẹ́ka ètò ìdájọ́ gan òun la fẹ́ sọ ni ṣe wọn ni ìpínrin ṣe díẹ̀ láwùjọ ta sọ gèlè àbí ṣiṣẹ́ díẹ̀ láwùjọ tẹ̀wò ni àmọ́ o nínú àwọn àgbéjáde ọ̀rọ̀ rẹ̀ ó lóun dúpẹ́ o fún ìgbé ayé ọba náà tinubu àlòkansára sí ẹ̀mí ọ̀hún fún bó ṣe fakọ̀ tó fakọyọ̀ lẹ́ka ti ìmọ̀ òfin eléyìí tó ni ó dìde láti ilé ẹjọ́ gíga èyí tó à ń pè ní high court mọ́ ni tó fi dé ilé ẹjọ́ èyí tó jẹ́ ti kò tẹ́mi lọ́rùn tá a mọ̀ sí court of appeal ní o ṣáájú kó tó di pé ó wá dé ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ní ẹ̀ka tètò ìdájọ́ o tí wọ́n fi ń pè ní onídàájọ́ nílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní akínbàbà pé wọ́n kó ayẹyẹ ọdún o wọ́n ṣe púpọ̀ púpọ̀ rẹ̀ lókè pẹ̀ sí ará ìjẹsà tó mu trophy ṣe ló fo pamọ́ sílẹ̀ o the nation ló gbọ́dọ̀ yẹ léjì rẹ̀ o.
1: allright channels ó mú kanlẹ̀kùn rẹ̀ lówùrọ̀ tòní ọ̀pá dúró dè mí kẹ̀kẹ́ ròyìn mi garo tí mo gùn kájọ kọ̀wọ́ ni lọ síléeṣẹ́ ààrẹ tó wà yẹn tí máa ń padà bọ̀ máa gbọ́ ńlá pìn sórí kẹ̀kẹ́ mi lówùrọ̀ tòní channels ó mọ̀ fohùn lédè ó ní ẹ̀wọ̀ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá náà mọ̀ ni ààrẹ ilẹ̀ yìí bọ́lá ahmed tinubu tẹ̀yàn olùwátòyìn ògúndípẹ̀ sípò gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tí ó mọ̀ mogoto àjọ yìí tó ń gbóto ìtẹ́kọ̀ fásitì national university commission NUC ó mọ̀ ló gbaṣẹ́ lọ́wọ́ olúfẹ́mi àìná tó jẹ́ ọ̀jẹ̀mí ọ̀jọ̀gbọ́n ti o fi se sile le n gba pe ko ti lo nkan bi odun kan lenu ko hun are tinubu o yan aina sipo ninu osu keje odun to koja to se je pe won pada se ifilole egbimo hun ninu osu kokanla 2025 gege bet jade to le de se are tinubu salaye wi pe re ti wa pe ogun dipe yo lo ogun ori re lati je ki ajo AUC ma fi ala kale lede pe wa sitire yi to ba nitumo channels ni loto ni opa
0: mo ti wa ni daily trust lodo temi minister kare o ori seri amugbalegbe mi to lo re yanyan meje bi a olugbani ni moran re emi o mo nipa re owo mi re o funfun ni ni lai lo glove o nse ni ile iwe royin daily trust won ma gbe o minister keji won ni foro olulu ile wa fct labuja o dr maria Mahmoud Mane, o ti yora re fuga o o yara e soto o ni loro iyan sipo ati esun to ro mo o ti won fin kan pe won kede lati odo bin Usman Rano eni to so pe bo n se wa yi o ohun gaga ni amugbalegbe abesikawo eni si se minister leka ti royin to si daruko awon to je olugbani numoran pataki meji ototo eleyi to ni won wa l'office won o se adoju ti ni oko ni taku si waju ile ane ni nigba to n soro nse ni Austin Lemon eleyi ti o gbe oro na jade lojo ko itakun Facebook o ni seri yan sipo na ni won sakawe bi eyi to ni se pelu office ti minister keji folulu ile wa lemwe soro wi pe seri nse ni o wa gẹ bi oju si ohun nkan so lati yan ni fun I awon ipo na nigba to n ba gba se o gẹ bi won si gbe jade ninu apileko ti won gbe jade loruko dr mahmoud ninu agbe jade won lati inu iwe royin daily trust o se aye pekulodan nipa laya bi ara o bi aye ba gba tapa yoko le gunun daily trust ma lo gbe dorin eleji re o
1: alright lowuro to ni opa nigerian tribune o na mo mo gba mo lowuro to ni keke royin mi mo se wa ni ile ise are ile ye to ni en to ba soko sorule o fe gbo ohun onile mo le ile ise are ile yi ti salaye oro kan to lede latenu omoye fun ipa re egbe oselu Nigerian Democratic Congress NDC yen Peter Obi pe to ni kare tinubu ko fi je sile ile ise are tenu mo wi pe oro to jade lenu obi o je oro ago papa julo o je nkan to je pe ko ba gba ti wa mu o tenumo wi pe oro bi o fe je ka oyan gboju kuro lori oro sijoba ni ati jade kan to lede ni ana ojo aje Monday adowo abese kawo fun ade tinubu lori oro royin atlana ntele bayona nuga omo bu enu atelu obi to n se afiwera won ilana atoro oselo nile nigeria ati ile gesi nibiti a rootu ijoba ile gesi kestama fise sile laipe ye gege bi ona nuga se wi o ni ewo o bi o mo nkan to n so ni tori pe nile nigeria isijoba ile are la nlo presidential la nlo te pe ile gesi won lo ta won asofin ye parliamentary o wa tenumo wi pe are tinubu odun merin gbako na ni won fi yan sipo ti o si lo nega tribune lo ro to ni opa
0: emi ti wa ninu the nation pada o omo to ba ti joba ba re o ma ti gberi iya re jenu oro ikiti ipinle ikiti ikiti kete ibe ni mori en se ni ile uk won kan sara o fe to di wala lafia to waye lekiti o amo won ko minu o lori oro ahun ta ibo bigba be eyan ba na bredi loja o pe dibo ko sebe ya mo se gbe jade nse ni ile uk mo ni united kingdom ni jebe o won ti kan sara gbo suba raba de o fun beto dibo alalafia se waye o fun eto dibo gomina to waye ni ipinle ekiti mo ni ijoba ile uk won dupe o won si gbo suba fun gomina abiodun abayomi oyebanji o tegbe oselu progressive congress apc to wole leyin to yelu bori pelu ibo ti on kare je egberun mokande ni odunrun ati oko le lugba o le merin o 319,224 ibo mo ni kebi asoju iyen ajo ile britain ile briti ko mo ni nile nigeria bo se soro o ninu apile ko ti won fi lede iyen ni na ojo aje o se apile leja odo ko se jata mu lori papa apile ni ya kara ko si ya kan ni kara ti o loruko ke bo se gbe o won wa gbo subara bade fun bi won se sa mu lo ilana ofin eto ibo todun 2026 o nse ni asoju ile britain ile briti ko awon lo wa se be wa ke gba jare o to gbarata lori bi won se nta ibo ra ibo ni ipinle ohun o kilo pin sere nse ni bi oro eto ibo yo se joju lowo ninu awon eto ibo tun bo lona lo se koko to se pataki fawon ara ilu o kale ba nigbekele ninu ilana isijoba to je ti warawa eleji re be bo si pe jade ninu royin leni se eni ba ti so re gbe dandan ni ko je la fun the nation na lo gbe royin o
1: to tanness ibe mo wa lo wuro toni opare to lo si le gesi la igba visa lo wuro toni keke royin temi o gba iye le south africa mo bale sibe lo wuro toni o mo pariwo we pe aitete fele ke bo si e ko je kare ni ti o mo ba ni ke amre o south africa won mo ti ke gba yare won ti kan minu bo se pe won se nfese fale lati ko won kuro le south africa lati wo ijoba apapo ile ye awon eyan won mo kan minu we pe ijoba le nigeria ko ti soro soke lori ti ton fi ko won kuro ni ile ohun amo nigba to nfese le se ijoba le nigeria se le ri bi pe igbese laje ko won kuro ni south africa o mo si wa nle o tenumo pe won ni ipenija ranpe ni nigba to nsoro adele adari agba le south africa alessandra ajaye tenumo nigba to nsoro pelu awon eyan ohun ilu pretoria o ni ewo e lo vokan bale igbese lati koyin kuro nile ye o si wa nile channels ni lowo to ni opa
0: da adupe olo south africa ode layo o a sorry oya o da nigeria tibu ibe le mi wa yi o lowo ti mo wa yi o se eyan to lowo o so lopa mo mi guard lo n fe ma se ni eh uniform na ni o si ma wo o ni ipele ekiti lori eto ibo to waye nbe ni egbo selu pdp ati oludije won wa tako abajade sibo ni ipele ohun o egbe ton pologo ibo fun gomina iyen oluwapo gomina ni o legbe selu olon brother people democratic party pdp ninu eto ibo gomina to se kan se jari ni ipele ohun dr wole oluyede o ti tako abajade esi debo to wa kere latodo ajo lominira to se to ibo nile wa ina kimo ni o saka we si debo na o ni se releye ko se afihan pe a se joba warawa ni tooto koda ko fihan gaga bi awon eyan ti won se dibo ni ipele ohun o ninu apile ko to fi lede lanojo aje latodin tin se eni tin se adare leka ti royin ati ibani soro fun iko ipologo ibo fun oluyede iyen oloye sanya ato farati oni seri awon iko na awon benu atelu eto dibo to waye na pelu esu wipe gbogbo awon ilana na ni eyi to ye ko lo bo se o lo ni won ko tele tori pe eto dibo na lo kun fun awon ase mo se lo lokan ojo kan ti o je ke to dibo ohun ko ya jasan ko ye arin o ko da ko je ko dure bo ti wu ko ma se egogulu o o nbere adugbo re to ba ma adugbo re so fe de na daro run ni Nigeria Tribune lo gboro ye leji re
1: o leadership o na mo mo gba mo lowuro toni opare e to ke gba jare pohun oni gba lati ipinle ekiti
0: ekiti lo so be
1: ipinle kogi ipinle awa eyan ta mo kan ta nse omode lowuro toni to ni ohun
0: o adele lana wa lo salaisi
1: ko lo amwe to so yen to ni ipinle kogi iroyin ohun o mo fohun lede pe egbirin ote ba se npa kan nikan mo ruwe ijoba ipinle kogi ti kede pe ohun ti gba awon ohun jagun kan ta fi sowo si awon odaran to n gbegbese lati da omi alavia ipinle kogi ru won fi die mule pe igbese na lede mo se gbianjo lati se egun yin pe ni geto abo to ba ipinle kogi soji ijoba fi die mule pe won sa se yo ohun lọwọ igbese to lede lati owo awon osise alabo papa gan ton gbe kale lati office anonymous lori oro abo lori lede ye ati awon omo ologun owo keji la leyin igba to bi to won leti wipe awon eyan kan wo wo daran be jade kan to lede lati owo commissioner fun oro yin ati ibayin soro ni ipinle kogi kisli femi fan wo salaye wipe won so tele muye won si fidi amule wipe oko Volkswagen golf 2 kan won ma lo lati ma ko awon ohun jagun sowo kakire ti butoro ipinle kogi ko lo nsanu wa ni leadership ni loro to ni opa ta pa adile isimi ranpe yopa akeso aju ri eto hun
2: My first Elsa in-law house visit, eh? It remains small, make I for call 911, eh? As I crush one Mr. Chef Cube, now so my me and Kuka begin dance together. Even our oversabi at Yamena, as for take away, oh. Enjoy the taste of culture with just two fingers. When you take grind the Mr. Chef beef, dawa, dawa,
3: make spicy seasoning cubes. Mr. Chef, taste home, taste culture.
4: Chef of life.
5: Better be in iron and care. The good for your body, yeah, you, yeah.
6: Oh, yes. Chisaye, chikpepe, wa ni o minira. Pelu Ferrobin Iron fun iwa ati fun emi. Ara to jipepe, okan to wa la lafia. Ferrobin ni ti wa. Ferrobin Iron ati Folic Acid. Ko sofo mo, owo re papo re, o si wa larowo to. Ogun olomi tin sori omode, bi wipe oyege lojojumo. Ferrobin ni ona. Ferrobin lati ile ise 15 Healthcare PLC. O wa ni gbogbo ile itaja ogun, jake jado orile ede. Ferrobin, eronja fun ni leje to daju.
5: Ferrobin Iron and Care, the good for your body, yeah, you, yeah.
7: Oh, yes. Wake up, feel strong, feel free with Ferrobin. Iron for you and me. Ferrobin is a product of Fitzin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobin, the ideal blood builder.
0: Eka bo pada lori atupale royin ha lasi wa o elejire o
1: okin moni
0: o ti nawo ge we royin leadership lodo temi o se eyan meta ni o se fun ni moran o okunrin to lowo lowo obirin to rewa atawon olufe ko agbawo arsenal mani ile ejo won ni ki wo lo ri toju suwo re pamo o sogba ewon ku je o kọlọwọ sanu o oridajọ muhammedu marumo ni ti ile ejọ giga ijọba apapọ to wa labuja o won pe se ri oluwa po are labẹ ase egbe south africa action congress aac to ti je olu se agbejade iwe royin sahara reporter yen omoyele sowore o won ni ki won lo ri toju re pamọ o sinu ayiran ogba itunu aye ni se ti ku je o ni ilu abuja bi won se gbe jase seni to ba ti royin aya ni ti wa pe kuwa na lo fi bi o amọ sa o ense ni so wore to je olusa kojo igbese ipe fun at revolution now movement pe aye pada kode lowo lowo bayi o leni to je pe won ni ki wo lo re toju re pamo si ogba iyen to je ti ogba itule aye ni se na o titi di ojo kerin ilogun osu kefa ta wa ye nigba ti won yo lo re gbo esun to ni se pelu gbigba oni duro re ti won ni ki won o jawo ninu re na o ni eyi ti won ti saju fun latari pe won ni ile ejo na ni ojo kerin ni ogun osu kefa ni won ma pase wipe ki won o gba iwe agboni duro re kuro lowo osuwo re na o latari esun pe o kuna lati farahan ni ile ejo lori awon igbejo re eleyi ti won fi esun ka ti wipe won ni se ni o ma tabuka re o o pe are le awuruko to te be to wu lenu ge bi won se gbe jade ni owuro to ni se mo tin fo yi foto ni mo ko lo ngbin ni koko sinu epo gbigbona di leadership na lo gberoyin lojuma tuni leji re o
1: to lowuro to ni opare to ko worin pelu sowo re
0: ko worin
1: olomuroyin wa pelu sowo re
0: mo gberoyin re ni
1: to ipinle kun bi keke mi lowuro to ni vanguard ona mo mu dani Tony orin kila tu kosi gbadu oro ye Tony dugbadugbe to mi loke yi bi kan

ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: ẹgbẹ́ ni wọ́n dìbò pé wọ́n ti dìbò sáà sí kí láti wọ́n dìbò.
1: Àní ta ni gómìnà ta lẹ́gbẹ́? Ẹ mọ̀ jẹ́ àtàrà wa mọ́. Ta ni gómìnà ta lẹ́gbẹ́? Gómìnà náà ló lórí ẹgbẹ́. Òun sì ni bàbá gbogbo àwa tá à ń bẹnu APC. Ṣùgbọ́n ojú pa àti tó yẹ kí gómìnà ó kó nípa ni ò kó nípa. À sì ti ń sọ̀rọ̀ yìí kó tó dò ní. A sì sọ fún yín pé bí ó ti rí náà ni orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀. Ṣé bíbí náà mọ wá? Mo sọ fún yín mo ní wọ́n fẹ́ gbé Senate lọ Ìlọrin West. Wọ́n ó gbé lọ rep tó wà láàrin Asa àti Ìlọrin West. Wọ́n ó gbé sí Ìlọrin West. Nítorí tiẹ̀ wá burú jáì ni pé àti Senator àti rep Ajikobi Alanamu constituency ni wọ́n ti wá. Òkè Ìmọ̀lẹ́ kan náà wọ́n ti wá. Asa wa dúó lófo Ọlọ́run mọ́jẹ ta sọ dúó lófo ni Ìlọrin South. Iṣẹ́ àmọ̀nù wọn sì ti ní kò sẹ́ni tí ọkọ̀ tẹ́sí bẹ́ẹ̀ pò ló ti sọ bẹ́ẹ̀ ní kò sẹ́ni tí ọkọ̀ tẹ́sí ní Ìlọrin South gbé Ìlọrin South. Èbí bí náà láti sọ́njọ́ kan tí mo sọ́njọ́ náà nínú èsì mo lẹ́ni tó bá wí bẹ́ẹ̀ èdè àgọ̀ ni níwájú àwọn àgọ̀ ní sì ti sọ àgọ̀ ní sẹ́ni sì mo sọ bẹ́ẹ̀.
0: Kí n bí ìbéèrè yìí ká ní lóòótọ́ ni ọ̀rọ̀ àwọn dìtẹ̀n yìí wípé ètò ìdìbò wáyé.
1: Òdodo ni
0: ká ní lóòótọ́ ẹgbẹ́ sọ pé tòbí wáyé
1: ẹgbẹ́ táwọn sọ yẹn. Bẹ́ẹ̀ ìdìbò bá wáyé kí ni wọ́n ń lọ sí Abuja fún nísìn. Wọ́n wá kó àwọn lọ́balọ́ba àwọn orí adé òrùlẹ̀kẹ̀ wọ́n wá kó wọn láti kó àràpọ̀
0: wọn máa lọ Abuja nísìn. Àwọn lọ́ba wọ́n náà ò lọ bẹ̀bẹ̀ fún tíkẹ́ẹ̀tì wọ́n ní àwọn lọ fẹ̀mí ìmoore ràn ni. Ẹgbẹ́ táwọn lọ́ba sọ yẹn
1: lọ́ba
0: àtàwọn ẹgbẹ́ àtàwọn alága ẹgbẹ́.
1: Lọ́ba nípínlẹ̀ Kwara wọn ò lọ sunkún dìde fún ààrẹ pé n ti ń ṣe wá ń lu wa yìí o. Ọba Ọláyinka táwọn agbénipa gbé yìí tí wọ́n gba 21 million tí wọ́n tún wá pa ọba Ọláyinka yìí wọn ò sọ̀rọ̀ lérí eléyìí o. Ọba Yasikira tí wọ́n gbéyàwó àtọmọ wọn ò sọ̀rọ̀ lérí ẹ̀. Àmọ́ gbogbo alamọgbọ́n káfẹ́ran sẹ́nu káwàtì kò sí bí wọ́n ó ṣe pa àwọn lọ́ba tí wọn ò ní dáhùn bàbá fẹ́ jìǹta Ọlọ́run ló kù lérí ẹ̀. Gbọ́ta ni wọ́n ti òfin ní dáhùn. Òfin Nàìjíríà gan London constitution bọ́ba kan wọ́n bá jáde ọláṣẹ àti gbàṣẹ lọ́wọ́ chairman council ni nínú òfin Nàìjíríà. Ẹ rántí pé láyè bí àgbọn n tí wọ́n fi dá sẹ̀ríà fún ọba Onífẹ̀ Àtàdóbáyérò Kánò nìyẹn pé wọn ò gbàṣẹ kí wọ́n tó lọ sílẹ̀ Israel nígbà náà.
0: Kí n bí bèrè yìí gbèsè àwọn dìtẹ̀ yìí ṣe ẹ̀kọ́nà àbáyọ nìyí.
1: Bẹ́ẹ̀ni
0: ọ̀nà àbáyọ ni.
1: Ọ̀nà àbáyọ ni.
0: Láti fọ ẹgbẹ́.
1: Ṣé wọ́n fẹ́ẹ́ fẹ́ gbẹ́ ni.
0: Kí wọ́n fẹ́ ṣe.
1: N tí wọ́n ṣe ohun tó dáa ni n tó yẹn wọ́n ti ṣe láti lẹ̀ ni. Ṣe rí bá a ṣe gbọ́nlé ọkọ la gbọ́nlé àlè. Nínú òṣèlú ó wí fún mi mo wí fún ọ ìwí fún ọ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ gbágun òkè. Bí wọ́n bá ti ń pọ̀ wífún mi wọ́n ní kọ́ wífún mi ò wífún mi ẹ̀jẹ̀ ìjà ìjọ gbágun òkè ni. Ni àwọn mẹ́wẹ̀ẹ̀ wáyìí n tó yẹ kún ó ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ ni. Kún ó ti jókòó kún ó ti jọ sọ̀rọ̀. Ẹ rí i pé ní ọ̀rọ̀ tiwọn wọ́n lẹ́ni tí Ọlọ́run bá padà yọ̀ǹda rẹ̀ fún àbẹ̀ntẹ́ bá fà kalẹ̀ nínú àwọn fara mọ́. Ṣé èèyàn kan nínú èèyàn mẹ́wàá? Èèyàn kan nínú èèyàn mẹ́wàá? Dáládì kọ́ ni problem. Gómìnà gan ni ìṣòro inú ẹgbẹ́.
0: Lọ́nà wo?
1: Ní gbogbo ọ̀nà. Àní gómìnà ṣẹ́ bàbá ẹgbẹ́ lọ́jẹ́. Yàtọ̀ sí pé ó jẹ́ bàbá fún gbogbo Kwara lónìí. Òun ni number one ní Kwara. Òun ni chief security officer ní Kwara tó yẹ kó mójútó ètò ààbò. Ètò gbayégbádùn ọmọ Kwara ọwọ́ rẹ̀ lọ́wà. Ètò ẹgbẹ́ ọwọ́ rẹ̀ lọ́wà. Gómìnà tí ọba wa fẹ́ kí ìlú ọ dàrú tí ó sì fẹ́ kẹ́gbẹ́ ọ dàrú yóò wá pè wọ́n jókòó. Bí àwọn kan ti ṣe tiwọn báwọn PDP tiwọn báwọn Labour Party kankan bó wọ́n ti ṣe tiwọn òun yóò wá pè wọ́n jókòó àwọn ADC ṣe tiwọn. Ebi lẹ́yìn náà làwọn ADC ṣe tiwọn àkúgbọ̀n kankan àgbáríwò kan wọ́n yàn ni. Gómìnà wa jókòó yóò wá pè gbogbo wọn. Ìwọ Yàyá Sẹ́ríkì o kí lè rògbà tiẹ̀ olórí ẹgbẹ́ Sọ́lì Mùsàfá Olúwatóyìn Captain Ahmad Mahmood gbogbo wọn báwọn wọ́n wá pè gbogbo wọn. Wọ́n wàá jọ sọ̀rọ̀ wọ́n fikùn lukùn. Tí wọ́n bá jọ fikùn lukùn tí wọ́n gbọ́ra wọn yé ìṣeéṣe gan kọ́ mọ̀ jẹ́ pé iye ìbéèrè ṣe pọ̀ tí wọ́n gba fọ́ọ̀mù kọ́nu wọ́n gba fọ́ọ̀mù. Wọ́n gbọ́ra wọn yé nínú òṣèlú bí wọ́n ti ṣe nu. Òṣèlú èèyàn là á fi ṣòṣèlú. Inú tí sì ń bá bọ̀ wá yìí ọmọ Kwara lápapọ̀ wọ́n ń wòye wọ́n mọ ibi tí wọ́n lọ. N tí wọ́n láwọn ọ̀fẹ́ ní Kwara látẹ̀yìn wá ti ń ṣẹlẹ̀ láyé àwọn sàràkí èyí tó dé ṣẹlẹ̀ nísìnyí ó ti ẹ̀ bujú já ó burú já ju ti gba sàràkí lọ. Àwọn lọ́ba lọ́ba yìí odijo

0: jẹ kogogogo bayi la agbohun agogo dugbe dugbe bayi lohun takiri gbe ndu ojumo ni mo ko morogun moroko ojumo ni mo katalese mo tena kaga bayi le riyan ti e eriyan bi telefao ogonu odun lo ni okuta na okuta na ni omo je egberun odun lo ni ko okuta na okuta na na ni omo je o eku dede asiko ye ku fomo ni yan se ku boju ojo tiri se dada alaba yin o ode o dabi olo wo mo yin o aku yale taye bi mole ba ti de dandan ni ki okun ko wa bigba ni mona wa abalajo imole te riyan gangan loko okun kun laaro otuni boye isese n gbe eto ifun igba koko e wa wo pe eto wo gan lo lo lategun lasiko ta wa yi o akase eto e ti le se IBEDC ti won se onibowo e ona le n gbo yi nikan ni alalubarika yi diamond 8.7 fm nile ilorin laba pere te e ja tujo se to taaro otuni ko dun ki gbogbo kan si mo lawon ti won je asuju ile se IBEDC lori eto laaro ipelu mi o iyaafin falila adebayo lawao ti won je regional communication officer fun ile se IBEDC ekun ti ipile kwara won be lori eto laaro yi te ma lagba Abdulrahim Abubakar tawon na je regional safety officer awon na be lori eto ki address mo ba poju letter lo e ja kese sona ka te pepe eto lóní ràbájìgàn àti ní rẹgẹdẹ fihàn lójúmọ tò ní ọlọ́rìwájú òye wọlé lóókọ tèmi gẹgẹ bí atọ́kùn ètò yìí o ẹjẹ bá bọ̀ wá tààràtà sọ́dọ̀ ìyáàfin falila adébáyọ̀ làwà ẹ kú dédé àsìkò yìí o.
1: Ẹ ṣe olóòtú ẹ káàbọ̀ ẹ kúlé ogun gbárale
0: adúpẹ́
1: ẹ káàbọ̀ sí orí ètò.
0: Ẹ ṣeun inú wa dùn pé ẹ tún láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò lásìkò yìí ẹja túbọ̀ kí alàgbà Abdulrahim Abubakar náà káàbọ̀ sórí ètò ẹni ẹ̀ bá ń kí àwọn ará lé.
2: Ẹ kúlẹ̀ o ṣé dáadáa bàbá yín.
0: Adúpẹ́ ẹ ṣe gan tọ́ ọ̀dà ẹja tètè mú kíní ọ̀hún pàápàá torí ànípẹ́ sójú òpó lẹ̀ fún ẹ̀yìn ara lẹ́nà láti bá wa dá sí ti ń bẹ́ńlẹ̀ yìí bó bá ní ìbéèrè kan tó ń ta owó ta sí lódò okùn yẹn láǹfààní láti nà ń bẹ sétí gbọ́ àwọn tí wọ́n jẹ́ aṣojú lè ṣe IBEDC tá ń gbà lálejò lórí ètò láàárọ̀ yìí ẹyìn ibo láwọn àti kó ẹjẹ ti ọdọ alàgbà Abdulrahim Abubakar kó láàárọ tòní kí lẹ ní fún àwọn ará ilé kí lẹ ní bá wọn sọ láàárọ yìí.
2: Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé iléeṣẹ́ IBEDC ti àwọn oníbàárà wa ó jọ wá lójú gan ní pàtàkì jùlọ àlàáfíà wọn bí wọ́n ṣe máa lo iná yẹn tí ò ní mú ìlera
0: tí ò ní mú ìnira
2: ìnira
0: bá wọn tàbí ewu
2: dání dání òun nìkan tí a mú lọ́kùnkúndùn fún àwọn oníbàárà wa.
0: Ọ̀dà ọ̀nà owó wá ni wọ́n lè gbà láti dáàbò bo ara wọn lọ́wọ́ ewu àti ìjàmbá tó rọ̀ mọ́ iná ọba.
2: Tẹ bá wo àsìkò tí a wà yìí a máa rí pé àsìkò òjò ni àsìkò òjò tàdé ń wò yìí ìtura lọ́yẹ kó jẹ́ fún wa pé kó jẹ́ ìnira.
0: Bẹ́ẹ̀ni.
2: So bára ẹ̀ ó lè ṣe jẹ́ ìtura yẹn a máa rí pé àwọn installations wa náà ó yí wa ká lóríṣiríṣi installation bí àwọn wáyà wa àwọn póòlù wa so àwọn yẹn dẹ̀ni yìí wọ́n ní ewu tí kálukú mú lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan àwọn lè ṣe wà yẹn dẹ̀ni yìí a máa rí pé tó jò bá ti fẹ́ rọ̀ ìsáàdà kó jẹ́ pé ó mú atẹ́gùn dání àbí kó mú àrá kó mú dání so ìkan ọdún méjèèjì ó ṣàmà yọ bọ̀ tó bá ti jẹ́ pé níbi tí àrá sísan bá ti máa pọ̀ jù a máa gba àwọn oníbàárà wa níyànjú wípé kí wọ́n ní nǹkan tá à ń pè ní art good arting system nínú ilé wọn because tí a bá sọ pé nígbà tí àtọ́ná tí kò sí iná ní àdúgbò wa tí a bá ní good arting system tí àrá bá sán ju normal lọ ó máa tan iná sínú ilé wa àtúbádẹ tan iná sínú ilé wa máa bá àwọn gadget wa tá a fi sínú plug tá a ti plug sílẹ̀ so torí a máa ń gba àwọn oníbàárà wa níyànjú wípé tí òjò bá ti ń rọ̀ àbí tí ò bá ti síná ẹ jẹ́ ká yọ àwọn gadget wa kúrò nínú plug kó má bàa jóná then pẹ̀lú bá ṣe wà tójò bá ń rọ̀ tó bá ti mú atẹ́gùn dání ó máa fẹ́ wó pole ó dẹ̀ máa fẹ́ wó wáyà náà máa fẹ́ gé so tí gbogbo orúkọ báyẹn bá ti ń ṣẹlẹ̀ kán má hesitate láti pè wá kán dẹ̀ máa allow anybody bi ya omo kekere abi electrician ladugo e ma allow won lati fowo kan awon installations wa because lad ni asiko yen o le ogun po lati sumo be
0: oda ki wa ni aro wa yin fun awon to je pe eh niru akoko ta wa to je pe akoko ojo ni eh awon to ni shop sabe wire na awon ti won gbe kiosk sibe kini imoran yin fun won gege bi eh eni to mo o jime ati abere mo nipa eto abo
2: mo fe mu ki to so lori e mo fe mu example kan wa ni 2 weeks ago ni adugbo kan ni Ibadan oja ni be yen e ma ri pe ro ma po gan be so jo wa bere si ro o mu ategun dani awon kan wa labe line won tun wa ni big pole this big board ni o this sign pole gan gan wa be so gbogba tategun yen fe tojo yen na tun wa ro pelu pe waya na tun wa layi ka yen so ategun yen wo sign pole si yen bo se tobi to yen na bi se wo
0: kabiyesi olohun
2: samugba to ma fi wo to ma fi wo gbogbo awon to wa layi ka yen awon kan sese wa wa ri record pe boya emi ba lo but eyin ni bi ta wa so lo wi pe ka le gba awon onibara wa niyanju
0: ben
2: ta ba ti ri pe ojo ti su awa ta ba ntaja labe wa labe line ejo eje ka kuro nbe a ta ba wa ni bi po ni bi eyin boya transformer ni ta sumo be eje ka kuro nbe ni time ta ti ri pe ojo ti su eje ka ti shop wa ka ma lo ile to ba je pe boyo tin sumo gba to ye ki a close e je ka close ka kuro ni ayika be ka de ka jina si abe line because ati ewu ti eyin to mu dani o le gan ta ba so pe yan kan sese lasan ni se be to ba sese na la le so story but to ba ko ni le so story so olohun je ka ni ka ko jamba buru
0: ami olohun oda pelu alaye te wa se ki wa le ri so nipa awon to re menu ba pe awon mi nbe to ye pe shop won ko fe jina sibi ti transformer wa kini oro te ni funru fi awon eyan be tori on te ko so ni pe eni bi ojo ba tin ro ki won tete ti shop kan mo gba le won lo sugbon awon ti shop won o wa jina sibi ti transformer wa se igba ku gba to ojo ojo ba ti dudu tojo fe ro na ni kan sare mo ti shop abi ki won ti e digbada gbon ko asi awon ko laji ka ibi ti transformer wa
2: e mo pe akun pe so ile ta so le kan ni bo yi to ju be ni pe o ye ka sa fun ku ni
0: tori be mi ba wa
2: diri temi ba
0: leyan leyan ntaja o
2: be ni ti ko si gba kan ti o da lati sumo bi ti electrical installations ba wa ko ti e si gba kan to fi wa okay even gan ka kon le si abe line abi ka ni shops abe line o ko se ti o to to tona ninu gbogbo ewu e lo mu ewu dani ti waya ba janle boya waya in transmission ni ta kole ti le wa sumo transmission line ta de observe in right of way ta fun in ona to ye ki waya gba fun ra re lo ye to ye pe to ba ti e jagan ko ni mu ewu kankan bayan o si ni ilana ti wa fun bi in transmission line o ti leye meters ta gbodo fi sile
0: ta fi gbodo jina si ta kete si
2: ta gbodo fi jina si bi in distribution line to je ti IBDC na o ni eye meters ta gbodo fi le fun bi IBDC sin IBDC distribution line is supposed to be 5.5 meters aside 11 meters ni 5.5 meters la pa kini 5.5 meter la gba kg so on la le fi sile so that to ba fi ma even gan transformer na bo se wa yin bi ton ba install e si e ka make sure pe a observe 5.5 meters aside so that do ba ti je ke boya o fe fun epo jade ni abo fe fun kan jade ko ni le ba wa gbogbo nkan ta gbogbo installation stand wo yi a ma ri pe won lenu oro lati soro pe mo ti fe ja o abi inira na
0: waya o le soro fun re
2: inira lo de ba waya ti waya fi ja inira lo de ba transformer ti transformer na to na fi
0: explode
2: so ko ni le so fun wa ko lenu ta fi so fun wa but ninu pe ko lenu ta fi so fun wa lo ye ka wa na fun ra wa ka le observe normal process lati jina si gbogbo bi ti installations yen wa ka ma ba se agbako ewu to wa nbe
0: to oda e je mo bo wa sodo ya afin falila tadebela wa enje yin na ni afikun lori oro yi
1: e se mo ni afikun ti mo fe sare se afikun ti mo fe se ni pe gbogbo ala mo pe emi o laaro ni gbogbo gbala de ma polongo ni ori eto yin pe ke je ki amojuto aika wa ni for some time now ati ri awon experience orisirisi to ti lead si pe ina payan latari pe ni janu ani bi gbogbo awareness tan create ni ori program nipa safety orisirisi lo ti sele a de le so gbogbo e tan lori eto yi eto yi afin la won eyan loye ni lati je kon mo ewu to ro mo ki eyan ma taja ni abe power line gbogbo e na la ma salaye lori eto in fact ta ba wo be so ide eto yi to se n lo gan te ba ni ke ka ye igba ti awon safety tan ti wa si ori radio tan ti wa erin pe it's almost like every other day ta ba n bo si program la ma mu won dani except when they are busy la ni mu won dani gbogbo a de rin pe o important si won emi awon olu awon customers wa o important si wa ohun la se n se awon ipolongo ta n se yi anybody to ba n taja na be power line ejo eje ki a sa fun ewu to ro mo ile ise wa na apart from ilani loye ta n se nbi ati mu letter lo severally fun awon to n taja la re pe awon power line ni safety will be my witnesses here won ti ni particular letter ta design lati ile ise wa lati lo so fun awon pe to ati so fun yin awo ni a ni agbara lati mu yin abi lati prosecute yin but ale a ni agbara lati ilani loye lati
0: so fun yin ka
1: gba yin moran pe ewu wa ni
0: ibi
1: eduo si ewu wa nbe letter ti wa ta ba de ti mu letter yen lo fun awon ta wa ri ta ti lo so far ta ti mu kakiri pe oya eyin na e fowo si ti anything ba sele ni abe bi ke mo pe eyen ni e fi awara yin la fi se awo nse agbofinro a de nse a de mu yin ni tipa decision yin ni awo gba yin ni moran awo de so wu to wa nbe fun yin to ba ti wa te yin lorun erin pe gbogbo ba se nso na te ba tun lo kakiri na e si ma ri pa awon eyan si wa labe ke mo yi ge ni keji mi de si so ebi emi to ba wa ohun ni o taja
0: oni taja
1: to ejo eje ka mu oju to abo ara wa nipa ina ijoba to wa ni aika wa gbogbo bi to ba ye ka file ilana 5 meters na ni ka file gbogbo kon je ka tele en to ba fe kole emission pe e kole sabe power line en to ba fe gba shop wa be shop to fe gba dada ko to din pe because igba ti o ba sele ko se ni kankan to ma mo eje ka sa fun irun wa by then a de ni so yepo na pelu awon Kwara State signage and advertising agency ti ati ba won se meeting gba kan na ri pe kan jo kan ma ba wa ri pe won monitor awon to erect signages ka kiri awon installation wa anybody te ba ti ri to ti pe signage wa bi to fe erect particular thing kan make sure pe kan jo kan ba verify ale lajo aje ni ajosepo
0: pelu won
1: so a se fi asiko yin na a fin ro awon na Kwara State signage and advertising agency Kwasa konjo ki won ba wa mojuto arin yen na ara social responsibility wa na ni gbogbo ile ta n pariwo yi konjo kan ba wa se emi to ba wa ohun ni o lo na
0: konjo
1: ntori olohun ki won ba wa mojuto then another thing quickly fun awon ti won ni kudie kudie aini ina aina ba lati bi for some time now o la won agbe kankan to je npe even ati se outage announcement ka kiri fun awon ti outage announcement yi o ba dodo won ni side omaran awon ni omaran 33 kv fidawa ni okeila
0: ni
1: omaran ni an environ ani pe ni ja kan die I'm sure by now it will have been rectified because ana ile ta se yi a se ni on the 15th of this month ni a se so by now I'm very sure probably that must have and if they have not been taken care of just tell you that we are aware
0: shede
1: shin lo lori e and every other places too to ba experience is such outage to ti exceed the probably 24 hours we are using the opportunity to apologize and of course tell you that we are aware and we are working on it ese
0: all right oda egbe ja sare bomi la kini die ba ba ti pada die it was shintes waju e mo yi ko nbe yin la wa olorun be pelu wa anbo
3: k kere o se ti gbo ile ise ara na pe na IBEDC tin pin meter un ka ina prepaid meter fun isori awon onibara wa ti won wa ni band A ati band B be ni o ofe lo bade fun eyin onibara wa ni band A ati band B labi arubajo maf ati distrep ko si iforuko sile kankan ko si kiko we bere koda ko si owo sisan pelu ohun to le se ni lati yoju si awon abani seto meter ti enikeni ba bere owo lowo re tete tese morin ko ja kankan bo ti ma so ko gbo o tete lo fe josun lori number yi 07001239999 tabi ko fe josun lori ero aye lo jara maf distrep at ibedc.com reti o leyin ton ba ti so prepaid meter re ko si an to jubo meter ko si si an gbe meter gba ibo mi lomo to ba daru aso be soro wa san owo itanran tabi ko fa so pin peroko oba ofe ni prepaid meter fa won ni bara wa ni band a ti o ba ti ni meter tele tele ibedc distributing power changing lives

0: 人家刚刚说 Club 主播给你一些多地方今天写了这里资源以阿姊别提家所以你要说我要写勤康本呢我都我要写勤康本呢
1: Socket 我都列我
0: 的我的人家说 Jack
1: 没有没有没有没有没有没
0: 有没有没有没有没有没有没有没有没有没有没有没有没有没有没有没有没有lole ti je yo so e je ka jina si iru an kan bayi so je o ba de tin ro e je ka so fun ka gba omo wa niyanju lati ma sun mo electric socket rara bi kon plug anything to kon ma plug anything to je o ba tin ro e je ka yo gbo socket wa e je ka yo sile anything ta ba ti plug sinu ile boya ninu extension ni o abi ninu socket outlet ni e je ka yo won sile because bo se wa yen ina ti na o ba si ti arabasan ta ba ni the arcing system ile wa ti o ba wa okay o ma electrify ile wa then very high voltage do dem bo is either ko ye pe yan elomi ma ze pe bi to ba ti ni road time yen eyan le juna mo be
1: oda eh alagba Abdulrahim Abubakar ojo ti lo eja fa won ara le lanfani lati pe wole bo je eyan ka abi eyan meje la ba lanfani lati gbe pe won la aro yi 0913656952 ni number ti lanfani lati pe hello e karo ẹ ṣe wà láàfíà fẹ́yìn náà sà à ń gbọ́ yín bàbá godwin.
2: Mo fẹ́ gbà wọn ní fàwa ní ìyànjẹ́ gbogbo tó lọ tí ẹ bá rí pé ilé kó wà nìkan pé ẹ bá wáyà bọ̀ ó bọ́ sórí ilé wọn àbí orí ṣọ́ọ̀bù ẹ ṣe sọ pé wáyà ń bọ̀ ó wọ́n pa sára wọn ó kò kú ọdún ìta bó tó fọ wáyà sí orí ilé wọn.
1: Ọ̀dà ẹ ṣeun bàbá godwin àwọn náà ti kọ àrọ wa yín àti ìmọ̀ràn yín wọn ti kọ́ lẹ̀ 0913656952 ní nọ́mbà tí ẹ láǹfààní láti pè sí bí ìbéèrè bá ń bẹ tí ẹ fẹ́ nà ń bẹ sétí gbọ́ àwọn tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ IBDC tó ń bẹ lórí ètò ẹ̀ lówó ẹ káàárọ̀ o ẹ ṣeun owó kọ yín o. Óyà à ń gbọ́ yín. Ẹ fẹ́ gba mítà tuntun ọ wálé gbúdọ̀ ní bílì ṣé lé tuntun ni tọ ọ̀dà ẹ farabalẹ̀ kẹ gbọ́ ìsì wọ́n ní àwọn fẹ́ gba mítà tuntun wọ́n sì láwọn gbúdọ̀ ní bílì.
3: Fún ẹni tó bá lè ṣe fún rẹ̀ ó rọrùn fún ara yín náà lè máa jẹnẹrétì bíi fún ara yín.
1: Lọ́nà wo
3: step tẹ bá ti download IBDC pay ẹ lọ sí under create new customer account
1: IBEDC pay
3: app ẹ lọ sí under create new customer account tẹ bá ti click ẹ o máa gbé details dẹ máa ṣe fill data yín síbẹ̀ orúkọ yín ni address phone number or next alternate phone number and all that gbogbo details tó bá béèrè tó bá ti ṣe tán o máa wá ní kẹ download the form yẹn là ń pè ní form 74
1: okay
3: tó bá ti download the form yẹn ẹ máa wá certified electrical contractor tó máa bá yín sign form yẹn tó máa stamp ẹ tó bá ti sign ẹ máa upload the form yẹn padà tó bá ti upload the form yẹn padà next ni pé kẹ ya ilé yẹn pẹ̀lú that same app ó ní ibi tẹ máa tẹ̀ ń bẹ̀ tó máa gbé kámẹ́rà wa so òun lẹ máa fi ya picture yẹn nínú app yẹn tẹ bá ti ya picture yẹn the next thing ni pé ó máa transfer lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn wa tán máa bá yín generate account tí team leader àbí DTM tó ń cover àdúgbò yín tó bá ti rí because ó máa lọ sọ́dọ̀ ẹ̀ tẹ bá ti parí tọ̀dọ̀ ti yín tán ó bá ti lọ sọ́dọ̀ ẹ̀ tóun bá ti rí ó máa validate ẹ̀ tó bá ti validate ẹ̀ fáwọn míì máa ń prefer gan káwọn lọ kán lọ wo ilé yẹn dangan fúnra wọn kán mọ ilé tẹ fẹ́ gba mítà sí so wọn á tẹ̀lé yín lọ wọn á dẹ̀ bá yín ya picture ilé yẹn tán bá ti bá yín ṣe yẹn the next thing ni kán validate tán bá dẹ̀ ti validate automatically ni wọ́n máa generate bill fún yín òun lẹ máa wá fi register fún
1: mítà
3: tí ẹ bá wà lè ṣe bẹ́ẹ̀ yẹn tó bá tẹ bá fi ń pọ́ rújú ẹ lè lọ sí customer care office wa wọn á assist yín lẹ ṣe máa.
1: Ọ̀dà ẹ ṣeun ìyáàfin ìfàlélà àtàdébàlà wà fún àlàyé tí ẹ ṣe lẹ́kùnrẹ́rẹ́ yìí ǹjẹ́ nọ́mbà wà tí àwọn oníbàárà yín lè pè sí bí wọ́n bá ní nǹkan kan tán fẹ́ bá lè ṣe yín sọ.
3: Customer care line wa ni
1: 0701 2399 99 ẹ jẹ́ àmúlẹ̀ ẹ̀kan sí
3: 0700 01 2399 99 99 social media handle wa te ba fe get wa si ori Facebook ibdc.ng Instagram wa ibdc.ng X handle wa ibdc_ng te ba fe lo email te ba fe email wa ba ti lo customer care at ibdc.com te ba ti mail wa sibe gbugbu awon tan so e le lo si ori website wa www.ibdc.com ke lo si under CRM platform wa to wa nbe CRM platform yen ni customer relationship management platform to wa nbe te ba ti minute 13

0: Tibebe lo, onu leshe Fortunate Bread. Nai, otopona tijani adejuma, legbe Niger River Basin Road. Ilore ni pele kwara, atileyi at camp, onodo ni Luibada. Watu walondo road, akure, atini dagbolu, ikinu road, nilu oshubu. 080-3378-1226. Jekbadon buredi Fortunate 50-50. Pelu uwo pirite.
1: Neba ti ya jo bere mba ye, oyun sha wobe. So asajo nse so mo ko sise ko si nkan tori se tailor le mi ko ohun de sise plumber so ko sise ko si nkan gugu ise ari bo se wa ojo pe awon ore ni o ma fun wa ni ounje nigba mi o be mi sa se wo emi ro pe ma duro si tori eko ni o be mi si ti mo dagba so ise wa gbe dadi wa lo si akure ngba yi on ba company kan sise so bade mi wa lo si school mo mu wa lo si odo daddy wa mu wa gbe odo won mu wa lo nko ise ibe lati pade ta sa bere ngba yo ni awon o se girlfriend di kini kan afusho lo hun wa oya o to ma fe si le kini kan kini kan mo ni ko si wahala a sa bere gba to ise aya a sa oyun sa wo be sa do ko to di bo oyun wo be emi sa mu wa tun pada wa si Eko gba ti mo ko se ton mu wa pada wa si Eko mo ti sise data ni o na wa o wa ba mi leku ajo so ajo njo o pada si Akure so ko pe na ni ise tan ni Akure ise ti o gbe dadi wa lo dadi baba mi gangan ise to gbe won lo Akure igba ni ise tan won wa pada wa si Eko ise tun wa gbe won lo si Ijebuode so o na wa tori temi o wa tele mo wa o wa wa si Ijebuode pe ko ma ba ise tori complaint ton ti ise ton ma ko le pe o ma ri ise plumbing se nbe won sa o sa n ba won osise o wa lodo nbe a wa wo mi ni Eko a lo sibe gba to sa ya sa o na sa pada lo si Akure pada gba ti mo wa emi na wa lo ba lo mo lo pada lo ba o yun sa bere a sa jo n gbe a manage gbogbo a manage gba ti mo wa ri pe ko sowo ko si nkan ko si mi jo mo wa fe manage baba bi mi se pada wa si Eko n temi ni gba ti mo de ko na ba ni o na ma wa si Eko pe on ni eyan ma ri se se le Eko mu ni ko si wahala o na sa wa si Eko manage lodo won family emi wa lodo won parent mi gba to ya ti leyin omo kan yen ni o la wa si Eko Olorun sa se orowo gbale agba yara kan boscota ngba yin alo manage asa wa nbe titi ngba to ya mo bi elekeje ati se yawo na se nkankan mo be elekeji mo tun bi keta gba ti mo wa bi eleketa omo e ti lo bi omo 6 years ngba yin o wa ni pe ore nkan omo ore otojo lo si church pe omo Ekiti ni omo Ado Ekiti ni pe egbon e fe gbe apoti fun chairman pe on fe lo ohun ate ore ohun yen pon fe relocate lo si ibe lo si Ekiti yen so kan le ba campaign kan ijoba se pe ko le wole to ba wole pe a fa won ni contract mo ni ko si wahala to ba ti je be ni Olorun a se o a bo si o bo sa se lo ni loro kan sa ni 2001 lo lo gba to lo ma reti o ma de gba to lo ma wale bi osu kan osu meji a wale ki ma binu won ba to nri leleyo ki gba o ka fi manage je won ma no se o a lo to ba ya o gba to ya lo 3 months ani ki ma binu eyan sare ran won se ni lo ni ko ya wa wo mi lati 2020 lati 2001 to ti lo yen ko wale ko lu ojo meji ojo meta ri to ba ti le wa bayi o peju to ba de lo wale o peju very early ni jo keji o ma ji o n pada lo ni o ja se se ni gba to ya o ti wa lo bi odun kan bi ti egburu e rara mi ti e ri ti ma pe ba ni ma wa mo n bo o pari ni wo olohun ki lo sele bayi odun kan wahala de o wa sa wo pe ko si wahala gba to ye wa ran eni kan si mi o ni yen keni yen fun mi ni owo kan nigba yen eni yen ba mi ni shop ti mo ti n taja yen sa fun mi lowo yen mo ni ohun gangan kan o ni ki ma wori bi ti bawo o ni ki ma wori pe ohun a sa mo bo se ma ba mi gba owo lowo e o da mo ni ki lo ni ti mi o le ri o ni ki ma wori mi le baja ti n ba ri ìṣàlì máa lọ ṣe bí ọmọ tàbí bá ọkàn pé torí kò wálé àbí ohun tí mo kàn fẹ́ mọ ibi tó ń gbé ló ní kí n má wọrí so ìgbà tó kó tó di pé ó lọ ọdún kan yìí mú àmọ́ bèrè lọ́wọ́ pé ńbo ló ń gbé ńbo ló wà báwo ló ṣe máa gbé ibì kan tí máa tán máa bèrè lọ́wọ́ mi pé ńbo lọ́kọ́ ń gbé ti máa ní àmì ìmọ̀ ibi tó ń gbé o ṣé ó ṣe gbọ́ ṣe tìwọ́ náà wo onókè ohun ti gbọ́ ó bá fún mi ní rọ́ngà àdírẹ́sì ní adó èmi náà bá gbéra mo bá wa lọ nígbà tí mo dé nígbà tí mo dádó mo dójú ọ̀nà mọ́tò bá dúró mo bá pè ẹ báwo ni mo ti wà ládó ọ̀rẹ́ mi kan ṣe mọ̀ pé mo ní àkúrẹ́ mo ti kọ́ṣẹ́ ọ̀rẹ́ mi kan wà lákùrẹ́ ńgbà yẹn ó fẹ́ ṣe òkú bàbá ẹ̀ ń jọ yẹn so mo wá sọ fún pé lágbájá máa fẹ́ ṣòkú bàbá ẹ̀ pé mo máa wá sí àkúrẹ́ o so màá wá dé sí ọ̀dọ̀ tiẹ̀ ní adó màá wá gbàbẹ̀ lọ sí àkúrẹ́ o ó ní kò sí wàhálà so ngba tọjọ yẹn wa kò tí mo wá lọ mo wá pè lójú ọ̀nà pé a máa ti dé ibi báyìí ó fún mi àdírẹ́sì ibi tó sọ pé mo ti wà ní báyìí báyìí ó fún mi ní rọ́ngà àdírẹ́sì o mo ní mo ti ń bọ̀ ok mo ṣe pé báyìí ló bá ní ta ló ní kó wá bọ̀ kí ló fẹ́ wá ṣe kí ló ń wá kiri mi ò sí ládó o àbújá ni mo wà ó mo ní àbújá ẹ kò sí wàhálà tó bá wà lábújá ṣe bí mi aṣáàdé ilé ẹ ládó tí má débẹ̀ tí má béèrè ẹ tán bá sọ pé ibi ló ń gbé o kò sí problem kí nǹkan fi mọ pé ibi báyìí ló ń gbé ni má lọ padà sékòó padà sékòó ni èmi ò padà sékòó má lọ mọ ibi tó fún mi o mi dáhùn nígbà tí mo wá dé adó mo bá dé last bus stop mo bá lọ bọ́ wọn lọ́kadà mo ní ìjọ bá fà dírẹ́sì ibi tó fún mi bá fi hàn yẹn bá ní ó dàbí bí kíbì kan ní phase one phase two phase three bá ní ìjọ mo lọ sí ibi báyìí nọmba ní èwo níbẹ̀ ṣé ti bí ni àbí ti tú mo ní èmi ò mọbi kankan tó jẹ́ o àlejò ní mímọ àdírẹ́sì tán fún mi ni o ẹni yẹn bá ní ọmọ ọmọbẹ o bá tún lọ fi wọn ẹlòmíì yẹn náà bá béèrè the same question lọ́wọ́ mi mo ní ẹ̀mọ kan tó ṣẹlẹ̀ ibi tẹ́yìn mọ̀ ti bóyá ti phase one bóyá ti phase two ẹgbẹ́ mi débẹ̀ tí má débẹ̀ má tún pè ó bá ṣàgbé mi ọlọ́run ló ní kó má jẹ́ táìmù yìí tán jiyàn gbé káàkiri ó bá ṣàgbé mi nígbà tá a lọ abá bẹ̀rẹ̀ sí ní rìnrìn bá bẹ̀rẹ̀ sí ní pè mú ní à mo ní mo bèrè lọ́wọ́ àwọn ọlọ́kadà wọn ní ṣe ti one ni àbí ti two ibo ni ti ibi tó ń gbé ní ibẹ̀ ó ní mo ní kó padà sílé mo ní kó má wá mo ní kó ṣe kinní kan mo ní àbújá ni mo wà mo ní mi sọ pé kí n bá ẹ nílé mi níbi ìgbà kankan lọ́wọ́ ẹ̀ kí n kò mọ ibi tó ń gbé ni bó ṣe jágbe mọ́ mi lórí fóònù tó pa fóònù ni àti pa mi ò bá rí i pé mọ́ ọ̀kadà bá gbé mi ló bá ní ibì kan leléyìí o mo ṣe àwò rárá rárá ta ni mo wá fẹ́ bá sọ̀rọ̀ nígbà tí kò àdírẹ́sì tó fún mi ò kọ̀rẹ́ẹ̀tì ó dẹ̀ ní kí n má wà má sọ fọ́lọ́ ọ̀kadà mo ní kó má lọ pé kó gbé mi padà sí gáràjì o mo ṣe àfún lówó oúnjọ yẹn mo sunkún mo kékékékékéké ńjọ tí mo wí bá lọ èmi tí mo ṣe sọ pé ìjọ kejì ni mà tó lọ sí ilé onínáwó mo ṣe kúkú wọ mọ́tò gba ọ̀dọ̀ onínáwó lọ nìyẹn ní ọjọ́ yìí nígbà tí wọ́n ṣàparí ìnáwó tán ó kè í jọ ìnáwó gangan ó wá bá mi bẹ̀ báwo báyìí mo ní kí ló dé kó tó fún mi ní rọ́ngà àdírẹ́sì ní rọ́ngà àdírẹ́sì kan ibi tó ń gbé nìyẹn mo ní bo ni nínú ẹ̀ ṣé tòkè ni àbí ti ṣàlẹ̀ ó ṣàfọ̀rọ̀ bó mọ́lẹ̀ ìjà ń jọ yẹn mo ní kí n má wọrí òun ti sọ fún mi kí n má wá tó bá ti yá òun máa mú mi fún ara mi òun máa wá fi mí mọ ibi tó ń gbé kíníkankíníkan bàṣàṣe ìjọ ṣe ń yàn ní oníkàkù tún dé pàtì látìgbà yẹn ṣá ó ṣà ń gbé ibi tó hùn èmi náà dẹ̀ padà sí ilé ìgbà tó wá di pé kí àtìká bẹ̀rẹ̀ sí ni torí rúmà palọ̀ ló gbà ní Èkó tó wá di pé kí àtìká ń yọmí lẹ́nu pé owó olé kíníkan iṣẹ́ ò ní mò ń ṣe mo dẹ̀ ń ta full stop ọjà mélòó ni mò ń tà èrè lo ni mo fẹ́ rí lórí ọjà tí mò ń tà tí mo máa sanwó ṣọ́ọ̀bù sanwó olé san òkè tó ká tó jẹun mọ́ mi dẹ̀ ṣe fún mi gan o mọ́ mi try fún mi gan o náà bá mi kó àwọn ọmọ yẹn sọ́dọ̀ àwọn ọmọ yẹn ní ọmọ lọ sọ́dọ̀ wọn mo ní ó tiẹ̀ dá wọ́n ṣà ń gbọ́dọ̀ mọ́ mi èmi náà máa lọ sí ọ̀dọ̀ wọn so nǹkan tí n bá ní mo máa ń fún àwọn ọmọ yẹn máa ra oúnjẹ nígbà mi máa lọ gbé fún wọn nǹkan tó náà máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà ènìyàn o ó máa ra nígbà tó máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá fún wa lówó á ní kí n ra oúnjẹ lọ fún wọn màá ní òkè ṣà máa ń fún so gbà tó wá di pé àwárí mọ́ dáadáa tó fi wá lọ ṣà mánèjì ayé mi mo mánèjì ayé mi lọ bẹ́ẹ̀ nígbà tó di pé láńlọ́ọ̀dù bẹ́ẹ̀ àbí kí àtìká bẹ̀rẹ̀ sí ní yọ mí lẹ́nu owó olé owó kinní kan èmi ò lè sanwó olé sanwó ṣọ́ èló ni mò ń tà mo ṣàṣe kúrò ní yàrá rúmà palọ̀ tó rẹ́ǹtì nìyẹn mo máa lọ rẹ́ǹtì yàrá kan mo rá mánèjì ayé mi ń bẹ̀. Wọ́n á rí wọ́n á pàdé ẹlòmíì ṣe mọ̀ tó bá ti di pé wọ́n ti rí i pé obìnrin nìkan ló ń dá rìn lójoojúmọ́ tán rí ọkùnrin pẹ̀lú ẹ̀. Ọkùnrin mí náà mo máa yọ̀yàn lẹ́nu ó fẹ́ fi àbí nǹkan kan. Mo ṣáà rí ẹni yẹn náà níyàwó rí tó bá náà fẹ́ fẹ́ mi. Mo sì wàhálà àbáṣàjọ bẹ̀rẹ̀ eré àníyàn wa o. Wọ́n á rò pé kò ní dá kí n máa mú ọkùnrin wá sí inú ilé tí ọkọ mi gbà. Ó sì dá fún ọkùnrin láti máa mú obìnrin wá sílé tí ò bá sọkọ ẹ mbẹ. Kì í ṣe bí kí obìnrin kó máa mú ọkùnrin wá sínú ilé tí kò sí ọkọ ẹ mbẹ. Mo ṣàṣìrò tí mo kúrò ní ilé yẹn ni ẹni tí mo ní mo pàdé yẹn náà wá fún mi ní owó sí wá fún mi lówó. Èmi náà ṣáà mo ṣáà yí mọ́ra wọn mo ṣáà lọ gba yàrá kan. Àbáṣà torí ìyẹn náà ó dàgbà lé nìmídẹ̀ ní èmi lè máa wá lọlé torí inú ilé ibi tí mo gba ṣọ́ọ̀bù sí ni ẹni yẹn ń gbé. Ní mi ò láìkí pé kó yẹ ká ṣe tiwa síwájú olóṣì jẹ́ kí lọ gba ilé tèmi tí mo gbé sọ máa wá bá mi bẹ̀. Ìgbà tó yà lòun náà bẹ̀rẹ̀ sí ní ṣe bí oníkinní kan jágo ìjàkú kan ṣáà òun náà gborí dúró mọ̀ mi. Kí ló ń ṣe lè wo máa bá tiẹ̀ lọ jáde mo ṣe fi ṣí sílẹ̀ nìyẹn. Ṣé ara ń ba láìfún mi lọ mò ń bá yí mò ń bá yí mò ń bá yí. Nígbà tó yà mọ́ mi wá ṣaláìsì mo ní wọ́n dán ṣé kò ti parí fún ọ̀tá mi báyìí. Ìyá tó tún ràn mí lọ́wọ́ leléyìí o tó kù yìí o mi wá gbúrú ẹ̀ mọ́ o mi wá pè mọ́ o náà pè mí mọ́ o bó ṣe lọ nìyẹn. Ìgbà tí ìyá mi wá kú wọ́n sọ fún ẹ̀gbọ́n ẹ̀ pé ìyá mi kú o ẹ̀gbọ́n ẹ̀ wá ní ṣe mo ti sọ fún mo ní mi ò tí sọ fún o ó ní kí n sọ fún mo ní kò burú mo ṣáà sọ fún pé ìyá mi kú o ìbá ni ṣàpá fóònù. So gbà tó wá di àwa dájọ́ sí òkú yẹn wá fẹ́ ṣòkú ọdún kan gbà tó wá aṣá ń prósẹ́sì àti ṣe òkú lọ́wọ́ àti preparation bí mo ṣe rí kọ́ọ̀lù ẹni ló bá pè mí bá ní ṣé kò sí o ló bá ní ẹni ṣé o ṣì wà ní ṣọ́ọ̀bù ẹyin wọ́n ní mo wà ń bẹ̀ màá débẹ̀ lọ́tún là wá dẹ̀ ń pé mo ń lálà màá débẹ̀ lọ́tún là ọjọ́ tó pè mí yẹn ló jẹ́ ọdún mẹ́wàá tí mo ti fojú kan gbẹ̀yìn báyìí. Ọdún mẹ́wàá ní 2017 la ṣòkú yẹn tó àmúra òkú yẹn lọ́wọ́ ló bá dé ọdún mẹ́wàá kò ṣàwọ̀ ni ó bá kí mi àwọn ọmọ nǹkan mọ náà ọmọ mi wà mo ṣe oúnjẹ ó jẹun ó ṣàṣọ̀rọ̀ bí ìṣẹ́jú mélòó kan ṣá bó dẹ̀ ṣe dìde nìyẹn òun ti ń lọ òun ó dàbọ̀ láyọ̀ o bá ní àìhó máa wá nídìí òkú yẹn òun máa wá mo ní kò sí wàhálà aṣọ tí a rà fún àwọn ọmọ òkú àwọn ọmọ olókùú tá a lò bá sọ fún pétò àwọn ọmọ olókùú ra aṣọ àwọn ọkọ wa ra aṣọ ò báyìí báyìí ó bá ní ẹ ó bá sẹ̀ǹdì owó tiẹ̀ sí mi pé òun máa ra aṣọ ó bá fún mi ní 100,000 kí n fi ṣe nǹkan tí mo fẹ́ fi ṣe 100,000 ẹ ṣé o àdúpẹ́ o aṣáṣòkú ṣáà gbogbo ẹ lọ àti báyẹn mo wá pè é má ti pè báwo ni a ní dáadáa ni èmi ò sọ pé kó wá lé wà bí nǹkan kan ó ṣà wà ní ibi tó wà mi ìmọ̀ ibi tó ń gbé títí di bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ báyìí mi ìmọ̀ ibi tó ń gbé láti 2001 tó ti kúrò nílé dì sí mi ìmọ̀ ibi tó ń gbé ìyá ẹ̀ wá kú ní 2021 ṣá ìyá ẹ̀ ṣá kú ó bá pè mí ìyá òun kú mo ní ẹ pẹ̀lẹ́ kú àṣẹyìndé òkínní kan bá nígbà báyìí náà máa ṣòkú ọ̀nà ọlọ́run ṣeun á máa pàdé láyọ̀ nígbà tó dẹ̀ di ọjọ́ òkú yẹn mo wá lọ ọjọ́ tó fẹ́ ṣòkú mo lọ ìgbà tí mo débẹ̀ ọ̀hún ṣáà rí pé àwọn tó kù àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n gbogbo wọn oníkàkùsùn màálùú wọn mọ́lẹ̀ wọ́n ṣe kùrùkùrù gbogbo ẹ̀ èmi ò mẹ́nìkan kọ dání lọ o mi ìváìtì ẹni bọ̀dì èmi nìkan ṣoṣo ni mo dá lọ́wọ́ mọ́ mi gan ẹnìkan kò tẹ̀lé mi lọ èmi nìkan ni mo lọ ìgbà tí mo dẹ̀ dọ̀ mo bá rí bá lọ bá mo ní báwo làwọn náà kó tó dìgbà yẹn mo ti ń pè o kó tó bá di ọjọ́ yẹn báwo la fẹ́ ṣe kí ló ń ṣẹlẹ̀ kí ni àrégímẹ̀tì nǹkan ní kí n má wọrí tí má tún ti pè á ní kí n má wọrí kò tiẹ̀ sówó lọ́wọ́ òun kò tí ì sówó lọ́wọ́ òun tó náà pèsè o nígbà tó wá di ọjọ́ yẹn gangan tí mo débẹ̀ mo bá rí tí gbogbo wọn múra kúrò kẹrẹ̀ bá lọ bá mo ní báwo wá ni ti ọ̀dọ̀ wa náà àbí nǹkan kan bẹ́ẹ̀ ó ní kí n má wọrí kìnìkan ẹ̀hún àtàwọn nìkan làwọn jọra màálù àwọn àtẹnìkan làwọn jọra màálù so òun ti gbé fún àwọn kẹtìrà wọn kàn máa bá ń sọ oúnjẹ ni láti àdó wọn máa gbé wá kò sí wàhálà ńgbà yẹn tó bá ti rí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ kó mo ń ṣeré. Ó wà di ọjọ́ ìnáwó yẹn gangan gangan gan torí ó kọ̀ọ̀la ni mo débẹ̀. Ó wà di ọjọ́ ìnáwó gangan gan. Wọ́n bá ní ok ó kọ̀ọ̀la tí mo débẹ̀ yẹn jẹ́ ìlà ṣe wéèkì. Ìgbà tí àwọn èèyàn wá àwọn chọ́ọ̀chì tán wá wọ́n ṣàṣe program ṣá. Mo wá rí obìnrin kan obìnrin yẹn díwẹ̀ bí mo ṣe rí ẹ̀mí mi sọ fún mi pé ìyàwó ẹ̀ ló máa jẹ́ o. Báṣà bí ìyẹn ṣe wá dìde nìyẹn ìyẹn lọ fowó sí inú abọ́ lọ́dọ̀ pásítọ̀ ńbẹ wà kọjá. So òun dẹ̀ jókòó sí ọkọ mi tí mo sọ yóò jókòó sí iwájú mi báyìí èmi jókòó sí ẹ̀yìn ọ̀rẹ́ kan jókòó sí ẹ̀gbẹ́. Ó wá ń sọ fún ó ń bọ̀ ọ̀rẹ́ yẹn sọ nǹkan kan mi mọ nǹkan tó jọ sọ ṣùgbọ́n mo mọ̀ pé ìyàwó ẹ̀ ni ẹni yẹn díwẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ yóò dàbí ìgbà tó ń sọ fún pé ìyàwó òun nìyẹn. Mọ̀ṣáwù mo wá sọ fún àwọn àbúrò ẹ̀ mo ní ìyàwó ẹ̀gbọ́n yín nìyẹn wọ́n wá ń rẹ́rìn so ara ti fún mi pé òun náà ni. Mo wá ní kò sí wàhálà pé tó bá ti di ọjọ́ tó bá ti dọ̀la ọjọ́ òkú pé màá lọ bá màá sọ fún pé èmi náà wà nínú àwọn ìyá mi níyàálé o èmi náà mo bímọ o mo ṣe báyìí o. Bó ṣe wá di ọjọ́ yẹn ni bó ṣe dé ń bá lọ sọ fún mo ní ṣé wọ̀ níyàwó Mr. Alágbájá ó ní ẹ mo ṣáàkì mo ní èmi ni ìyáálé ẹ o mo ti bímọ o kódà first born wa ó ti ṣe wedding ní 2019 ó ti bímọ o ilé ọkọ ló wà o grandpa ni ọkọ ẹ o bá ní kò sí wàhálà òun fúnra rẹ ló máa sọ fóun ó ṣàkúrò lọ́dọ̀ wa bó ṣe lọ sọ fún ni ọkọ mi ṣe ń bọ̀ nìyẹn bá ní kí ló lọ sọ fún kí ló ń sọ káàkiri kí ló ń sọ kí ló lọ sọ fún kinní kan wípé àfi báyìí ó kàn fún mi ní ìgbájú ni láàrin gbogbo èèyàn bẹ́ẹ̀ mo ní bí mi náà ṣe ṣèǹjì ẹ̀ fún nìyẹn la bá bẹ̀rẹ̀ ìjà gbogbo patí bá dàrú wọ́n bẹ̀rẹ̀ sí ní mú wa lọ́tún lọ́sìn káàkiri kinní kan náà bá bẹ̀rẹ̀ sí ní báwí náà bá ń blé mọ́ ẹ̀ náà kí ló dé wáyé tó fi máa gba létí ṣe torí obìnrin níwájú ọlọ́run àti èèyàn kò dẹ̀ ṣíwọ́ lù mí rí láti ìgbà tá a ti jọ gbé kó tó di pé ó lọ bó ṣe máa lọ kò ṣíwọ́ lù mí rí o àfi ọjọ́ yẹn a ṣáà bẹ̀rẹ̀ sí ní pariwo kí wọ́n ṣàbá wa sẹ́ẹ̀tù ọ̀rọ̀ yẹn ṣá ìgbà tó dẹ̀ díjọ́ kejì tán ṣòkò tán bí mi ṣe gbé báàgì mi nìyẹn mo bá lọ kó tó di pé mo lọ láàárọ̀ ọjọ́ yẹn ó bá bá mi ó ní kí n káàárọ̀ mo ní kó káàárọ̀ o mo dẹ̀ gbé báàgì mi bí mi ṣe padà wá sẹ́kọ̀ọ́ ní tèmi ni àti gba yẹn mo edele mo delete nọ́ọ̀bẹ̀ kúrò lórí fóònù mi láti ọdún yẹn láti 2021 yẹn mi ò pé mi ò bá sọ̀rọ̀ títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìrìn àjò yẹn ọlọ́run dẹ̀ wá fi compensate mi torí àkọ́bí mi yẹn nísìn ó ti wà ní UK obìnrin ni òun àti family àtọkọ àtọmọ ti wà ń bẹ̀ so second born náà ìyẹn náà wà ok ó wà nàìjíríà bíi third born náà ìyẹn náà ọlọ́run ṣáà mo ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run padà wá gbógo fọlẹ̀ mi ọlọ́run ò dojú tì mí kò ní kò dá mi dá tèmi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gan torí ọlọ́run padà yìn mí pé yes kì í ṣe dídùnnú mi láti máa dá nìkan gbé àti láti wà ní àìlọ́kọ̀ ọkàn fúnra rẹ̀ ló kó ẹrù ẹ̀ kúrò lé dádì mo fẹ́ sọ fún yín títí tó fi kó gbogbo ẹrù ẹ̀ tán pátápátá nínú mi ò mọ̀ aṣọ náà ni o aṣọ nìkan ló mú o èmi làwọn iṣẹ́ tẹlifíṣàn nǹkan ìjágbe tó wà nílé mi kò mú àwọn yẹn gbàṣẹ́ bó ṣe ń wálẹ̀ kọ̀ọ̀kan tí mo ló máa ń wá nígbà bí oṣù mẹ́ta oṣù mélòó kan síra wọn yẹn ó mú aṣọ ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan mi mọ̀ níwájú ọlọ́run àtẹ̀yàn mi kàn mọ nǹkan tí mo kàn ṣí ní wọdróòpù bá rí pé kò sí aṣọ mi ní gbẹ́ ọlọ́gbẹ́ ni kó o gbo aṣọ ẹ̀ kúrò ń bì báyìí bó ṣe kó o gbo aṣọ ẹ̀ kúrò lé ni aṣọ náà nìkan ló mú àwọn ẹrù tó dẹ̀kun gbà tèmi náà dẹ̀ lọ gba yàrá kan tí mo rí pé kò lè gba bẹ̀ mo wá bi kó dànù sí mo fún àwọn èèyàn mo ṣáà rà gbé wọ̀nba tó ṣe tó gbanu yàrá kan mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n nísìnyí bí mo ṣe wá ń ba yín sọ̀rọ̀ yìí ọlọ́run ti kọ́ ilé tèmi fún mi bí ò tiẹ̀ ju yàrá méjì àbọ̀ lọ ọlọ́run ilé náà ṣáà ni ọlọ́run ti kọ́ ilé tèmi fún mi mo wà nínú ilé mi báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ mi náà dẹ̀ wà láyè tó da báyìí láti 2019 ẹ fẹ́ gbọ́ mi ò ṣiṣẹ́ mi ò ṣàbọ̀ ọlọ́run wá ń bless mi ọlọ́run fún mi ó ń tọ́jú mi ò ṣiṣẹ́ torí sáìtì ni kò sí ọjà kankan bẹ̀ tí èèyàn lè tà mo wà nínú ilé mo ń jí mo ń sùn lójoojúmọ́ mo wá ní ẹnìkan náà èèyàn ṣáà lè dá wà kó máa dáṣà yí ẹ̀ mo lẹ́nìkan náà tàjọ máa ń sọ̀rọ̀ ọkùnrin ni mi máa friend ó ní family tiẹ̀ ó ní kí wá sílé mu ní mi ò wá omi ìdálé onílérú jẹ́ kí n ra jókòó síbi tọ́lọ́run fi mí sí so òun náà ó ṣe sínú ayé mi náà o ma wa ba mi a ma jo sere a fun mi ni change won ba to ba lagbara a fun mi otan kon sun lodo mi o pe o wa o lojo meji meta o wa wa o wa laaro a lo o le lo laaro ojo keji o ko wa o kan sere iseju melo kan ko ma lo o sa n wa le kankan a ni gbogbo gba ti mo de sise le yen na ko se yin e o ma wa o duro ti mi bi eni pe ohun ni oko gba ton mo nile gbogbo won isa mo bon ma nse ohun lo nba mi lo yoju si won ohun emi ati elajo se gbogbo elajo sentry ki se gbogbo yo nkowo fun mi pataki o sugbo mo ni fokan bale bi mo sha ti nre ni ba soro mo dupe lowo olohun pe olohun o doju ti mi nisi mi mo bi to wa o mi mo bi condition se ri o mi mo bi taye e wa o sugbon o sa rin ti e danu kuro ninu aye mi olohun de compensate mi awon to ba ri han le ni bori awon to so pe oniranu lo berin isekuse lo mu won kokole lo mu won se kini kan eni ija oba lo npe re lokunrin o nkan to ba de koju se nikan eyin lo ma ko se lomi ki se gbogbo wa lohun ka jo ka ma dagbe ah nigba yen mo sun ekun nigba ti mo wa ninu isoro yi

0: Ah, ẹmọ ti sọ pé kàyéfì ni.
1: Àdìtẹ́ ń pàtẹ́wọ́ pé.
0: Ẹmọ ti pàtẹ́wọ́ sáré bí ọ̀rọ̀ rẹ̀ já sí. Èyí tó ti wà ń lu èbó wà láàrin àwọn ọmọ ìyá nìkan ní jẹ́ńjẹ́ bàbá bá ti ń jẹ́ńjẹ́ ìyá. Ọlọ́mọjẹ ni ẹlẹ́ni ó jíṣẹ́ mi. Ó nìkan wá kọ́ ẹ tó gbọ́ tẹ́lẹ̀ yìí. Tí ẹ ò tí ẹ kọjá àṣẹjú méjì sí mẹ́ta. Àmọ́ gbé ayé wọn jọra wọn. Ẹ tó gbọ́ tẹ́lẹ̀ yìí náà.
2: Ẹ káàárọ̀ sá, gbogbo gba ni máa ń gbádùn program yìí concerning single mother. Mo ti ń try láti pè yín títí títí tí mi ò get through. Ṣé wá rí lórí single mother yẹn from my own side. Èyí tó ṣẹlẹ̀ sẹ́mi lèmi fẹ́ sọ o. Èmi ọwọ́ ọkùnrin ló wà, wọ́n ti róbìnrin gidi. Àwọn ni wọ́n gbọ́ àwàkuwà káàkiri tó fi ń ṣe ìtọ́ṣe. Ní ti sáìdì ti tọ̀dọ̀ mi, ọkọ mi fún rẹ̀ ló fi mí lẹ̀ ló sọ pé òun lọ sí ìlú ọba òun lọ fún oṣù leave oṣù mẹ́ta. Leave oṣù mẹ́ta ẹ̀ ó ti pé 31 years now láti 95. Leave oṣù mẹ́ta ò tí ì pé tán. Ó dẹ̀ da ọmọ mẹ́rin lẹ̀ sí mi láyà. So báwo ni mi wá ṣe ní di single mother? But single mother tí mo dì mi ò ṣiṣẹ́ kúṣe o torí pé mo níṣẹ́ mi lọ́wọ́. Iṣẹ́ ọwọ́ mi òun ni mo fi train àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin tí Ọlọ́run dẹ̀ dúró tì mí tó dẹ̀ bá mi tọ́ àwọn ọmọ yẹn tó yangàn tó yanjú. Mo wá dúpẹ́ fọlọ́run pé gbogbo àwọn ọmọ náà wọ́n di graduate. Wọ́n dẹ̀ ṣe fún mi jẹ ní bí mo ṣe wà yẹn sìn. Mo ń jọlá Ọlọ́run lára àwọn ọmọ wọ̀nyẹn. Ṣùgbọ́n bàbá wọn ó sì wà níbi tó lọ forí àhámọ́ sí ní US lọ́hùn. Okay, ẹ wá sọ fún mi. Àwọn biribiru tèmi náà dẹ̀ wà níta bẹ́ẹ̀ tó yẹ pọ̀ kọ́ wọn ló kó wọn lẹ̀ ló kọ̀ wọ́n lẹ̀ ló fọgbọ́n sá lọ bẹ́ẹ̀. Torí mo ná àwọn mi sí àwọn single mothers bíi méjì bẹ́ẹ̀ tó nírú nǹkan tó ṣẹlẹ̀ sí mi tó yẹ pé èmi ni mo wá tún Ọlọ́run ń lò ìwọ̀nba nǹkan tí Ọlọ́run bá rí mo tó fún mi mo fi help wọn. Ẹ wá wò bẹ́ẹ̀ torí gbogbo ètò sọ lórí rédíò bẹ́ẹ̀ nípa owó obìnrin nìkan ni gbogbo fọ́ọ̀tì yẹn wà. Ọkọ mi ọ̀nà mi rí o tó fi lọ o kò ṣe kankan tí ò dá sí mi o àjà o. Ẹ wá worú yẹn tó fi rorú bẹ́ẹ̀ tó dẹ̀ fi lọ títí di èní ìbáyẹn sìn. Kò kú o wà láyé o wà láàyè o torí ó ránṣẹ́ sáwọn ẹbí ẹ̀. Ó ránṣẹ́ sáwọn ẹbí ẹ̀ gbogbo bí mo ṣe fi train àwọn ọmọ tán báyìí èmi àtọlọ́run ni o. Mo múra mi bí ọkùnrin ni tí mo fi tọ́ àwọn ọmọ mi. So Ọlọ́run kó máa wà pẹ̀lú àwa obìnrin tá a wà faithful. Ọlọ́run dẹ̀ really dúró ti wà.

0: station òun ni mo ṣe ní kí n pè yín kí n ṣàlàyé fún yín ṣe ṣàánú mi o ọmọ tí inú ranú gbà o ìjọ torí ọlọ́run wọ́n jẹ́ kúkú aláìmọ̀dé wọ́n jẹ́ kúkú aláìtọ́jọ́ o ìbani ló kọjá ni ojoojúmọ́ ní bá mi ló kọjá káàkiri o ojoojúmọ́ bá mi ló kọjá káàkiri tí ń wọ́ dààmú mi o ó sì lóun ò fi nǹkan kan mi òun ò ní jẹ́ ẹ̀mí àtara àlàáfíà fi tọ́jú àwọn ọmọ mi nítorí nígbà tó bá dé tó ń sì lọ sí nǹkan òun ò ní sọ pé kí ni wọ́n lọ sunkún ń bẹ̀ ni pé mo jí nìkan gbé mo gbé nìkan tó ń fi bàrìn àjò mi jẹ́ ó sì fi ní lójú tọ́jú àwọn ọmọ mi ṣáánú mi o.
1: Rí ó tì mọ́ta ọlọ́run ni ọ̀jẹ̀
2: ọ̀dájú mà lọkùnrin mi
1: ọlọ́run ni ọ̀jẹ̀ kí àwọn ọdẹ ó yìnbọn mọ́
2: olè jà ládùúgbò
1: abẹ́ gántà tó gọ sí
2: àwọn yẹn ń wá olè tọ́jà
1: àwọn ọdẹ ní ẹsẹ̀ wà á kẹlẹ̀kùn ọkùnrin ẹ̀dájú ẹja mọ̀ palẹ̀ mọ́ oníyẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ má gbàgbé nọ́mbà wa méjèèjì 08033544704 tọ́lálọ́mí.
3: Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò.

ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti pàṣẹ fún àwọn òṣìṣẹ́ aláàbò kan pàápàá òfin gbé àwọn èèyàn tó ń kó afẹ́fẹ́ gáàsì dáná pamọ́. Àjọ DSS ti parí ẹ̀sùn tó fi kan Elrufai tó níṣe wípé ó gbọ̀n kankan tí ẹ̀ kò gbọ́ lábẹ́ òfin. Umahi ti

0: tọ́lẹ̀dẹ̀ ilẹ̀ amẹ́ríkà gẹ̀dì vance wípé wọ́n gba àwọn olùbẹ̀wò láàyè láti wá ṣe àyẹ̀wò sí àwọn àdó olóró ilẹ̀ ìran tó wà lára alakalẹ̀ àdáralà fi àtọ́lẹ̀dẹ̀ láàrin ìjọba ilẹ̀ amẹ́ríkà àti ìjọba ilẹ̀ ìran. Ẹ rántí wípé ìjókòó tó ayé nílẹ̀ switzerland ní fásitì ṣàlàyé wípé àjọ ayé tóngútó àdó olóró òní yóò ṣe àbẹ̀wò náà láìpẹ́. Àmọ́ tó ń takò ọ̀rọ̀ ọ̀hún iléeṣẹ́ ìjọba ilẹ̀ ìran tó wà ní ìjánu ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ṣàlàyé wípé irúgbèsè bẹ́ẹ̀ ó ní wọn fààyè gbà pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí ilẹ̀ amẹ́ríkà ti fún ilẹ̀ ìran láǹfààní láti máa ta epo rọ̀bì rẹ̀ ní owó dọ́là ti ilẹ̀ amẹ́ríkà fúngbà kọ̀ọ̀kan láàrin nǹkan bíi ọ̀pọ̀lọpọ̀ ọdún. Lábala ìròyìn ìdárayá ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù Getafe Ẹ̀ńjẹ̀ Torres ṣàlàyé pọ́n ṣe tán láti ta agbábọ́ọ̀lù ọmọlẹ̀ yìí Tos Uche nísà yìí Uche lùsà tó kọjá yànnà aláya lónìkọ Crystal Palace àmọ́ ó gbìyànjú kò sì rọwọ́ mu nínú ikọ̀ ọ̀hún. Agbábọ́ọ̀lù lọ́wọ́ àárí ọ̀hún ẹni ọdún mẹ́tàléníogún ló dáwọ̀n èyí nígbà méjì Crystal Palace nínú ìdíje UEFA Europa Conference League àmọ́ kùnà láti rà wípé Uche kò dára tó láti dúró sínú ikọ̀ náà. Ẹwẹ́ Torres nígbà tó ń sọ̀rọ̀ tẹnumọ̀kún ṣe tán ta fún ẹnikẹ́ni láti kó agbábọ́ọ̀lù ọ̀hún kó lè kúrò nínú ikọ̀ Getafe. Olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù agbaọjẹ́ ilẹ̀ Senegal Pape Thiaw ti ṣàlàyé lẹ́yìn ìgbà tí ikọ̀ rẹ̀ fìdí rẹmi sọ́wọ́ ikọ̀ Norway níje àgbáyọ̀ ọdún yìí tó ń lọ lọ́wọ́. Ikọ̀ Tenega Lions òní Norway gbúròó sójú rẹ̀ pẹ̀lú àmì ayò gò 3-2 nígbà tó sọ̀rọ̀ lẹ́yìn ìdíje ọ̀hún Thiaw tẹnu wípé ikọ̀ ló gbìyànjú láti borí nínú ìdíje náà àmọ́ omi ló pọ̀ ju ọkà lọ fún wọn. Tó lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti pàṣẹ fún àwọn òṣìṣẹ́ aláàbò páńpẹ́ òfin kan lọ fi gbé àwọn èèyàn tó ń kó àìsàn ìdáná pamọ́. Akàfin pa àjọ DSS parí ẹjọ́ tí wọ́n pè tako El-Rufai wípé ó gbọ̀ngàn ṣe kó gbọ́ lábẹ́ òfin. Akàfin pé Imai ti ké sí àwọn tó ń pèsè sìmẹ́ǹtì kan mú àdínkù débà fún àwọn ọmọ ilẹ̀ yìí. Àkà ṣetán láti fi ọmọlẹ̀ yìí kan àgàyé sóko padà sí ilé pé ó ti jẹ̀bi àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn kan nílẹ̀ Amẹ́ríkà. Ní ilé òkèrè akàfin pé ọmọlẹ́gbẹ̀ aṣòfin ní ilẹ̀ Gẹ̀ẹ́sì Bohem tó fẹ́ di olóòtú ìjọba ilẹ̀ ọ̀hún òní yóò díje tako àwọn méjì. Lákòótán Getafe tán láti ta àwọn ilẹ̀ yìí Uche kúrò nínú ikọ̀ ọ̀hún ní sáà yìí. Lọ́gọ́yìn 2019 òun ni ìmáàmù Abdullahi Abubakar ní abúlé Nga ní ìpínlẹ̀ Plateau dábòbò àwọn ọmọ ẹlẹ́yìn Kristi tí wọ́n lé ní ìgbà tí wọ́n ṣáláṣí rẹ̀ nígbà tí wọ́n ṣe ìkọlù sílẹ̀gbẹ̀ wọn ní Bankiladi ìgbésí ọ̀hún nígbà wọn lágbàáyé bóṣúbára balẹ̀ ránṣẹ́ sí ìmáàmù ọ̀hún Abdullahi Abubakar. Tó ilé òpin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago 5:00 lónìí fún ìròyìn àgbáyé wa ní kànńdà amọ̀lẹ́sí epo sẹ́wọ̀n tó wà nílọrin ìpínlẹ̀ Kwara nẹ́dú okòrè ni olóòtú ìròyìn Taiwo Adeyemi ló ti tó ká ṣe ti gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ̀kọ́ ọwọ́ lẹ́nu iṣẹ́.
1: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
2: Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Dijuyin keja lajun re e je ko mo yin lara 88.7 FM ikoni ti o lelegbe.
3: Keep listening to the music, to the sound, to the
4: Diamond FM
3: 88.7 FM
4: across the airwaves right now
5: in the mix. I'm already-

obìnrin tó rẹwà yìí ní ikọ̀ ìwà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ejijun ke jaladun re eje ko mo yin lara Diamond 88.7 FM ikoni ti o lelegbe.

0: àyẹ̀wò rẹ tí ìwọ àtàwọn ọmọ rẹ fi ń dán yọ̀yọ̀yọ̀ báyìí.
1: Zegba Ensure Butter ni àṣírí ẹwà mi àti ìdílé mi àti ìlera sí body lotion. Zegba Ensure Butter dára fún irun àti gbogbo ara. Ó mú ara jọ̀lọ̀. Ó mú irun dàgbà dáadáa. A sì tún dùn ún wò. Bẹ́ẹ̀ ló ń ṣàmúkúrò gbogbo àbàwọn ara àti àwọ̀. A lè fo èélá àti stretch mark dànù.
0: Báwo ni ti ìlera sí body lotion?
1: Ìlera sí body lotion á jẹ́ kí ara yín mọ́ yò. Mú dark knuckles àti dark spots kúrò. Natural beauty yín á wá yọ dáadáa.
0: Ilera Care Limited ló ń ṣe ZYN Shea Butter. Ìlera sí body lotion natural fairness àti ìlera sí body cream amárajọ̀lọ̀ tó dára fún gbogbo ẹbí. Ilé-iṣẹ́ wọn wà lẹ́gbẹ̀ẹ́ Mama Ifeoma Texas ní Taiwo Oke, Ìlọrin Kwara State. Láti kọ̀ǹtúrú ẹ̀pẹ̀ sórí ẹ̀rọ 0813-547-8295. Lo àwọn ìpara tó ń jáde láti ilé-iṣẹ́ Ilera Care Limited. Kẹ́wà rẹ̀ oyò.

0: wo koko ẹni tí ò tómi ní ò padà wálé tí wàá mọ fa bọ́ gbọ́ lórí tí wọ́n mọ sọ pé kí ni ọdún tó bá òní yóò dúró tì í.
1: Bíbi táyé wà sórí ìgbà míì náà wà láti jẹ́ pé ọkùnrin bá rẹ̀ expensive.
0: Sórí single mother ọlọ́mọ márùn rí.
1: Ọlọ́mọ márùn single mother wọ́n pọ̀ ọlọ́mọ mẹ́fà wà oní 12 wà oní 16.
0: Ìwọ náà ló mọ rí gbogbo ẹ̀. Iwu kò mọ rí gbogbo ẹ̀.
1: Ẹ tó dúró yìí wá kéré oníṣẹ́ lọ́wọ́ fọkàn tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ò ń gbé 60 ọkàn ń gbé 40 ò ń gbé 80 ò ń gbé 20 ni. So kí wá ló fẹ́ yàtọ̀ ọ̀rẹ́ mi wò wá.
0: Àní jẹ́ kí n láde lórí jẹ́ kọ́ mọ̀ sọ pé lágbájá ń kó wà ní ọkọ̀ ẹ̀.
1: Sọ ni wọ́n tí kò pọ̀ nù yín ṣe wà ní ọkọ̀
0: nìyẹn. Ẹ kò tó
1: láde lórí kò
0: dúró jẹ́ nsọ kínní kan fún ẹ nǹkan tí òyí ẹ lómi ló pọ̀ jù
1: à
0: ó
1: dà
0: mrs ni o
1: òní
0: o ní mọ̀jẹ̀ owú ẹ̀
1: púpọ̀ nù yóò nífẹ̀ẹ́ ọkọ ẹ kò fi torí kí n lè ládé lórí wà nbẹ àwọn náà kò
0: nífẹ̀ẹ́ yín sẹ́mi ò nífẹ̀ẹ́ mo fi wà nílé ẹ̀ mo nífẹ̀ẹ́ mo fi wà nílé ẹ̀ o mo wà nílé ẹ̀
1: gidi torí pé òun wò
0: kọ́ kódà kò síbi tí mo lè lọ
1: àì
0: gbà kàtà lọ́wọ́ akitì
1: ẹ ò torí ìfẹ́ torí ọlọmọ márùn-ún torí ìfẹ́ bíi tìbò ìkọ ibẹ̀ ṣé òun tó ẹlẹ́kùn is this what marriage is all about. Ẹni kó fẹ́ ti mọ̀ pé ọmọ nǹkan tán
0: ọmọ nǹkan tán pè nífẹ̀ ìfẹ́ wà àmọ́ kò dàbí.
1: Áùdì kò wá sí mọ́ nìyẹn nígbà tí wàá ti ṣe mọ́ òun ò tún yàrá ẹ̀ wò látọdún márùn-ún kò mọyín ẹ̀ wò kò bèrè pé kí ló ń tà bẹ́ẹ̀ yẹn ìwọ ló máa bèrè pé ṣé ẹ̀ rajà ṣé ó yẹ kó máa bèrè lọ́wọ́ odidi ọkọ ni ẹ̀ wípé ṣé ẹ̀ rajà ó ti wá rí bẹ́ẹ̀ nìyẹn kò tún wá responsible ó ti wá rí bẹ́ẹ̀ nìyẹn ọwọ́ kí ló dé tó wá ṣe ìdúró tí o ṣe fi sílẹ̀.
0: Jẹ́ ń dúró tí o má jẹ́ kí n fi sílẹ̀ o. Má jẹ́ ń fi sílẹ̀ o. Màmá ni olo bàbá ń gbọ́ o.
1: Because to me, little understand it mi ni nínú ìgbéyàwó òun ni pé you cannot change a man that is be changed. Ọkùnrin tí o bá ti ṣe tó pé ohun tí mo dẹ̀ ń ṣe fóbìnrin yìí ò da. O lè change wọn o. O kàn sukú ló sukú.
0: Ó ṣe change lórí àdúrà àti àwẹ̀ èyí ó change ẹ̀
1: o.
0: Àwọn ọmọ ló sì ti tó wà ní gimu ṣé màá mọ sọ fáwọn ọmọ pé tọ mọ́mì mi àti dádì mi àti ìgbà tán ti di pati mi ò mọ nǹkan tó di pati wọn
1: o
0: mi ò mọ nǹkan tó di pati wọn kẹ́mi náà tó wáá fi bàbá wọn lẹ̀ kí tó wáá fi lẹ́ẹ̀kan ló dìran màá jẹ́ káwọn ọmọ mi mọ nǹkan tí ó wà tí mò ń ṣe ń bẹ̀.
1: Tó bá ti ṣe yọrí wàláì màá bẹ facilitate bí orúkọ ẹ ṣe máa wọ Guinness Book of Records. Ipe the first obìnrin tó ń jẹ ọkùnrin tí ò pinnu láti change. Òun ni ọ̀rẹ́ mi orúkọ ẹ máa wọnú ìwé ìtàn tí ò ní parun mọ́ ṣé mo lóò ní làákàyè
0: ni. Mọ̀jẹ̀ ni mọ̀jẹ̀ ó parun so ti gbọ́ mọ̀jẹ̀ orúkọ mi parun so rí bí màá ṣe yí yí yí náà ní bí ẹ̀gún sí màá yí jẹ màá yí tí ó jìnnà tí màá jẹ kódà wọn gan tó bá mi gbé gbọ ọpẹ.
1: Ọlọ́dẹ kún ń ṣàánú mi ẹ máa gbóhùn mi wo mo ṣe máa gbọ́ fúnra ẹ ni ṣùgbọ́n bó ṣe ń ṣàánú mi dá wọn ló bá dọ̀rọ̀ tiẹ̀ ṣùgbọ́n kó tó ṣàánú mi aláìníláàkà
0: yìí. Ó ṣe mo mọ̀ pé yóò yí padà.

ọ̀rẹ́ mi tí mò ń fẹ́ jọ́sùn kò mọ̀ pé tèmi yé mi ṣe bá dé gòkè rẹ̀ sì lè gẹnu ọ̀nà nísìn ó di alẹ́ ó ń sọkọ nísìn alẹ́ lèmi náà ṣe ìyàwó ó di alẹ́ gbogbo nǹkan tó ṣe fún mi máa yọ òróró ẹ̀ lára ẹ̀ débi pé àwọn èèyàn ó béèrè pé kí ló ṣe fún mi àwọn tó ti mọ èmi pẹ̀lú ẹ̀ láàárọ̀ ọjọ́ ni wọ́n wàá mọ̀ pé ọlọ́run ẹ̀sán ló dé ọlọ́run àtijọ́ ló ń ta fúra ò ti sìn ín wàrà ló ń tà gbogbo ìgbà tó bá ti di pé kò lè ṣe nǹkan kan mọ́ kò lè bóyá à ń lọ bìkan à ń lọ gbà ń lọ àwo tí ò lè ṣe gbogbo wọ̀nyẹn mọ́ ìgbà yẹn màá ṣẹ̀ wàá kọjú oro sí i torí tí n bá ní mo fílẹ̀ nísìn àwọn tí èèyàn mélòó mo fẹ́ rojọ́ fún wọn ní ẹ̀rí ó fi lé ọkọ lẹ̀ ó gbàgbé ọkọ ẹ̀ ó fi ọkọ ẹ̀ lẹ̀ síbì kan ó káwọn ọmọ sọ́dọ̀ torí bóyá ìgboro ń rùn bóyá kinní kan àmọ́ nísìn mo dẹjúlẹ̀ fún ìyá rẹ̀ ọwọ́ mi ló wà mi ò fi sọ́wọ́ ọ̀tún o torí màá sanwó ọ̀tún tí n bá fẹ́ jẹ ọwọ́ òsì ló wà tí n bá fi támbà máa tún mú pamọ́ bá ti támbà tán máa tún mú padà ó di alẹ́ kótó ó da alẹ́ kọ́lọ̀ umbrella tó mọ̀ pẹ́rù lòún dé fún.

ẹ kú dédé o káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ mi lákòókò yìí Adesina College of Education tó wà ní ìlú Ṣàárẹ̀ ni wọ́n rán mi sí gbogbo yín pàápàá jùlọ ẹni tó ń gbìyànjú láti lọ ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n tí kò sí agbára fún irú wọn Adesina College of Education ló ní kí ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ ni fọ́ọ̀mù láti wá Adesina College of Education ọ̀fẹ́ ni ẹ tún kàwé ní Adesina College of Education tó túmọ̀ sí pé ọ̀fẹ́ ni school fees wọn kódà tó fi dórí hostel accommodation ọ̀fẹ́ ni iléègbé ọ̀fẹ́ wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní Adesina College of Education pẹ̀lú bí ẹ bá ṣe ń kọ́ ẹ̀kọ́ ti ìmọ̀ ti ìwé bẹ́ẹ̀ ẹ tún máa kọ́ ẹ̀kọ́ ti iṣẹ́ ọwọ́ ní Adesina College of Education bí ẹ bá ṣe ń parí ètò ẹ̀kọ́ yín ní Adesina College of Education bí ẹ bá ṣe ń gba ìwé ẹ̀rí NCE ìyẹn NCE certificate bákan náà ẹ ó tún máa gba TRCN certificate ìyẹn Teachers Registration Certificate of Nigeria TRCN pẹ̀lú ẹ̀ ẹ wá gbọ́ o ohun tó lè mú ọ pójú òṣùwọ̀n láti wọ Adesina College of Education ni wọ̀nyí o tí o bá ti ní kírẹ́dìtì márùn-ún èyí tó ní mathematics àti english nínú tí ìjókòó ìdánwò rẹ kò sì ju ẹ̀ẹ̀mejì lọ nínú WAEC NECO NAPTEP àbí èyí Arabic certificate o ti pójú òṣùwọ̀n láti kẹ́kọ̀ọ́ ní Adesina College of Education tó wà ní ìlú Ṣàárẹ̀ ní ẹgbẹ́ ìfẹ́lódún local government secretariat ní òpópónà Ṣàárẹ̀ òkè ọ̀dẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń jẹ̀ràn àti lọ sí ilé ẹ̀kọ́ gíga tí kò agbára fún wọn láti tẹ̀síwájú ẹ̀kọ́ wọn tí a bá ń sọ̀rọ̀ nípa owó iléèwé àǹfààní ńlá rèé tí ó wọ́pọ̀ fún gbogbo ẹni tó ń jẹ̀ràn àti lọ sí ilé ẹ̀kọ́ gíga ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà Adesina College of Education tó wà ní ìlú Ṣàárẹ̀ wọ́n gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba gbogbo àwọn ẹ̀ka ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ní Adesina College of Education gbogbo ẹ̀ pátá ni ìjọba yàn lóǹtẹ̀ Adesina College of Education it's a government approved higher school of learning and courses offered at Adesina College of Education were fully accredited àṣẹ lóòótọ́ ni kòkòrò tí ó fi ìdí wúlẹ̀ tí ó jọ lúbúlúbú bíi ti kúlú sọ òsí tó túmọ̀ sí wípé ilé ẹ̀kọ́ ọ̀hún tí ó ṣe àyàgbàgbà pé ẹ wá kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ bíi ti Adesina College of Education tó wà ní Ṣàárẹ̀ yóò làágùn gan gbogbo ẹ̀ka ilé ẹ̀kọ́ Adesina College of Education lójú òṣùwọ̀n ló pójú owó bíi school of languages tó kọ́ english language arabic language yorùbá language sábẹ́ ká tún wá lọ sí school of art and social science àwọn ohun tó wà lábẹ́rẹ̀ rèé social studies political science christian religion studies islamic religion studies ics history àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá dé school of vocational and technical education ibẹ̀ láti máa rí business education agricultural science education ẹ̀ka lọ sí school of sciences ibẹ̀ láti ṣe aláwọ̀ mathematics chemistry physics.

biology, integrated science, computer science, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lábẹ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ School of Education náà ò gbẹ́yìn. Ibẹ̀ láti máa rí primary education, early childhood education and care, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé pé credit 5 nínú O level tó ní mathematics àti English nínú pẹ̀lú subject 2 tó fara pẹ́ irú ẹ̀kọ́ tí o fẹ́ kọ́. Èyí hun nínú WAEC, NECO, NAPTEP àti èyíkéyìí Arabic certificate tí ìjọba jàn ló ń tẹ̀. Kò wá tán síbẹ̀ o. Gbogbo ẹ̀yin awaiting result nínú WAEC, NECO, NAPTEP àti èyíkéyìí ìdánwò tí a lè fi wọlé sí ilé ẹ̀kọ́ gíga. Àǹfààní wà fún yín wọlé sí Adesina College of Education tó wà ní ìlú Ṣàrẹ́. Ẹ di phone number wọ̀nyí múná fún ohunkóhun tí ẹ bá ní láti béèrè nípa Adesina College of Education. 08141539391 08145393391 àti 08111341134 08111341134 pẹ̀lú 07 34 35 47 46 07 34 35 47 46 Adesina College of Education, Ibeniwa.

adupe bẹ́ẹ̀ ni Adesina College of Education àwọn ni wọ́n tó ṣe bẹ́ẹ̀. Èyí tó wá pabambarì jù nínú ètò tí Adesina College of Education tí wọ́n gbé kalẹ̀ ni pé ìwọ tó bá ní kùdìẹ̀kudiẹ nínú rìsọ́ọ̀tì rẹ, o láǹfààní láti wọlé. Tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìgbà náà ni wàá lọ tú ẹ̀zámù rẹ ṣe WAEC, NECO, NAFTEP tàbí èyíkéyìí ìdánwò tí o bá fẹ́ ṣe títí tí o fi ní O-level result rẹ tí yóò fi pé pérépéré. Ètò ilé yìí tí Adesina College of Education tún gbé kalẹ̀ tí mò ń ṣàlàyé lọ́wọ́ yìí, òun ni wọ́n ń pè ní conditional admission. Ojúlówó sì ni certificate tí wàá gbà jáde ní Adesina College of Education tún wà ní sàárẹ̀. Ẹ má gbàgbé o, ìjọba jan ló ń tẹ̀. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé ṣe tún ṣe ìdánwò nínú O-level? Ó ti kó ìrẹ̀wẹ̀sì bá àwọn mìíràn tí wọn ò fi fẹ́ tẹ̀ síwájú nínú ètò ẹ̀kọ́ wọn mọ́. Àǹfààní ńlá leléyìí fún gbogbo tí ẹ̀yin irú ipò náà. Ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, lóòótọ́ la mọ̀ pé ìka ò dọ́gba, ṣùgbọ́n bí ìka òun ò ṣe dọ́gba tó, ó wu ìwọ náà lọ́kàn kí ọmọ rẹ lọ sí ilé ẹ̀kọ́ gíga. Ó wá rí ọgbọ́n dá sí. Ọgbọ́n tí wàá dá sí gangan ló dé yìí. Àfojúsùn ilé ẹ̀kọ́ gíga Adesina College of Education ni pé gbogbo wa ká jọ soríire, ká sì ní ìmọ̀, ká sì ní sàtífíkẹ́ẹ̀tì tó dáa lọ́wọ́, torí pé tí ẹ rí yẹn gangan ni ọ̀pákùtẹ̀ fún ọ̀la tó dára. Tí a bá ti wá rẹ́ni báni fẹ́kà, a kì í fara gbeku mọ́. Ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ lọ́wọ́. Àǹfààní tó sí sílẹ̀ yìí mọ́ dágun lásì. Ọ̀fẹ́ ni ó gba fọ́ọ̀mù, ọ̀fẹ́ ni owó iléèwé, ọ̀fẹ́ ni hostel tí ó gbé ní Adesina College of Education tó wà nílùú Ṣàárẹ̀. Àyùn ni àwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́. Mùṣèmúṣe àwọn olùkọ́ wọn, ó dá múṣẹ́múṣẹ́, wọ́n dá gájíá lẹ́nu iṣẹ́ wọn. Àwọn ohun ìkẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ náà College of Education ló bá gbà mú. Àbò ẹ̀mí àti dúkìá èyí tó péye wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn àlejò tó ń wọlé sílé ẹ̀kọ́ náà.

ẹkúrọ̀lẹ̀ akọwà pé àkó èso ní ṣèkèrè láti 38.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú People's Redemption Party Akeem Baba Ahmed ti ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú ọkọ̀ ta fún igbákejì pé fún ipò rẹ̀ láyà ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC Rabiu Kwakwanso. Baba Ahmed ló fohùn lédè ní òní nígbà tó ń fèsì sí ẹ̀sùn kan pé ó lóra fọ́ọ̀mù tótó 89 láti gbàṣàkóso ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣáájú ètò ìdìbò ọdún 2027. Nínú ìròyìn mìíràn, iléeṣẹ́ ológun orí omi ìyẹ́tẹ̀ kan wọ́lù látọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn rẹ̀ Navy Captain Abiodun Fọlọ́runṣọ ti ṣàlàyé wípé àwọn ọmọ ológun ọ̀hún ọ̀nà wọn gbèsè lé àwọn epo kan tó fura sí pé wọ́n jí gbé ọ̀nà tí ó bófin mu ní ìpínlẹ̀ Rivers State. Iléeṣẹ́ ológun tẹnumọ́ wípé wọ́n ṣiṣẹ́ àkànṣe kan lábẹ́ ètò Operation Delta Sentinel tó sì gba àwọn apò kan tó 73 tí wọ́n kó àwọn jálá epo sí epo ọ̀hún. Jálá rẹ̀ lé díẹ̀ ní 100,000 tó fura sí pé ó jẹ́ epo diesel tí wọ́n ti kó. Wọ́n tún gba ọkọ̀ tí wọ́n láti máa jí epo ọ̀nkọ. Ní ìpínlẹ̀ Ondo, gíga ìjọba ìpínlẹ̀ Ondo tó ń jókòó ní ìlú Akure ti pàṣẹ fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún kó san owó ìtanràn 5,000,000 kó san owó tótó 1,625,000 fún arábìnrin Ọpẹyẹmi Adégbòyega láti ibi ọmọ rẹ̀ kan tó wà ní ibì kan tó jẹ́ olùkọ́ ìjọba tó ń fi àwọn ògọ́wọ́ rẹ̀ sí tó ṣe pòórá. Ìdájọ́ tó gbé kalẹ̀ nídàjọ́ Olúyẹmi Ọ̀sádébè ṣàlàyé wípé ọmọ arábìnrin Adégbòyega ló pòórá ní ibi tí wọ́n kó àwọn ògọ́wọ́ rẹ̀ sí tó wà láti ìṣàkóso iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo. Torí sí ọ̀rọ̀ àwọn ilé-ẹjọ́ ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ tó pòórá ọ̀hún ló wáyé látàrí àìnákàkún àti ajá nǹkan mọ́ra àwọn olùjẹ́jọ́. Wáyé o, alága àti olùdásí iléeṣẹ́ APC Allen Eyem ti pé wípé òun ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu látàrí ìpèníjà tó ń kojú àwọn iléeṣẹ́ ní ẹ̀ka iná ọkọ̀ ojú òfurufú ilẹ̀ yìí pàápàá jùlọ gbogbo epo tí wọ́n lò àti àwọn ìpèníjà tó lè ṣe àkóbá fún àwọn iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú lábẹ́lẹ̀. Ó tẹ̀síwájú pé lágbàáyé pàápàá jùlọ ọ̀ngógó epo tí wọ́n lò mọ́lẹ̀.

0: Persephone.
1: Ah, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú àápọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa ó tutù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara yagiyagi àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè gbẹ́wò ọ̀túnwọ̀ lónísẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
2: Ẹ máa gbọ́ ètò àdélébáre ní Diamond 88.7 FM. Wòlíì àgbà ló sọ bẹ́ẹ̀ àdélébáre àrénakore àkójá yìí bí. Ẹ ṣe mo dúpẹ́ o.

0: díẹ̀ tẹ́yìn táwọn ṣèyàwó tọ́ wọ́n ní ó yẹ kí àwọn àtìyàwó àwọn jọlọ patí kan ní Èkó wọ́n wá ní ìyàwó sọ pé òun ò lọ́mọ́ patí òun lọ́mọ́ o wí pé àwọn sáà lọ patí ń tàwọn pé tọ̀ kí ni ká ti wá gbọ́ pé wọn ò rọ́kọ wọn ò ríyàwó níbi patí ṣùgbọ́n káwọn tó dé láti patí wọ́n ní ìyàwó ti kó gbogbo ẹrù o ti kú òǹlé o ọwọ́ nígbà tó wá kú òǹlé àwọn ọmọdé tó ṣe kúrò gbogbo ìyànjú láti ri wípé àwọn kàn sí ìyàwó àwọn pé fíìsà àbí fínà àbí kí ló kọ wọn fínà kí ló ṣẹlẹ̀ why do you do like that wọ́n ní gbogbo ìyànjú ọ̀hún ló ń já sí fẹ́ẹ̀lì wọ́n wá ní gbogbo àwọn tó wá lọ báwọn family member pé fọ́mọbìnrin fún mi ní ṣùlọ́kà ni kí ló ṣẹlẹ̀ bọ́wọ́ parí ìjà tó lè máa fa kíyàwó kó jáde ká tó dé láti pàtì wọ́n ní gbogbo ìgbìyànjú láti parí ìjà wọ́n ní kọ̀ ni ó já sí gẹ́gẹ́ bí ìyàwó yìí ṣe mí àlóhun ò ṣe mọ́ wọ́n wá ní tán àwọn ò sáà lè máa fọ́ sí ẹ̀ ẹ̀yìn ò ń fi tipátipá mẹ́sìn lóòdò kó tún fi tipátipá fún ní omi wọ́n wá pé èbó wọn pé I hear declare that Nafisat Fina Ahmed is no longer my wife henceforth and the marriage relationship between us is hereby considered dissolved from my end. Ẹjẹ́ ń lọ polówó ọjà à ń padà bọ̀ ní comment section lórí ètò àdélébáre celebrity gossip with Omidan Ọláyinka. Hey somebody, I'm coming back.
1: Yeah, it's good for your body, yeah, you,
2: yeah. Oh, yes. Feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Fitsin Healthcare PLC. Available in pharmacies nationwide. The Lord Builder.
0: Oh, eka bo pada. So ye to a delivery celebrity gossip with Omidan Ọláyinka. Se wagi lenyin bati awa kakini. Awa blogger. Aseyin blog o kin sun everybody kitikiti ketekete gbogbo won wa lo nwa picture won sha post e kaaki ngba e ma ri mu pa omo bi wa de how do you do like that mo wa pada se wa di pe junu lo se igbeyawo mo wa yegbe alabosi as junu odun kan gegege nu olohun ya wa ya setani oni junu last year ni won se igbeyawo won si divorce ni junu this year is a junu e je nko la pa be mo si ma wo comment section so igba ti mo tun wa foda awon iwadi yen lo ti mo you know I mean gbadọ mofo mo mu lo mo tele gidi lana o nbe o o ye ke mo re ti mo se yin lana mo follow message mo follow news yen gan eni kan wa ni pe ohun jade tan o ni ohun fe analyze facial expression wo yen ni igbeyawo o lohun so ohun so pe o yawo yi to n fi tipa jonjo igbeyawo yi there is something that is happening. Oni ngba ye ohun rati gbogbo yin pe mi ni bad belle boni re yo facial expression lo le kini kan boya ko like orin ti won play se mo pa wusa ni orin yoruba lo play o le ma feel vibe orin yen gbogbo yin sa n wa wawi olohun si mo pe lati bi yen we mo pe there is something wrong with this marriage oni onko akini kan la love obirin yo love wedi lohun ti mo but for the reason best known allegedly o follow flow yen normally lojo igbeyawo obirin ni ma n da gbogbo agbojoru tokunrin o kora ma fi ele fi jo tori pe olohun o da won da wahala ijojijo oni sugbon niru ti bodakin bodakin lo da gbogbo agboru obirin kan n fele jo ni o emi ki mo sa gbogbo nkan wonyi o arabirin fola kefaji lo so be lori so sabida emi na si ri ngbo ko lo to na lohun se mo pe mi tin follow gbogbo kini o ti pe eje ntun te waju lori oro boda kini na ni ta je ta o ti je tan olukuluku ma pa elese mese leyin igba yen emi o wa mo tiktok laya ofofo se ri tiktok ato ofofo is a 5 and 6 something because time ti nkan ko ba trending lowo TikTok yo ma lo gbogbo awon family member ni wa fun yin yo ma lo gun won wa fun yin TikTok ati ofofo to ba soro foju TikTok lo aye e ti pin yin kinu o ibi temi ti wa nwo gbogbo ki lo nsele lozun lo si ki ibi ti mo le di mi lale ana bo se ru iyawo wa fun mi nu mo wa wo pe this guy is beautiful is this not our wife oh sorry our ex wife lo ba njo awon ijo fuji olowe olowe pelu awon caption to ma ronu soro ologo mo wa wo pe o koko play orin kan o wa ko caption how is our husband lo ko sibe o wa ni mi o wa play orin egbon play tajo si

0: 不给你上二元，我得给你我玩的要啥
1: ìyàwó tó ń sọ rẹ ló pọ sí fún orí tẹ gbọ yìí o wa ń jó sí ọmọ ń fine ọmọ ń rẹwà kí ló dé ó ní you carry this beauty nígbà tó wá kọ caption ó ní how is our husband me ó ti ní mi ní ìbọ ó ti ní tùmù mo padà bẹ̀rẹ̀ sí ní ìyẹn papọ̀ nígbà tiktok wá rùwá mo pé tiktok wọ ológun wá jẹ́ ń wọ profile ẹni lọ mo bá wọ bẹ̀ lọ ohun ìwé lọ sùlà ẹ jẹ́ ń kú òǹbẹ̀ bọ́mí ò tí rí ohun tó ṣẹlẹ̀ arábìnrin kan ju ṣọ́ọ̀bù ó ń ju ṣọ́ọ̀bù kò ì tí ì tẹ́ ìyá ẹgbẹ́ yín lọ́rùn mo bá tún tẹ̀ iwájú nínú ìrìn àjò tí ọlọ́run rán mi wá ṣe mo wá tẹ̀ wọ́n ìrìn àjò ìpè yẹn pé kí ló lè fà á somebody should mo bá tún dé live stream kan ṣẹ́rí live stream mo tún jókòó mo fara balẹ̀ mẹ́ àwọn wọn kàn kọ́kọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kí ló ń sẹ̀yìn ara àbí ẹ láhun tá wá gbọ́ mọ́lẹ̀ lọ bá ní ẹyẹn o pẹ́pẹ́ sí o wọ́n ní obìnrin tó bẹ́ẹ̀sì níjọ́ ìgbéyàwó òun àti akíọlá àyà wọ́n ní obìnrin òun ní bọ̀dá akíntu allegedly mi ò lọ́rùn ẹjọ́ wọ́n ní obìnrin yìí ní bọ̀dá akíntu ọmú wọ́n ní best bridesmaid ló gba bọ̀dá akín lọ́wọ́ fina azao now azao ó ti ń fẹ́ máa.

fan syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn ọmọ wẹwẹ bi wọn ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasa abo ara ati ọpọlọ to ji pepe. Nafdac fun telu, Afrabite jẹ ọja Afrabchem Limited ti wọn ṣe Panda Paracetamol.

náà ṣe tèmi má ṣe ta ti ẹjọ nítorí ọlọrun ẹjẹ tẹwájú ṣe rí láìpẹ yìí ni wọn fi eru fún eru eru pẹ fún òṣèré kan tí mo like o handsome ni mo ṣe like ẹ ọlọrun o handsome albo kọlọrun bá wa fi ọrun rẹ kẹ àwọn èèyàn lọ àwọn tó drag àwọn tó lọ náà drag ara wọn àwọn tó lọ ẹ wo there is almost two drama nípa bury ama yẹn actress kan wa bọ sórí social media angela okorie lorúkọ ẹ èbó ló máa mọ sẹ pé òun wo fíìmù èbó torí ẹ gbé èbó ẹyin ẹgbẹ alábòsí abẹgbẹ èbó wo fíìmù èbó èbó ni máa ń se angela okorie la máa ń pè ẹ lè ta ìpè ta ìbùyín òun kan sọ ni ó wá lọ kọ síbẹ̀ pé aṣọ tóun wọ̀ lọ síbi bẹ́rí alex okubo òun ti dáná sun ó nítorí godmother òun sọ fóun pé kò dá kéèyàn máa ní aṣọ téèyàn bá wọ̀ lọ bí bẹ́rí kéèyàn máa ní àyíká èèyàn ó ní lòun ṣe dáná sun ó ní so káwọn èèyàn family and friends òun kan take note ó ṣàwá ṣe fídíò ìgbà tó ń dáná sun aṣọ. Àwọn comment section yẹn lọ pé èmi ò gbá yẹn rí o ìgbà wọlé tún ní update máa sun aṣọ bẹ́rí ìgbà wọlé update yẹn jáde tí ìyẹn gbé alábòsí ò wá gbọ́ ṣé ẹ ti ń keep update ni mo wá wọ comment section ẹnìkan ní must post everything kágbà pò tí ẹ wàá sọ tọ́ṣú yẹ post yẹ ẹnìkan ní you don't have to burn it you wash it immediately or keep it outside moreover it is when you a graveyard in a Yoruba land if you go for a young person's burial and also when you follow them to the graveyard before you enter your house wash your feet off the clothes and put it outside not in clothes emi o gbo yen ri o to eni kan wa ni okay I understand everything you people have been saying under the comment section what about the ear the woman here to wo lo what about the shoe gushi shoe to wo what about the jewelry only jewelry ni o fe ma judge you okay what about the jewelry to wo lo what about won ni le sun gushi o sun 1.5 million aso no less je pe white you people can sha make yalabosi to be laughing o to de ta ba de wo dada se bi aso se aso nikan la lord e sha wo bata e se ngun lo now e de lo jewelry abi jewelry e mu kan e sa lo lo e se sun gbogbo iyun na abi bo ani

0: kún fi ń sunkún lálàyọ̀ fi ń yọ̀ ẹ̀hún táwọn kan fi ń banú jẹ́ ẹ̀yin lẹ̀yìn wá gbé wá ní ẹ̀ ń sun aṣọ ẹ̀yin àmọ́ ta bá wò náà irun júwì bàtà ń kọ́ ẹniwèé ṣẹjẹ́ ń kúrò ńbẹ̀.
1: balógun gbogbo ti dé ebojọ.
0: ẹjẹ́ ń lọ sọ ìyá wa lọlá ìdíje. Ẹyin Ọláìdé jẹ́ fún àwọn bóde nígbà tí wọ́n lọ síbi premier movie kan tí ní dákọ̀ kó má ìpolówó. Fíìmù yẹn Sọ́tayọ̀ Gágà lọ ṣe, wọ́n ṣe fíìmù yẹn nípa Ọ̀ṣun ni. Nígbà tí Madam Ṣajẹ́ ẹnu mi àgò tí ìyá wa Ọláìdé jẹ́ wà á ti ẹnu ọ̀rọ̀ ẹgbọ́n tí wọ́n wí o.
2: Ọ̀ntì ìgbà tó mọ ọ̀nà wípé ọ̀ṣun lọ́nà ló tó bẹ̀rẹ̀ sí ní bí àwẹ̀ èmi ni last born ìyá mi I'm 67 years now. Because gbogbo nǹkan yìí ó ṣàkóbá nínú ayé wa tá a mọ̀ èmi nìkan títí èmi fi bí gbogbo àwọn ọmọ tí mo bí o mi lọ hospital o àgbo ni mo máa mú kan ṣe kámúgì ni má fẹ́ bí mo lẹ máa rí mi lọ síjú gbogbo tábìlẹ̀tì òde tó máa ń kó fún ẹ̀mí máa ń dà fẹ́gbẹ̀ẹ́ pọ̀ jù tí bá bí mo tán máa ń sọ pé yá ẹ̀kọ́ ẹ̀ palẹ̀ ẹ̀mọ́ ẹ lọ dànù nílò àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọ láti wà báyìí lọ́gbọ́ ẹ̀mí tá a gbọ́gbọ́ òyìnbó là ní bóyá èèyàn ti wọ́ bí ìgbà tí sìmẹ́ǹtì bá rẹ̀ láti máa fẹ́ gbẹ́gbẹ́ èèyàn báyìí pọ̀ àwọn èèyàn máa ṣírí a rò pé ó ní mo ti fítámì kaṣá àmọ́ kó jẹ èmi ò ń kó jẹ mi ń kó mú so torí ẹ ẹ jọ gbogbo orú àwọn fíìmù báyìí ló yẹ ká máa síta ń sìn ká jẹ ká èèyàn àwọn kan náà ojú wọn ti là ń sìn o torí mo wo orí social media ní I think àná àbí gẹta aṣọ lábẹ́lẹ̀ wọ́n tó sọ fún wọn pé ọ̀nà yẹyìn rè á sọ pé ọmọ mi ìwọ ya kírímínà kò gbọ́rọ̀ bí lẹ́nu nígbà pé òdì òdì là ń gbé gbà a máa ń gbọmọ láti àsìn kí ló dé tí ìyá àti bàbá tá a jókòó pé ẹ̀sìn wọn kọ́ mi ẹ̀sìn wọn ló ń ṣe nílé yín ẹ̀sìn báyìí ló ń ṣe nílé tèmi o ẹ jẹ́ ká máa lọ fi súre fáwọn ẹ̀mọ́ ọ̀nà wọn á dẹ̀ rọ.
0: ẹ jẹ́ ń kú ọ̀lápá ibẹ̀ yẹn ó níbi tí mò ń lọ gangan ẹgbẹ́ alábòsí

0: ohun kan to se wi pe won o kin take won serious se mo mislead a lot of women lati ba ma bi mo sile wo san
1: ye wa se mo pe o ni gogo da won na lo bi ko sita so awon so da won si ki won so ko se pe boya won ni ta won yan ma se je mo ko so loro be so awon so ba won se lo life ti won ba se wo awon mo won ni ki se pe won ni ka won yan ma se so awon o se mistake na awon lo e pele na
0: e gbianju amo n temi so ni pe as a celebrity whatever you say is a motivation to someone gẹ́gẹ́ bí ìlú mọ̀ká lọ́fẹ́ sọ pé àti tó bá ti di ìlú mọ̀ká there some things àwọn kọ́kọ́ ṣe pé àwọn mọ̀ sínú mọ̀ sí kùn ni I understand inú ìdílé tí ń ṣe kìnìwá bẹ́ẹ̀ but tó bá ti di pé a ti ń sọ síta àwọn kọ́kọ́ ṣe pé wọn kì í ronú jinlẹ̀ wọ́n sọ pé mo gbọ́ pé ló máa fi ń react.
2: Hello, Ẹ̀rọ Rama, ẹ kú rọ̀lẹ́.
0: Yẹ ṣeun sá.
2: Ìmáàmù Àbùrọ̀fí Àkọlà láti Ọlọ́jẹ.
0: À ń gbọ́ yín.
2: Ṣé rí ilé yọ̀rọ̀ tí màmá lọ láì ti jẹ́ ní aṣọ yẹn? Ṣé rí àwa ta Áfíríkà a máa yí nǹkan tó Ọlọ́run ṣe fún wa especially àwa ta jẹ́ Yorùbá? Àwọn iṣẹ́ mi sọ pé millions of naira lẹ́lọ̀ iná lọ síjú fún kéèsì míì nínú ara yín tó já ewé tẹ wá ipò tó yẹ owó tẹ lé náà ga ó lè má tó 10,000 naira. Àwọn òyìnbó wọn pákéjì nǹkan wọn gbogbo tẹ́tẹ́ ta ìṣègbéwé àtẹ̀gbò náà náà lò. So àwa tá a jẹ́ táwọ̀ dúdú àbí àwa tá a jẹ́ àgbàlagbà ọ̀làjú ni mo wá ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nà mi bá ní kékeré problem ẹ wo iye owó tẹ́ fi ọpérétì rẹ̀ owó tẹ̀yàn sì fi lè tírìtì rẹ̀ ẹ lè náwó tó tó 40,000 tí ó sì tẹ́yìn dẹ̀ gbádùn. So ká padà sí nǹkan tàwọn bá ká sì tiwa náà gbogbo ọmọ ọrọ
0: ọrọ
2: ọpọlọpọ.
0: Ẹ parí ọ̀rọ̀ yín sá.
2: So gbogbo àwọn àgbàlagbà yẹn ó ní nǹkan tí wọ́n ń lò tó yẹ pé wọ́n fọ́nà mo ní ìyàwó ẹ̀dájì kan tó yẹ pé tó bá bímọ tán yọ ẹsẹ̀ wá jáde pé tọ̀
0: òun ti bímọ o.
2: So yẹ kó ká padà sí nǹkan wa ká jẹ́ kí nǹkan titi wa náà kọ́ jẹ wá lójú iná mi.
0: Ṣé gbọ́dọ̀ tẹ sọ yóò fẹ́ máa jọ̀gọ́ health tó bá ti wá rí bẹ́ẹ̀ mo promise yín ni two máa wá gbé àwọn oníṣẹ̀ṣe kan wá máa gbé dókítà kan wá. Èmi ní observation láàrin yẹn observation pé kí ni sometimes wà ká tó ṣe nǹkan kan ọmọ àbí ọmọ wo health ọmọ wo ìfúnpá wa wọn máa wo weight wa wọn máa wo nǹkan kan bẹ́yẹn àmọ́ nígbà míì wà ṣé kò sí ewé tó ṣe wípé ó máa ń trigger ọ̀sà kí wá ní orí ń fọ́ mi kán wá fi ewé yẹn ṣe àgbórí fífọ́ ṣé kò ní cause another damage because alágbó ò mọ health check how to check okay kí ni kò ní ní ìpalára láàgọ ara yín because this is your health situation but dókítà ó béèrè lóòótọ́ mo gba ohun tẹ́ ẹ sọ ò mi n kó dànù ṣùgbọ́n kò èmi fi pé ó ní àwọn clots ṣùgbọ́n mi ò wá ní àǹfààní torí pé mi ò ń ṣe kankan nínú méjèèjì àti dọ́wọ́ àtòníṣẹ̀ṣe o ṣùgbọ́n tá a bá gbé oníṣẹ̀ṣe kan wá àti dókítà kan wá it will be it will really make sense and I promise to work on that. Ọ̀dà ẹgbẹ́ alábòsí last call ó yá pápápápápá ẹ̀ lọ́ ẹ ṣe orúkọ ẹ̀mí tẹ́tí ń pè pàápàá. À ń gbọ́ yín.
3: Ṣé rí nǹkan tí màmá wa lọ lá ìdíje ẹsẹ̀ kì í ṣojú pé ó rọ̀n kì í pé kí ẹni tó bá fẹ́ ṣe ẹ lọ fún ọmọ ìkọ́mọ̀ lọ fún. Ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ ni pé wọ́n rí pé kí n ṣẹ̀ṣẹ̀ akọ́mọ̀pàá ìdí ìyẹn tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀hàn kí n tó bá tó nígbà táwọn wu ọmọ wọn.
0: Putting it out as an influencer, as a celebrity, own person. That's the angle to move forward. Omi dola yin ka ajani ajibade lo ko temi. O tun di ni ojo mejo. Eyin te ma share mi lawon gist e da ko e ma stop. Lori gbogbo social media mi, e ko te omi dola yin ka agbe mi wa. Te ba tin awon ofufu ye e ma da si mi. E ma da si mi. Omidan _ minus tomorrow lo wosale en lo ma npe di _ omidan _ olayinka Facebook ni Instagram ni Twitter ni TikTok ni omidan _ olayinka. E ma da wi sodo mi. Mama ganu debe o ti di ni ojo mejo lori akoti eto yi ohun to ndu wanu ko ni ba wanu je o all thing ta so lori eto loni allegedly ni o mi o lori kun ejo bye for now.

0: radio made for you.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
1: Mélòó la ó kà nínú eyín àgbẹ̀? Diamond 88.7 FM, ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Láti inú iyàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.

0: ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu fi àbádòfin láti ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sọ̀wọ́ síwájú ìlẹ́gbẹ̀mọ aṣòfin àbí. Àwọn aṣòfin àgbà láti ìpínlẹ̀ Kwara pé wípé kí wọ́n ṣe àgbéyẹ̀wò àbájáde àwọn èsì ìdìbò kòmẹ́sìyọ ẹgbẹ́ òṣèlú APC tó wáyé ní ìpínlẹ̀ yìí. Àjọ INEC díje tó borí nínú ètò ìdìbò ṣíṣe ìrọ́pò tó wáyé lọ́pọ̀lọpọ̀ tó kọjá. Ní ilé òkèrè ilẹ̀ South Sudan yóò ṣe ètò ìdìbò àkọ́kọ́ rẹ̀ nínú oṣù kejìlá. Gbọ́bùn kan kó sọ Falcons ilẹ̀ yìí Plante tako ọ̀rọ̀ kan tó lédè lójú pa lójú ara wípé wọ́n bèrè fún bọ̀bẹ́ sísan ló jẹ́ kó lọ sínú ìdíje WAFCON tí ó wáyé nílẹ̀. Ẹ kúrò lẹ akíwá pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáre láti Kanye Diamond 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yìí. Ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtakùn www.diamondfm.net ẹ wò wá YouTube wa ní Diamond 887FM. Ẹ kú iná ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akin pe eku ikale
1: kari ile kari oko ni mehe eto abo awujo tun peleke si lojojumo ye nta lara be agbodo jutu si lati dena pipadanu emi ati dukia gege bi omo Nigeria agbodo ma bara wa gbepo lalaafia ka le ba ji awon ere ile baba wa ni kikun lai fi teya esin tabi yato asa wa se ani lati kokori ara wa gege bi omo Nigeria kan na ninu ilu ko wa wa ani lati sugba ara wa nipa dida abubu awon elomiran ati fifi awon isele ajeji to awon alase to ba ye leti lasiko eran ti o ojuse ajumo se kan ni ibara eni gbepo lalaafia je nipa jijumo sepo bi orilede Nigeria gaju bayi lo oro imoran yi wa lati le se Radio Diamond 87 FM eniyan mi le je

òfin àgbáyé yìí tó ń ṣe àgbéyẹ̀wò sí òfin ilẹ̀ yìí tó ń padà tó bá di ọ̀la ọjọ́rú. Ẹ̀wẹ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ló yìí kàrò láti ṣe àgbéyẹ̀wò sí àbádòfin láti ṣe ìdásílẹ̀ ilé ọlọ́pàá àwọn iṣẹ́ mìíràn níbi ìjókòó pàjáwìrì tí wọ́n jókòó nígbà tí wọ́n ń bu ọlá fún ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin ilẹ̀ yìí ọ̀nàrẹ́bù yàyà tóńgò tó dágbére fàyè ikú rẹ̀ ló fà á ti gbogbo agbègbè ìjókòó lẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ yìí tó fi wà lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí ó ní ó padà dé lẹ́nu sinmi rẹ̀ táwọn aṣòfin ṣe ṣe àgbéyẹ̀wò ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀‐èdè yìí àmọ́ ìjókòó ọ̀hún wọn tẹnu rẹ̀ bójú kankan nígbà tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí gọ́sọ̀ àpábíò kéde papòdà tóńgò tó ṣojú àwọn èèyàn ẹkùn mi funakayi láti ìpínlẹ̀ gombe nílé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí tóńgò dágbére nílé ìwòsàn ní samiye ní ìlú àbú ní ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún tá a wà yìí lẹ́yìn àìsàn ráńpẹ́. Wàyí o àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá láti ìpínlẹ̀ kwara pé kí wọ́n ṣe àgbéyẹ̀wò sí àbájáde àwọn èsì ìdìbò kò mẹ́sìn yọ tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí wọ́n ṣe ìdásílẹ̀ ìgbìmọ̀ kan tí ó yanjú gúngún ogun tó wà láàrin àwọn APC nílẹ̀ yìí àwọn aṣòfin ọ̀hún lábẹ́ orúkọ igun fún àgbà ẹgbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ Èkó pé púpọ̀ ìlànà ẹgbẹ́ ọ̀nà wọn dàgùn la fún nínú ètò ìdìbò kò mẹ́sìn yọ fún ipò gómìnà ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin àti ètò kòmẹ́sìn yọ fún ìjókòó ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ nínú àtẹ̀jáde kan tó lédè tá mẹ́ẹ̀ta buwọ́lù sẹ́nitọ̀ sọ́lé mustapha táwọn èèyàn ẹkùn níbo arínbogbo ìpínlẹ̀ kwara sẹ́nitọ̀ oyelola isa ashiru tó ń ṣojú àwọn èèyàn ẹkùn níbo gúúsù ìpínlẹ̀ kwara àti sẹ́nitọ̀ sadiq kumar tó ṣojú àwọn èèyàn ẹkùn níbo àríwá ìpínlẹ̀ kwara àwọn aṣòfin ọ̀hún tẹnumọ pẹ̀lú àkókò yìí ẹgbẹ́ òṣèlú APC ló ń kojú ìpèníjà ní ìpínlẹ̀ kwara ṣẹ́kúndásí kankan àwọn aṣòfin ọ̀hún ló kàn mínú pé púpọ̀ àwọn tọ́rọ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kọ̀yìn sí nígbà tí wọ́n ń gbé ìgbésẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Àjọ elétò ìdìbò lẹ́yìn INEC ti fi ìwé ẹ̀rí mo yege sọwọ́ sí àwọn ọmọ oyè tó wọ̀nyẹn kẹ̀ tó sì borí nínú ètò ìdìbò ṣíṣe pàṣípàrọ̀ tó wáyé ní ogúnjọ oṣù ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ rivers enugu nasarawa ondo ti ìpínlẹ̀ kano ìpínlẹ̀ orílẹ̀-èdè tẹ̀gẹ́dẹ̀ kan tó lè dé tọwọ́ àjọ INEC ló fi ìwé ìrìn sọwọ́ sí àwọn olùdíje tó borí ọ̀hún látọwọ́ alága àpapọ̀ rẹ̀ pítàn sa ẹni tí kọmíṣánná àpapọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ rivers arábìnrin mi agbomuche umbu ṣojú fún wọn ní sọ̀rọ̀ níbi ètò ọ̀hún agbomuche umbu ló dá wọ́ọ̀dù nù pẹ̀lú àwọn tó borí wá ké sí wọn kó ìgbésẹ̀ tó ṣe ìrànwọ́ fún àwọn èèyàn tó dìbò yàn wọ́n INEC tẹ̀síwájú pé wẹ́rìn mo yege wọ́n fi sọwọ́ sí àwọn tó tún borí nínú ètò ìdìbò tó wáyé ní ẹkùn ìdìbò zoro ní ìpínlẹ̀ kẹbi àti fẹ́ tó borí nínú ètò ìdìbò ní ìpínlẹ̀ èkìtì. Àjọ orí sí ọ̀rọ̀ ẹ̀tẹ̀ nílẹ̀ nàìjíríà ti ṣetán láti ṣe ìròyìn lágbára fún àwọn èèyàn tí wọ́n tó 50 táwọn èèyàn tí wọ́n tó 450 tí wọ́n kojú ìpèníjà ẹ̀tẹ̀ àti àwọn obìnrin tó kórè gàjẹ láti ṣèrànwọ́ fún wọn ní ìpínlẹ̀ kwara lábẹ́ àkànṣe ètò kan tó wáyé ní ìpínlẹ̀ yìí nígbà tó ń ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún adarí ìrànwọ́ tó ní ṣe lórí ní ilẹ̀ nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ọ̀gbẹ́ni muyiwa nafiu ló fún léde nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ afúnnímọ̀ràn lórí ètò ọ̀hún lójú náà láti ṣe ìtanijé lórí ọ̀tọ̀ tó ti gbéra sọ tó kọjá tó sì parí ní ọdún 2028 gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ àwọn èèyàn ọ̀hún tí wọ́n tó 450 òní wọn kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo tó ń yí padà ìdàgbàsókè àwùjọ àti ṣíṣe ìlànà tuntun fún ètò ọ̀gbìn gẹ́gẹ́ bó ṣe wí àwọn tó jẹ àǹfààní ètò ọ̀hún tó tó 36 òní wọn fún nírànwọ́ pàápàá láti bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá tún kọ́ nafiu wá ké sí àwọn adarí ẹlẹ́kàǹkà lábẹ́ ètò tó ní ṣe lórí àjọ tó ń rí sáwọn kẹ̀kẹ́ dà nípínlẹ̀ kwara

0: ṣiṣẹ́ tó ń gbà nígbà nínú bọ́ọ̀lù nàìjíríà ló ń bèrè ipò wo fún wọn ní òbọ̀ bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ òpó instagram rẹ̀ lónìí àgbábọ̀ lọ́wọ́ yìí ọ̀hún tẹnumọ́ wípé ọ̀rọ̀ ọ̀hún ò ní kò jẹ́ nǹkan tó léde láti ọwọ́ rẹ̀ printer ṣe àfọmọ́ rẹ̀ bọ́ ṣe fún un léde lórí ìdí tí wọ́n fi mú lọ sí ìdíje wafcon tí ó wáyé lára àwọn agbábọ̀ tó ṣojú ilẹ̀ nàìjíríà nínú ikọ̀ super falcons. Ikọ̀ agbábọ́ọ̀lù lazio ti kéde olùkọ́ni tẹ́lẹ̀ rí fún ilẹ̀ italy gennaro gattuso gẹ́gẹ́ bí olùkọ́ni tuntun àgbàdo kan tó lédè látọwọ́ ikọ̀ lazio lónìí ọjọ́ ìṣẹ́gun wọn kéde rẹ̀ wọn ti yan gennaro gattuso gẹ́gẹ́ bí olùkọ́ni tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù àkọ́kọ́ ikọ̀ ọ̀hún wọn sì káàbọ̀ kó wọn nígboyà wípé yóò gbégbé sí akin fún ìdàgbàsókè ikọ̀ lazio wọn yàn sípò lẹ́yìn ìgbà tí olùkọ́ni tẹ́lẹ̀ rí fún ikọ̀ lazio mauricio sarri ti kúrò nínú ikọ̀ ọ̀hún. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A ká fún yín pé arẹ́lẹ́yẹ bó ti fi àbádòfin kan ṣọwọ́ síwájú lẹ́gbìmọ̀ aṣòfin àgbà yìí ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀. A tún ká fún yín pé àwọn aṣòfin àgbà mẹ́tẹ̀ẹ̀ta nílẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí láti ìpínlẹ̀ kwara pé wípé kan ṣe àgbéyẹ̀wò lórí àbájáde èsì ìdìbò kòmẹ́sọ̀yẹ gbèsèlú apc tó wáyé ní ìpínlẹ̀ yìí. A tún ká fún yín pé àjọ inec fi ìwé ẹ̀rí ìmòye sọ́wọ́ sí àwọn tó bọ̀dé nínú ètò ìdìbò pàṣípààrọ̀ tó wáyé lọ́sẹ̀ tó kọjá. Ní ilé òkèrè aka fún mi south sudan ti mú ọjọ́ tí wọ́n ṣe ètò ìdìbò àkọ́kọ́ ní ilẹ̀ ọ̀hún. Agbábọ́ọ̀lù ikọ̀ super falcons plonta tako ọ̀rọ̀ kan tó lẹ́dọ̀ yóò parí ìjára wí kán bèrè owó lọ́wọ́ rẹ̀ láti lọ sí ìdíje wafcon. 2018 ó ní ìmáàmù abdullahi abubakar ní abúlé nga ní ìpínlẹ̀ plateau lábòbò àwọn ọmọlẹ́yìn kristi tí wọ́n lé ní wọ́n sí mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkọlù sílé wọn ní bangladi ìgbésí ọ̀hún ni àwọn èèyàn bú ṣùgbọ́n fún káàkiri àgbáláyé. Tó ìlú òpin ìròyìn ọ̀hún abiodun akínwùmí ni olóòtú ròyìn taiwo adéyẹmí ló tu tóka sí tí ìgbọ̀yìn ọkọ̀ kan ní àjíṣayé ó dàrọ.
1: Wá wọ́n tún ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé máa wọ́n ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa. Gòtẹ́kùn máa ti lọ jẹ́. Ayí jẹun lọ.
2: Rówó dáadáa o, njẹ́ o ti ẹ̀ mọ̀ pé bí àjọba dúkìá rẹ ni owó orí tóun sì ń san ni wọ́n sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì. Ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ̀yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Now playing.
5: Money don't buy you happiness.
4: Turning up the sparkle, Diamond F.

0: koko lara o ta le iranle ko dide kara o le pemba atora wo atura pese atura daada kegun to kegun na kara o ya gaga ara nro ni tele koro ni mo te ba ti fi kara o le pemba mra lese kese lo nsise wonu egun to si nsia toto re osubu paparo tabi fi ese da fi kara o le pemba kai ara re o le pada yakin lala action action o je ara riro tabi eyin didun kara o le pemba loko gbogbo won agbara po kara o le pemba to ye pharmaceutical industries limited awon to luruko to se gbekele ni be ka po ogun ibo lo se kara o le pemba ero sese pe ire patu opere ta pata ponpon kara o le pemba o kisibe
1: kara o le pemba more atura dada.
2: It's the season for back-to-back matches. And there's only one thing you need. The new Solar Home Plus Max. With either a 4, 32 and 43 inches TV from King. Power your lights, action moments on TV and charge your laptops and smartphones with the Solar Home system that keeps you locked all your favorite matches. Don't miss a single moment of the football season. Watch it live. Powered by the new Home Plus Max Solar Home system from Sun King. Enjoy more power and more action for more than more hours. Call us on 0800-786-5464 to get yours today.
3: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórè balẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún. Àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gasseed yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán. Àṣé lọ́nà márùn-ún olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkoro jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dáa, owó rẹ̀ ò gbópá, kò sì ṣòro láti rí. Yan ìtura, yan ìgboyà. Gascol Antaseed, ó ti wà káàkiri ilé ìtajà rẹ̀. Gascol Antaseed, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà PLC ló ṣe.
4: Arẹwà, kí ni àṣírí ẹwà rẹ tí ìwọ àtàwọn ọmọ rẹ fi ń dán yọ̀yọ̀ yìí?
5: Zegwa Ensure Butter ni àṣírí ẹwà mi àti ìdílé mi àti ìlera sí body lotion. Zegwa Ensure Butter dára fún irun àti gbogbo ara. Ó mú ara jọ̀lọ̀. Ó mú irun dàgbà dáadáa. A sì tún dùn wò. Bẹ́ẹ̀ ló ń ṣàmúkúrò gbogbo àbàwọn ara àti àwọ̀. A lè fo èélá àti stretch mark dànù.
4: Báwo ni ti ìlera sí body lotion?
5: Ìlera sí body lotion á jẹ́ kí ara yín mọ́ yò. A mú dark àti dark spots kúrò. Natural beauty yín á wá yọ dáadáa.
4: Ilera Care Limited ló ń ṣe ZYN Shea Butter. Ilera Sea Body Lotion Natural Fairness àti Ilera Sea Body Cream amárajọ̀lọ̀ tó dára fún gbogbo ẹbí. Ilé-iṣẹ́ wọn wà lẹ́gbẹ̀ẹ́ Mama Ifeoma Texas ní Taiwo Oke, Ìlọrin Kwara State. Láti kó lọ́pọ̀ yanturu, ẹ pè sórí ẹ̀rọ 0813-547-8295. Lo àwọn ìpara tó ń jáde láti ilé-iṣẹ́ Care Limited. Kẹ́wà rẹ ó yọ dáadáa.
6: Now playing.
7: Money don't buy you happiness.
8: Turning up the spark.

ohun olódùmarè tún kọ bí ara ló ń pe tọmọdé tàgbà pé àánú sì kù síbẹ̀ àmìnira ti dé fún tọkùnrin tó bẹ dídí àwọn ológun àsìkò ìrànlọ́wọ́ fáwọn tí ò rà ánú gbà rí bíbá lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́ wá jẹ́ ká gbogbo àdúrà gbà yọrí ká lè dìjọ máa fọhùn lókè wá darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn níbi ìpàdé àdúrà àánú yanjú ẹ̀ ìpàdé àdúrà tó ń lọ lọ́wọ́ kún fágbára ńlá fòdí dọ́là àdúrà lóhun èlò tó lè fi rìnrìn àjò ayé láìsogónù yájọ pàdé ní CAC Goshen Land District Headquarters ilé ànúyanjú ẹ̀ tẹ̀mẹ̀lẹ́ yìí Monarch Hotel ìyànà sapati gamọ̀ ìpínlẹ̀ Kwara níbi tọ́lọ́run tí ń lo bàbá wa wòlíì fẹ́mi ìró jẹ́ ànúyanjú ẹ̀ akọni nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀jọ̀gbọ́n náà wọ́n wòlíì tẹlifù 0 3 0 4 9 7 7 sọ fẹ́ nìkan pẹ́ lóyún

0: on fe simi leti on gbariri dokan ikone diamond 88.7 fm
1: koko ti lanfani lati ma gbo wa bi wa na ba ngo wa lowo lowo bayi bo ba ro olorun wa lati mu ko pariwo pe ori mi mo kira mi ku ori en to ni se pelu owo n bi oba ti ba elomi gege bi ori ofe gege bi anfani ato wulo pupo kodo le je pe bi ti o ti be elomi bi ti o lero ni bo ti wa bawo na bo se n gbo eto yi lowo lowo yi anfani ori re nla nla anfani lati wole to lati ile ise design your life to ja si pe eto kan kaje eni agbe kale fun titi ni tawon eyo si janfani e fun ti sa ta wa yi leyi to tan ba ni nkan ti o kere ko kere o emi nikan ko mo wa wa lori eto fun titi ni awon ti won ja soju won wa pelu mi bere latodo ambassador fatiu adesina bakan na ni arabirin oye banje aisha ti won wa pelu wa bakan na ni arabirin adisa fatia won wa pelu wa ki ma ba lo lori wo na ke le mo pe mo wa pelu ambassador ambassador ban ki gbogbo awe ara ile pe won ko de akoko ikesi da ko yin lekun re
2: e ku de ni asiko yi gbogbo eyin ti en lanfani ati ma gbo wa gẹgẹ bẹ ti mo temi ni ambassador fatiu adesina mo je asoju odo fun ile ise design your life project
1: to nle ti gba yen o asoju odo fun ile ise design your life project awari awon eyan wa ma bere le kan ti mo ni won ma fowo di ori mu ka ma kira won ku orire won ma bere kin ni ani ka mo kira ma kira wa ku orire si ari yin gẹgẹ bi eto ti ile ise design your life ti an gbe kale mo mo pe baba ti ri ohun toto lode ohun toto wo ni nbe nle
2: se won olotu a gẹgẹ bẹ se so te ba ti ri wa ati gbe nkan tuntun ati gbe wa nkan ti design your life fun se ni awujo òun náà ni pé à ń rí i dájú wípé ọ̀pọ̀lọpọ̀ ṣe àṣeyọrí wọ́n ṣe àṣeyege látàrí ètò tí wọ́n lọ́wọ́ pẹ̀lú ọ̀nà tí wọ́n lè gbà láti máa fi rí owó ẹni tó bá fẹ́ ṣe fújà ọrọ̀ tó bá fẹ́ dá lè ṣẹ́ kalẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n bá ń wá ọ̀nà láti máa fi gbọ́ bùkátà láì ṣe pé wọ́n ń yá owó àbí wọ́n ń jẹ gbèsè káàkiri so òun la tún ti wá wá ní àsìkò yìí láti wá gbé ètò kan gbòógì kalẹ̀ tá a pè ní Success Pathway Summit. So gẹ́gẹ́ bẹ́ẹ̀
1: lè tuntun
2: bẹ́ẹ̀ ni òun lè tuntun tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé olóòtú pé èmi ò ní bàbá láyé oṣù márùn-ún ni mo wà tí mo ti lúùsì bàbá tí ó bí mi lọ́mọ èmi nìkan dẹ̀ kọ́lọ́ bí apọ̀ wàhálà lálá kókó yẹn òun ni a fi dàgbà láti wá rí ṣe nígbà tí a fi gbọ́ nù tán ọmọ sí tán àwọn fámìlì take over àwọn bẹ̀rẹ̀ sí ni máa claim possession mọ mọ mi wá jẹ́ nìkan tó jẹ́ akínkanjú èèyàn níbi tí wọ́n ti akínkanjú wọn ṣe ní àwọn àsìkò kan tó jẹ́ pé ṣọ́ọ̀bù tí wọ́n ní ó tóbi débi pé wọ́n láǹfààní àti máa

0: gbọmọ ẹgbọn ọmọ àbúrò ọmọ ọrẹ sọdọ láti ma kó wọn tọ but all of a sudden la discover pe shop yẹn no function mọ to wa di pe mọmi mi ti wọn le mọ bọyàn awa dẹni ta wa n scot káàkiri from one place to another níbi wẹ àlẹ orú àwọn ganfara wa àrówó lé san nínú àbítẹ ti mọ ìrírí ayé nínú àwọn tí a ràn lọwọ nígbà tí mọmi mi ń rí ṣe a fẹ lọ scot lọdọ wọn lọjọ kìíní àná wọn làwọn lè gbà aláàlejò sínú visitors room àfi ká máa lọ sunú store gbogbo ni ó gbé mi wá sí bíbí ilé ni yóò ṣe pé nínú àwọn kan tí mọmi mi tún kúndùn òun náà ni pé kọ́mọ kàwé téèyàn bá jẹ èèyàn padà sanjọ ilé ìwé ni mo wà ni mo ti realize nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọmọ kan wà nílé ìwé nígbà yẹn tó ṣe pé owó ilé ìwé àti sí àwọn gbìyànjú láti wá báwa náà ṣe máa ràn àwọn òbí wa lọ tá fi mọ rárá
1: wọn lọ sí ìwé ọmọ ìlànà tá fi sanwó ara wa
0: kèsè páwọn òbí yẹn ò kèsè páwọn òbí yẹn ò wọn wà responsible àwọn náà ń ṣe wàhálà níbi tí wọn wà lórí pé káwọn náà lè rọwọ mú bọ gbogbo ẹ náà kò tó kò kakò lánà olófà tá a fi ṣe gbìyànjú kò sí nǹkan tí mi ò ṣe mo ru bí sọ pé mo gba àgbàro mo oríṣiríṣi nǹkan ni mo ṣe nílé ìwé kó wá tó di pé ń ràn mí lọwọ láti ṣalábàpàdé design your life project nífun wà tí mo ti ṣalábàpàdé design your life project àwọn ìlànà tí wọn bá gbé kalẹ̀ tí a tẹ̀lé lénìí mo ti make multiple millions in profits nídìí okoòwò tí mo ṣe ilé tí mo mo ní several investments ní real estate tí wàá ti rán mọ́ sí mẹ́ka nínú àwọn kan wàá rí ṣe mo wá wò ó pé òkè nígbà tèmi ti wàá rí gbogbo àwọn ṣe kí làwọn kan tó ràn mí lọ́wọ́ bó lèmi náà ṣe rí ràn lọ́wọ́ mo rí pé design life project kùn ó wà nù kan tí ó ràn mí lọ́wọ́ mo wá wò pé àwọn kan máa wà nílé ìwé gẹ́gẹ́ bí mi náà ṣe wà lọ́wọ́ tẹ̀yìn náà rí yìí bẹ́ẹ̀ ni sà gẹ́gẹ́ bí mi náà ṣe wà níkan bí ọdún mélòó kan sẹ́yìn tí mò ń wá tí mò ń ṣe lílà lálàá kókó pé bó lèmi náà ṣe máa ran àwọn òbí mi lọ́wọ́ ilé ìwé náà wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyẹn tó jẹ́ bí ọmọ tí wọ́n fẹ́ ran àwọn ilé ìwé ó pẹ̀lú nǹkan tá a fi wá wá ní ọ̀tẹ̀ yìí because gẹ́gẹ́ bí mi ti ṣe rí ọ̀nà àbáyọ ọlọ́run tuntun lò mí láti fi create ọ̀nà àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa.
1: Sọ ǹjẹ́ gẹ́gẹ́ bí àwọn tó bá ń pariwo pé èèyàn rí náà sì máa bèrè pé ẹ̀rí máa jẹ́ mi èso ẹ̀rí máa jẹ́ mi èso ń bẹ pẹ̀lú wa arábìnrin Aisha ẹ̀yin náà bá ń súnmọ́ kí náà bá ń dákọ yín ǹjẹ́ ti jàǹfààní níbi kíní ìlú àwọn àǹfààní wò lẹ jẹ.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi lásìkò yìí o orúkọ tèmi ni Oyebanji Aisha mo jẹ́ student ilé ẹ̀kọ́ gíga University of Ilorin tí mo dẹ̀ wà ní 600 level bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ studying doctor of optometry and vision science tí a mọ̀ sí àwọn dókítà olójú. So mo gbọ́dọ̀ mọ àwọn parents mi tí wọ́n jẹ́ akínkanjú ẹ̀dá kan tí dáàdì mi ń bá kòkàkùlà ṣiṣẹ́ mọ́mí mi dẹ̀ jẹ́ private school teacher but despite ìgbìyànjú àwọn parents mi méjèèjì nǹkan ò kí ń jọ mọ́ra wọn. So ní year 19 kò wá kò láwọn ò ní produce money ìlú Ìlọrin so dáàdì mi wà lára àwọn staffs tí wọ́n dà kalẹ̀ tí wọ́n kúrò lẹ́nu ibiṣẹ́. So gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tí dáàdì mi ti ń tọ́ nígbà tí wọ́n máa ń ṣe kòkàkùlà tí mo ti lérò pé wọ́n máa support wa bí dáàdì mi ò ṣe sí bẹ̀ mọ́ gbogbo wọn pátápátá láàrin mọ́. So ibi tí dáàdì mi ti ń wọ́nà àbáyọ pé báwo la ṣe ṣe báwo la ṣe gbégbà ibẹ̀ ni wọ́n ti pa ṣalábàpàdé ètò olóríire design your life project yìí. So bí wọ́n ti ṣe ṣalábàpàdé ètò tí wọ́n gbé wálé mi kọ́kọ́ gbà kí ni a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò sẹ́yìn tí àrójútu rẹ̀. Àmọ́ mo wá rántí òwe tí àwọn àgbà máa ń tẹ́ṣe àátúngun ni ìdí nìyẹn tí mo fi wá try again pẹ̀lú ètò alábàríkà yìí and alhamdulilayi bí mo ti ṣe jẹ́ student ní òní èmi náà ti ran òbí mi lọ́wọ́ nípa owó school owó ilé àti owó project torí final year ni mo wà sá.
1: Tọ́ ilẹ̀ ti gbọ́n o ambassador inú mi dùn bí àǹtí mi á ṣe gbé kalẹ̀ lóní mọ́nrán tó sì yún kálukú bá a bá wá ń wò ó ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ń gbọ́ tí wàá dín nìsín ẹtì di ẹtì dòmìnira ara yín tẹ̀fín wọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ǹjẹ́ àǹfààní tó wá wà yìí táwọn tí ń bẹ́ sùkúù nìkan lọ́wọ́ àfúnni àbírú àwọn òwò ló tún wà fún ẹ tún bá nà yẹ jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣeun olóòtú kìí ṣe gbogbo àwọn tí wọ́n wà ní sùkúù nìkan ni ètò yìí wà fún àwọn òbí tí wọ́n gbọ́ wa lọ́wọ́ ẹ̀yẹ dẹtí torí ara yín kọ́ torí ọjọ́ ọ̀la ara yín àtọ́jọ́ ọ̀la àwọn ọmọ yín ni a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níta bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ bí erin wọ́n jẹ̀jẹ̀ lérí ni oúnjẹ àárọ̀ ò bá tọ̀ fún pé torí wọ́n ya ọ̀lẹ́ o olóòtú torí pé wọ́n ya ọ̀lẹ́ ṣùgbọ́n tabá di bẹ́lómi ibi iṣẹ́ tẹ́lómi wà ní inflation ti bá ni economic cadence ti dé a lot of things ṣẹlẹ̀ tẹ́ pé owó òjọ rẹ̀ ti ń rí tẹ́lẹ̀ ti ń to wọ́n ṣe dáná ayé wọ́n lówó wọ́n lọ́lá wọ́n lé wọ́n ralẹ̀ wọ́n ra mọ́tò ẹ máa wò pé kí ni àwọn ẹni ibi tá ti wá mọ̀ níbò ni wọ́n ṣe gbé ìgbà ṣẹ́rí kíní kan mo fẹ́ sọ láàyàn bíbí ó ní àwọn òye kan tó yí àwọn tí à ń sọ̀rọ̀ pàrẹ̀ tí wọ́n rí dáadáa ṣe tí kò yí àwọn tí wọ́n struggle ni our program of success pathway summit.
1: Tó túmọ̀ sí pé ìpàgọ́ ẹ̀ wáyé.
0: Bẹ́ẹ̀ni now ẹ jẹ́ kí n sáré kọ́ àwọn èèyàn kinní kan ó ní kinní kan tá à ń pè ní world pyramid tí world pyramid bá yá àwọn èèyàn ó lè rí pèlè ìpele tí a to àwọn tí ọlọ́rọ̀ sí. Àwọn kan tí wọ́n wà ní debt zone they are about 75% àwọn eléyìí owó tí wọ́n ń rí tó jẹ́ active income mú wọn kò tó iye tí wọ́n ń ná jáde tó rí ẹ̀ gbèsè ni wọ́n máa fi lò gbèsè ayé 75% àwọn salary ẹ̀ náà oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ òwò kékèké ibi tí wọ́n wọ̀ nìyẹn torí pé owó tí wọ́n rí àwọn ṣiṣẹ́ kí wọ́n tó rówó ni bó o ṣe ò jẹ́ tó rí gbogbo iṣẹ́ tíyẹn bá ti ṣe tó bá ṣe pé tọ́ ọ̀ bá ti lè ṣe ọ̀ lè jẹ́ kò sọ́jọ́ wájú ń bẹ̀ torí pé gbà kan máa téyàn ò ní lè ṣe àwọn ṣe mọ́ so wọ́n lórí dá pé aláwọn kan tí wọ́n wà ń scarcity zone ibi bí láwọn 15% wà àwọn ilé owó tí wọ́n rí àtẹ̀yẹ tí wọ́n ná ó dọ́gba ó ṣe déédé ṣùgbọ́n ìyẹn náà owó bó ṣe ò jẹ́ lòun náà tá ń pè nǹkan ṣé wọ́n ẹni active income ní scarcity zone ni wọ́n ní preparation fún emergency tí emergency kan bá dé
1: báyìí
0: ṣé wá rí

0: emergency pe aida sele ko nikan ni emergency o emergency economic disturbance na wa emergency inflation na wa a ma ri a lot of reasons si inflation fi ma rise eye te yan ra odun kan seyin te ba doja le ni e ni ba para wa je ka won na para si debt zone awon ra nkan to wa ni artificial comfort zone owo ta won eni na ri a kan na ri sugbon oju eye ti won na lo lọwọ lọwọ bayi won mo ro pe aye dun ise aye dan kan bo ti won ba ma ronu pa won se ri to ba prepare pe awon mo won awon mo ta won ba bi kale ta won ba to ni won para wa sanjo fa won ko si guarantee pa awon moyan gan ma kuju aye won se ba ri awon yan wa lati ja comfort zone yi ninu won na wa ninu awon ta didi gbe success path yi kale gbogbo eni to bi lọwọ bayi bo in the next 10 years ko si guarantee pe dada yan ma continue a mo ile ti o mo la so ohun ni se wa ri ninu kan to ye ka awon eni yi se ohun ni ki won build the system system yi lo ma fun opportunity lati mo any leverage te pe ti won ba wa nbe ti won ba sinbe won mo lanfani ati mo ri owo idi ni mo fi mu ati fatia na dani
1: so na ta tin lo ya fatia ina e sumo kini o bo lori se bi won ti so ni abi won paro mo yin erin ya ipo oya e ba sun me da ko yin
2: e seun olotu oruko mi ni ta ti mo je omo bibu ilu ofa mo study accounting ni fetnik ofa gbogbo to fun wa mo mo daddy ni eni se ni ifowopamo mi si je showo provision store gbogbo nkan lo dede adede ni ojo kan ti o re daddy mi ti won gbe won wa sile lati bi ise be na ni ngba sara won ya ti won pada senu se won ti fe lomi replace won ibe ni mo tandi pe ko si ba se le si oga kan ti reyan won ma fe lomi ropo yan ni ase gbogbo bo se ndun yi artificial conversion la wa o ewe eyan meji o wa di ti mommy mi nikan dagbe ninu gbogbo lala koko ina na ti won mi lo si school ti mo se pari school emi di wa ninu awon ti ri ise 80,000 na so fun mi ni osu nigba ti mo bẹrẹ iṣẹ o rẹ mi to ti pe laarin ọsẹ kan to fi rẹ mi won yọ salary kuro ninu owo mi ibẹ mo ti won pe ṣe ṣe n to ṣẹlẹ si dadi mi naa ni o pada ṣẹlẹ si mi abi ti mi o ba ti le ṣiṣẹ imọ nkan oyin to fun mi ti mo fi darapọ mi eto yi ni mo dupẹ fọlọrun to yin pe leni emi naa ti le mo ran apọlọpọ arin yan.
1: tọ ilẹ̀ iná gbọ́ yẹn o gbogbo bẹẹ ti ń láǹfààní láti mọ gbọ́ ọ́nlẹ̀ ambassador ẹ wá ní tó ní ṣe pẹ̀lú ìpàgọ́ yóò wáyé eléyìí tá a mọ̀ sí summit ńbo ni ó ti wáyé àti bó ọ̀nà lọ làwọn èèyàn gbégbà tí wọ́n fi kópa nítorí ìjọba àkókò.
3: ẹ sẹ́wọ̀n lóòtú ọ̀nà tá a bá ṣe wà lórí ètò yìí a máa pe àwọn nọ́mbà kan jáde tá a bá ti wá pe nọ́mbà yẹn jáde àwọn tí wọ́n bá ní interest á recommend kí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ yes sí wa. Okay. wọ́n ní láti tẹ àtẹ̀jíṣẹ́ yes sí wa ẹni tá a bá rí àtẹ̀jíṣẹ́ rẹ̀ àwọn ni a máa consider nínú àwọn.
4: ọjọ́ Thursday tí a dojúkọ yìí tí 25 oṣù tí a wà nínú rẹ̀ yìí ni ètò yìí máa wáyé ní NUT Hall tó wà ní Amsterdam ní ìlú Ìlọrin
5: ní dédé aago mẹ́wàá àárọ̀.
0: nọ́mbà tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ yes sí wọ́n bá ní láti participate nínú program yìí òun ni.
5: 08131129310 08131129310.
1: Pásítọ̀ àwọn abèrè báyìí ṣe mọ̀ pé béèyàn bá gbé ètò kalẹ̀ yóò nírú àwọn èèyàn tí èèyàn ń retí irú àwọn owó gan làfojúsùn yín tẹ̀yàn retí níbi ètò ọ̀hún.
0: ẹ ṣeun à ń retí gbogbo ẹni tó ń gboríire bá ń gbẹ torí pé wọn ò sọlẹ̀ kan a fẹ́ mú àwọn èèyàn kúrò ní artificial comfort zone àbí debt scarcity a fẹ́ gbé wọn wọ financial freedom zone àti prosperity ṣe ara àwọn tí wọ́n wà ní freedom zone yìí àwọn yẹn ni wọ́n ní leverage àwọn stem àwọn yẹn ni wọ́n build ọjọ́ ọ̀la kalẹ̀ ohun tá a fẹ́ mọ kẹ́yìn náà ṣe kúrò ní gbogbo epo tó bá wù yín kẹwàá so kẹ́yìn náà lè dé that particular zone àti student ni ó ní oníṣẹ́ ọwọ́ ni ó ní oníṣẹ́ òwò kékèké ni ó ní oníṣẹ́ aládàáni ni oníṣẹ́ ìjọba ni àbí investor ni àbí retiree ni all categories of people la ní plan fún ní ọjọ́ tí ètò yìí tó fẹ́ wáyé.
1: tọ kó tó wá di pa mọ lọ ẹ bá ń pe nọmba yẹn lẹẹkan sí.
5: 08131129310 08131129310.
1: ambassador ọ̀rọ̀ àmọ̀ràn oríire yín fún gbogbo àwọn tó ń gbọ́ wa ká mọ̀ fìyàn sí lọ.
3: ìmọ̀ràn mi fún gbogbo etí tó ń gbọ́ mi òní pé kẹ má fojú tàtà náwó eléyìí kọjá mo ṣe ń kan rí lánàá mo ṣe ń kan rí níjẹta èrò mo ṣe ń kan rí tí bá ti ṣe gbà tí bá ti ṣàwo òun ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì kúrò lójú kan.
0: bíkọ́ ètò tí a mú wá fún èèyàn àwọn kan tí wọ́n ti kókó láti bẹ̀rẹ̀ sí ni mo tù fún wọn kọ́kọ́ náà wọ́n ní àti business information mentorship tó wọ́ ti 50,000 wọ́n ní access sí publicity tó wọ́ ti another 50,000 wọ́n ní access sí àti general food draw ticket wọ́n náà pẹ̀lú àwọn international organization kan tí wọ́n ti lè mọ rí owó láti for life forever náà ṣe wá rí gbogbo nǹkan tí mo kà kalẹ̀ 10,000 ní application fee rẹ̀ gbogbo àwọn tọ́lọ́ ń bá kára pé wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí wa á mú èèyàn 100 nínú wọn ṣe wá rí èèyàn 100 yẹn a máa wọn láti owó wọlé.
1: ni wọ́n fi wọlé.
3: nọ́mbà tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ sì sí.
0: ti nọ́mbà tá a pè sẹ́yìn yẹn a máa mú èèyàn 100 wa níbẹ̀ èèyàn 100 àkọ́kọ́ tá a bá ti mú a máa fún wọn ní
1: òwò. ọ̀dà ẹ ṣeun o oríire wọn ni ò fèrò bó tilẹ̀ kò rí nọ́mbà yẹn bá pè lẹ́ẹ̀kan sí.
5: 08131129310

0: 081 31 12 9 3 1 0.
1: Ẹ ṣe tẹ̀ tẹ̀ tẹ̀ gbọ́ wa, ẹni ẹ bá fẹ́ fún re, ìwọ náà mú dání, kájọ sórí rẹ papọ̀.
2: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.
3: Ìlú lẹ́gbọ́ jẹ mí.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń ha bùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ̀bẹ̀.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi lẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

0: He can save you.
1: Àdúrà Pétérù la fẹ́ gbà ń sìn.
0: We want to pray Peter's prayer.
1: Wà kọ ní ní orúkọ
0: Jésù. You were just saying the name of Jesus.
1: Ẹ ti ẹ̀ pé kí n gbọ́ná ó yá. Ẹ káre. Wà pé wà ní Olúwa gbà mí.
0: You are going to shout, say, Jesus save me.
1: Wà wá máa yà sí ibi tó bá fẹ́ yà sí.
0: You will not be praying it in a very place.
1: Wọ àwọn tó láwọn ó pa mí.
0: From those who want to kill me.
1: Lọ́wọ́ àìsàn tó ń bẹ lára mi
0: yìí. From sickness in my body.
1: Lọ́wọ́ ìdààmú tí mò ń là kọjá.
0: From the trouble that I am.
1: Lórí ìgbé tí mo jẹ.
0: Over this day.
1: Lórí ọ̀rọ̀ ọmọ mi.
0: Over my children.
1: Lórí ọ̀rọ̀ ìyàwó mi.
0: Over my
1: ọkọ mi.
0: Over my husband.
1: Olúwa gbà mí.
0: Oh, save me.
1: Ó yà lẹ́dùn-ún ọ̀dà.
2: Ọlọ́wọ́ ìyá mo fẹ́ rọwọ́ ya.
3: Wòlíì tó fẹ́ ṣiṣẹ́ àríwá ìsìn ọ̀sẹ̀ yìí o.
4: Nínú ìpàdé ránṣẹ́ ni.
3: Fún prophet and evangelist Olúwa ṣe akéwà. Àkòrí ìpàdé Wednesday yìí. Wákàtí ìṣó victory hour. Aago mẹ́sàn-án òwúrọ̀ 9 a.m. ní Adúa ti bẹ̀rẹ̀ sí máa ń jò. Níbi tí Ọlọ́run ti máa ń fún àwọn èèyàn rẹ̀ ní ìṣágun kúrò lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́ lànà àbáyọ fún wọn o. Ọwọ́ rẹ̀ ló kù sí ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí èrè ní Wednesday ọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ la kàn sí Adúa. Tó máa wáyé fún gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fún èso ayọ̀. Gbogbo iṣẹ́ tó ti mú kó lówó ẹ̀ òṣìṣẹ́. Adúa ìtúsílẹ̀ láti bọ́ lọ́wọ́ ogun ẹ̀sìn ọjọ́ pípẹ́. Pẹ̀lú Adúa ọ̀nà àbáyọ breakthrough. Lábẹ́ ìfàmì òròyìn ọ̀pá wòlíì májẹmú àti àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú bàbá olù.

0: ìkànnì tí ẹ ń kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarigi ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn ti yín nìkan ni.
2: Lawole sun labalo sita
3: elo ekale o oruko mi neni tolomo mo fe so sita ni o
2: se eni to ba dake tara re ba dake ni
4: mo ba ya nkan to sun mi ku o se ku fun mi.

dàbí ọ̀sẹ̀. Adé lọ́wọ́ rẹ̀ fún orí ọ̀fẹ́ ńlá tó fún wa láti rí ọjọ́ ọ̀tún ní. Wọ́n bá dáríjì wá, sọ wá, má jà ṣíṣe, má jà sì sọ. Ní ọdún 2026, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oṣù mẹ́fà àkọ́. Nba a n tẹ̀wájú lọ sí oṣù keje. Ọlọ́run má jẹ́ kojú tí wa. À ń bẹ̀ ọ́ nínú gbogbo iṣẹ́ tá ń ṣe. Ọlọ́run ọba mi, dákun dábọ̀, fà wá lọ́wọ́ sókè, má jù ọ́ pẹ́ jù. Ọlọ́run ọba mi, dákun dábọ̀, jẹ́ kí àwa lọ́kàn, jẹ́ kán rántí wa.

ọpọlọpọ ọgbà àwọn èèyàn tí wọ́n bá rí ni tàbí tí wọ́n bá mọ̀ ni tàbí àwọn èèyàn tí wọ́n mọ̀ ni gbà mí àfi dúfọ́nà lọ̀rọ̀ wọn jẹ́.

ìkànnì Diamond FM lè ń gbọ́ ẹ̀ka alẹ́ orúkọ tèmi ni Adéolú Adétúlà. Àwọn ìròyìn kan tí mo gbọ́ ṣùgbọ́n ẹ̀ jẹ́ mọ́ láti tó dé bákanbákan. Oníyá wa kan tó máa ń dá sí ọ̀rọ̀ àdáni yẹn ìyá Peter. Adúpẹ́ lọ́wọ́ yín fún ìdòwòpọ̀ yín pẹ̀lú wa lórí ètò láwọlé sùn. Ọ̀pọ̀ wọn ti rí ọ̀nà àbáyọ nípa ètò ìgbéyàwó wọn, ètò ìṣúná àti nípa ìbádọ́rẹ̀ẹ́. Bọ́kàn tí ẹ jẹ́wọ́ nípa tí ẹ̀yìn náà ní nǹkan tẹ́ ẹ̀ ń dojúkọ oyè ọlọ́run ẹ sọ̀rọ̀ nípa ọmọ yín ṣùgbọ́n ọlọ́run gba gbogbo ogo. Bọ́kàn tí ẹ jẹ́ pọ́nmọ náà ti jọlọ́run pé adúpẹ́ lọ́wọ́ lórí àkìyàn yín àti ìgbìyànjú yín lórí ọmọ náà. Ọlọ́run ò ní fiyínlẹ̀, mọ̀lẹ́bí náà ò ní fiyínlẹ̀ láti kan ní Diamond FM àti gbogbo àwọn èèyàn tí ẹ ti ràn lọ́wọ́. Àkìyìn pé ẹ má gbára jẹ́, Ọlọ́run sì wà ń bẹ̀ lórí ìtẹ́ yóò ànírúru eléyìí mọ́ jèrè àwọn ìtókùn ká. Ẹ ṣeun púpọ̀ aláti ẹ̀jẹ̀ṣẹ̀ yín mọ̀ àdúpẹ́ lọ́wọ́ ẹ sì ní sùúrù bẹ́ẹ̀ bá ti fẹ́ dá sọ̀rọ̀ ẹ ní sùúrù mọ̀ ẹ fọkọ yín balẹ̀ gbára yín bá ti balẹ̀ dáadáa ẹ pé ìtẹ́ lè ṣe lábẹ́ aṣọ ẹ gbìyànjú wọ́n máa fi ránṣẹ́ sáwọn èèyàn. Adúpẹ́ lọ́wọ́ yín mà ìyá Peter fáwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́n ẹ bá pọn láti bá mi kí wọn láti bá wọn ó ní agbára ìyá dáa ni ìyá Peter ẹ dákun ẹ bá ń kí wọn o. Ẹja bá bẹ̀rẹ̀ báyìí láṣẹlẹ̀ tóní láti orí WhatsApp. Àwọn èèyàn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lóríṣiríṣi láti sọ síta. Nọ́mbà ẹ sọ síta sí 0916 159 1001.

ẹni kan fi àti ẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n ní ìyàwó wọn ti ní masquerade báyìí wọ́n dẹ̀ ń wá ọ́ wọ́n ní tábàbà àwọn nǹkan kan tí àwọn lè lò lórí ètò yìí àwábà àwọn òbí tàbí àwọn tí wọ́n bá wojú ọlọ́run fún ọmọ gẹ́gẹ́ bí àwọn tàwa ṣe sọ lórí ètò yìí àyẹ̀wò kí wọ́n mọ ibi tí ogun náà wà láti mọ ibi tí wọ́n á dojú ìjà kọ nígbà mi ó lè jẹ́ ara ọkùnrin nígbà mi ó lè jẹ́ ara obìnrin so ẹ dákun ǹjẹ́ ti ṣàyẹ̀wò bẹ́ẹ̀ bá ṣàyẹ̀wò ẹ já mọ̀ bá ti ṣàyẹ̀wò ẹ já mọ̀ nǹkan tá a ṣe

pé ṣé kò sáàtì mọ jẹ orúkọ ẹlòmíì. So ó wá sọ fún mi pé òun ti ń jẹ orúkọ nnahen tó ń ṣe orúkọ ẹlòmíì ló ń fi sí. So mo sáà gbà nímọ̀ràn mo pé má ṣe irú nǹkan báyìí, kò sí lọ́jọ́ kan ìwà àti bàbá yìí ẹ nílò ara yín, má ṣe báyìí. So ẹ wo ọmọ dáa ni o. Tó mo wá fẹ́ jẹ́ káwọn ọmọ náà gbà mí mọ̀ràn irú kí ni mo lè ṣe, kí ni ẹ̀yìn ṣe sí i tọmọ yóò fi pò lọ́dọ̀ bàbá àti òbí máa jẹ́ orúkọ dádì rẹ̀ náà yarí pé òun ò fẹ́ mọ́dì sí. Ní ọmọ nàìjíríà dàgbà mí mọ̀ràn.

0: Ọ̀tún ó lè lẹ́tọ̀ kí ọmọkùnrin lè kó máa na ìyàwó ilé àbí kò lẹ́tọ̀ bẹ́ẹ̀ dàpọ̀ ìmọ̀ràn ọmọ Nàìjíríà ni mo fẹ́ gbà dàpọ̀.
1: Ǹjẹ́
0: mo fẹ́ kí dàpọ̀ orúkọ mi.
1: Ṣé ẹ̀tọ́ wà ń bẹ̀ kí ọkùnrin máa na ìyàwó ilé rẹ̀ tí wọ́n lè fọlọ́pàá gbé? Kí ló fi ń sọ gan? Àwọn nǹkan yìí ẹ dákun ẹ bá ń gbọ́rọ̀ arákùnrin kejì yẹ̀wò ìbéèrè tàbí arákùnrin àkọ́kọ́ òun rèé o.
2: So ẹ ṣeun olóòtú. So ẹni tó sọ síta náà ni ọmọ yẹn kò tí ì ju ọmọ 22 years lọ. So ọ̀dọ̀ dádì rẹ̀ náà ló sì ń gbé. So ìtàn bá wí sí ni pé dádì rẹ̀ ní kó mọ̀mọ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n àwọn ọmọ ipò máa ń pẹ́ ńbẹ̀. So kò jù báyẹn náà lọ.
1: Tó wá ju báwo lọ ni ẹ dákun ẹ bá ń fojú sùnà kó wọ̀rọ̀ yìí 0916159 1011. Èló ẹlẹ́mbẹ́ ń wo? Èló ẹ ká lẹ́ o?
3: Ẹ ká lẹ́ sà.
1: Ẹ ṣeun adúpẹ́ o.
3: Ẹ ṣeun. Ọmọ aládùmọ́lá láti gba òkè
1: ká. Ẹ ṣeun.
3: Ti ọmọ tí òun pẹ̀lú bàbá jọ ní gbogbo ọmọ lọ́sọ̀.
1: Ó dà ẹ bá mi fojú sùnà kó wọ̀rọ̀ náà.
3: Ẹ ṣeun jáde. Sẹ́rí ọmọ yẹn ló yẹ kí ọ̀rẹ́ tó sọ̀rọ̀ jáde. Kó kọ́kọ́ bí ọmọ yẹn dáadáa. Kó pe àwọn àgbàlagbà lé lórí. Torí gbogbo ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyá ló fi kọ́ ọ. Ọlọ́run ní jáde.
1: Amí.
3: Tó bá gbé ọ̀rẹ́ rẹ̀ tó bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ dáadáa tó wá rí ọ̀rẹ́ rẹ̀ pè sákèèsí yóò wá lọ bá bàbá òun lọ bẹ bàbá. Bàbá tí wọ́n ní kó mọ́ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n àwọn ọmọ ó ní nǹkan tí wọ́n rí náà. Torí àwọn Yorùbá ó ṣe bí òwe. Wọ́n ní ìtàgbàlagbà jókòó tí ń rí. Tọ́mọdé bá gungi tó ga àgà tó gun gbogbo ẹ̀ kò ní rí. Wọ́n tún wá rí excuse wọ́n ní lọ́bẹ̀ tó bá lọ́bẹ̀ ó máa ń pẹ́ jù. Àgbéyá lóru irin sì ni ó ṣòro kọ́lọ́mọ fi wa tọ̀rọ̀. So ọlọ́wọ́ jàrá nùgbà.
1: Ọ̀dà ẹ ṣeun mo dúpẹ́ o.
3: God bless Nigeria.
1: Ẹ ṣeun. Fún ìmọ̀ràn tiyín láti bẹ̀ ẹ̀yin náà lè dá sí ọ̀rọ̀ yìí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ látọ̀rọ̀ WhatsApp 0916159 1011 òní nọ́mbà tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí. Ẹ dákun ẹ dábọ̀ tẹ́ bá máa fa àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní àyìn bó bá jẹ́ voice note ẹ má jẹ́ ogun ní pápápá. Ẹ jẹ́ ń sáré ìtajà báyìí bí n bá padà dé gbogbo àwọn ìmọ̀ràn tí ẹ bá fi ránṣẹ́ látọ̀rọ̀ WhatsApp gbogbo náà lágbéyẹ̀wò bó bá pé ẹ pè wá wọlé a gbìyànjú láti gbé ipò yín à ń bọ̀ ẹ máa yíkún bẹ̀.
4: Àwa la kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
5: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
4: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: On a sad note, my condolences to the family of Yapita Oladiwonmu and Henry Akufa Olafitodaropo Oladewapelu Oyewoluwa Lonsola. Àwọn ibì kan máa ń jọre. Àmọ́ yóò gbẹ lọ, Ọlọ́run ló yé. A tún kó ètò ọmọ bí ó ń bá bàbá ẹ̀ tó ń bá bàbá fa pé òun ti parọ́ orúkọ. Ẹ̀rín ẹ̀pá mi, ọ̀rọ̀ ẹ̀ dàbí ìyàwó tọkùnrin fẹ́ tó lóun ò fẹ́ ìyá ọkọ. Tó ní lá ìyá ọkọ yẹn kò lè bóun gbé, wọn ti lògbà tí wọn kinní kan má dá sọ́rọ̀ àwọn ọmọ. Ìjọ kan ń bọ̀, òun náà máa wà nípò ìyá yẹn, tóun náà wá di ìyá ọkọ, ó máa bímọ. Bó bọ́kùnrin àbóbìnrin ló bí, a máa padà pè ní mother-in-law. Ohun tó bá ṣe ni ó gbà. So ọmọ yìí má gégùn lé rẹ̀ lórí. Ń bá rọ ẹni tó sọ síta ọ̀hún bí afọbẹ́ nìyẹn, kó lọ rí bàbá yẹn, kó lọ tu bàbá yẹn, àti pé kí ló ń rí gbàǹbí tó ń lọ. Bóyá àárín bàbá yẹn gan àtẹ̀gbọ́n ò dán mọ́rán tó wàá fẹ́ ya po kíkalẹ̀ tí wọ́n ń bá sọ̀rọ̀ tí ó gbọ́. Bóyá dẹ̀ ń gbìyànjú àti gbẹ̀dẹ̀ lọ́wọ́ ikú ni tí ó mọ̀, torí ìwọ̀n jẹ́ bóun la kìtàn lọ́jẹ̀. So kẹ́ni rìnrìn yẹn lọ ọ̀dọ̀ bàbá kó lọ tu bàbá, then kó má ṣe ní ìrìn yẹn kan. Tó bá ṣeé ṣe kó mú ẹni tó bá tún jẹ́ bí àgbàlagbà tí ó ṣeé ṣe kí bàbá yẹn tó máa tijú pétọ, ọ̀dà àwọn máa gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò. Tó bá ṣe bẹ́ẹ̀, kó tún wá mú ẹni yẹn lẹ́yìn náà bákan náà, kó tún pe ẹni tó jọ́rẹ̀ yẹn jókòó. Mi ò wá mọ̀ bóyá ọkùnrin yẹn ni ọmọ tó ń sọ àbóbìnrin, torí éèjì nìkan la gbọ́ nínú ọ̀rọ̀ yẹn. Ẹni yẹn lè rìn bẹ́ẹ̀, ó máa, I think, bóyá ó máa pa, omi yẹn máa pa náà ọ̀rọ̀ yẹn.
1: Ẹ kalẹ̀ ọkọ tí orúkọ tèmi ni Mr. Rashid Látòkunrin. Mo kíyà Peter ọ̀ ẹ pẹ̀lẹ́, Ọlọ́run ní já rírú ẹ̀ mọ́ o. Ọlọ́run jẹ́ káwọn yòókù mọ yín lọ́wọ́, Ọlọ́run ṣàánú yín. Ọlọ́run bá yín di ibi tọ́mọ yẹn, ààyè ọmọ yẹn, Ọlọ́run bá yín di o. Ṣé rí ọmọ tó bọ́ ọ̀rẹ́ ẹ sọ tó ní ọmọ 22 years yìí? Ọmọ 22 years. Nǹkan tọ́mọ yẹn ń ṣe, kì í sọ̀rọ̀ pé bóyá kí bàbá rẹ̀ ní kó má lọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀, bóyá ìgbà tí bàbá yẹn bá rún, kí ló dé kinní kan? Ọmọ 22 years ó sì kéré, ífún kéèyàn tó ọmọ 50 years tó bá sì lóbi láyé, ó sì gbúdọ̀ tẹríba fóbi ẹ̀ náà ni. Ọtí jorú, orúkọ mi wo ló ń jẹ́? Ṣé ó ní bàbá mi bí kan tó ń jorúkọ ẹ̀ ni? Àbí orúkọ mi wo ló ń jẹ́? Kó wá àwọn ẹbí bàbá ẹ̀ kan lọ bẹ bàbá rẹ̀, kó dọ̀bálẹ̀ kó bẹ bàbá ẹ̀, kó bẹ̀ wọ́n, kó bẹ̀ wọ́n gidi gan. Ọ̀rọ̀ gbéraga sórí kokun wo. Ẹni tó sọ síta bọ́ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀, ó lá gidi gan. Tó di pé bàbá fi wá bá a débi pé mo kọ́ lọ́mọ, ọ̀rọ̀ yẹn lágbára o. Ẹ kú ètò.
2: Ó dá ẹja sójú òpólẹ̀, ẹja mọ̀rọ̀ arákùnrin kejì náà lò, 0916-159-1011. Ẹ kaalẹ́, ẹlẹ́mbẹ̀rún o.
3: Ẹ mọ̀ kalẹ̀.
2: Ẹ ṣeun sá.
3: Ẹkújọ́ mẹ́ta bàbá mi.
2: Ẹ kaalẹ́ sá, ẹ ṣeun.
3: Ẹkún náà kú ètò.
2: Ẹ ṣeun.
3: Ọgbọ́lá àdúrà burú o.
2: Àmì ẹ ṣeun.
3: Báyìí ẹ ló ń sọ̀rọ̀ láti ìlú Rọrẹ.
2: Ó dá sá.
3: Àdúrà kí ìyá Bísà tẹ̀sán náà. Lágbọ́lá àágùrò ìyá aláyọ̀ lágbọ́ ọlọ́.
2: Àmì náà.
3: Àdúrà burú fún wọn o.
2: Àmì.
3: Àti bọ̀dáwá ìlú ọlọ́kadà bá gbé níyè.
2: Ṣeun.
3: Lágbọ́lá àdúrà burú fún wọn.
2: Ẹ ṣeun.
3: Bọ̀dá tó sọ níta pẹ̀lú ọ̀rẹ́ ó pe ọ̀rẹ́ gẹ́gẹ́ kó jò pé ó pe jòkó. Ọ̀rẹ́ mi ò lè nínú ilé atán o. Bẹ́ẹ̀ lè nínú ilé ọ̀rẹ́ mi tán. Ọ̀rẹ́ tó ń bá rìn sọ pé òun kọ́ lọ́mọ. Tó hàn lọ ṣéǹjì orúkọ bàbá tó sọ pé orúkọ mi ò rò dáadáa o.
2: All right, sir.
3: Ó rò pé bàbá sọ pé ọmọ òbúrọ̀ dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá tó fara. Ó yẹ kó bèrè lọ́wọ́ rẹ pé ọmọ lóbìnrin lọ́wọ́ bàbá pé kí nìdí ẹ̀yin kókó má débi báyìí.

0: kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kan lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yin yàn láàyò. Ògbóǹtarì.

0: bá ti kọlu ìyàwó pé ìyàwó ti kó lọ ẹ̀tẹ̀ ló tó wá kó wa padà ó lóun wá fẹ́ lè kú rílé yóò rílé torí pé ayé rẹ̀ ó sì pàtàkì nínú ìgbésí ayé ó sì pàtàkì o nítorí ẹ kó ṣe báyìí ni pé pẹ̀lú ògún oúnjẹ tọlọ́run ó tọ àwọn àgbàlagbà lọ torí pé eléyè sojú lásán o mọ́ni mọ́ni nǹkan tí ń bẹ lára rẹ̀ wọ́n tó bá ti fara kan láì nǹkan tí òun máa dà kúrà òun iṣẹ́ òun ò ní lọ déédéé mọ́ nǹkan ti dàrú fún un ẹ wá dúró tó ti náà tẹ́lẹ̀ wá tún ẹ̀tún àwọn ohun tó wá lè kú sí ó sì bímọ fún un sẹ́ni tó ẹ kó ṣe fún ni pé ó ta àwọn àgbàlagbà lọ tó já àwọn àǹfà tó dà àbí tó já àwọn pásọ̀ tó dà
1: kó
0: dà fún kí wọ́n lè bá a rí lé torí ẹlé rẹ̀ báyìí yóò kò ní gbè kú o níbẹ̀ láyé rẹ̀ sì ré iná dùn má wà nínú náà lórí ìlú àwọn mẹlẹbí tiẹ̀ náà nínú ọlọ́gbọ̀n nípa dáhùn díẹ̀ rẹ̀ mìíràn ọlọ́ọ̀ níjà sí ìyàwó fẹ́ àwọn ọmọ kan bẹ́ẹ̀ ta ẹwọ ní ìsúnmí bá ti yá lè tí ò bá pa ọkọ yóò parẹ́ ẹ gbọ́n ti fi kínní lé lánà ìsìn ìdí ẹni tí lánà ìsìn kò sí nǹkan tó lè kú bá tó bá gbé mínà rí ọkọ rẹ bá ṣe mínà yóò tó kú ìwẹ̀ kan bẹ ní àdúgbò wa náà sẹ́yìn pé ìwẹ̀ bá náà tó yẹ pé tọkọ rẹ bá ti fara kan báyìí gbogbo kan máa bàjẹ́ mọ́ lánà ọmọbìnrin náà máa yálè náà ni àpapọ̀ ìjọ náà àti kẹ́yìn sọ́ra o ọlọ́mọjà sí ìyàwó fẹ́ o kúnú táwọn àgbàlagbà lọ tó bá ní ìyáláyé kó lè bá yàrá tó bá rẹ̀ kó lè dè mú bá a rìn o lórí léyìí ìṣojú lásán o ọlọ́mọ yóò bá sẹ́gun àdáwò tó fọ́kọ́ sí o dáhùn lẹ́rọ ló kù lẹ́mọ̀ lọ ẹja máa tún bá àwọn ọba ń bọ̀.
1: ẹ ṣeun.
2: ẹ kàlù sọ ẹni tí ọlọrun máa ń ṣẹlẹ
1: ọ̀dà ẹ̀lọ́.
3: ẹ kálẹ̀ mr adesula yẹ́lò ló sọ̀rọ̀ láti jọ́sán alẹ́ ara mo kí mọ́mí peter ọkọ̀ ọkọ̀ àtẹ̀múra olúbàwá dáhùn ìtọ́kù sí lágbára ọlọ́run ìpẹ̀lẹ́ sá ìpẹ̀lẹ́ mà máa tó sọ̀rọ̀ kan yìí mo fẹ́ dá sí gbogbo nǹkan ẹ̀mí ẹ̀ ló já jù because nǹkan ti ṣe síyàwó ẹ̀ lára tó yẹ pé tó bá lè kúrò kò ní kúrò lé tó bá yẹ pé tó bá délé wàhálà ni ẹ̀mí ẹ̀ ló já jù so in tí èmi ó sọ ni my conclusion is that kó kúrò lé pátápátá kó relocate so ó mọ bá gbèsè ayé ẹ̀ lọ níbi tó bá relocate lọ so ọlọ́run bá ní yóò padà settle down ní bá sì padà settle so go find way ara ẹ so kọ́wọ́ kó máa bá gbèsè ayé ara ẹ lọ níbi tó bá relocate lọ ẹ̀mí ara ẹ ló já ju ẹ̀kú ètò mi dáde sùlà
1: ìtòrí
3: bá jẹ́ o.
1: ẹ ṣeun 0916159 1011. Àwọn èèyàn ti dá sí ọ̀rọ̀ lọ́lọ́kọ̀ ọjọ́ kan àti tí wọ́n sọ ṣáájú lẹ́ẹ̀kan táwọn èèyàn gba arákùnrin nímọ̀ràn kí ó rántí ọmọ ni tó ń ṣe kó má bá bàbá rẹ jà ìyẹn wà ń bẹ. ẹ ló ẹ ṣeun.
0: ẹ kú ètò.
1: yes.
0: ẹni mọ mi rárá mi ni olórí àwọn òkèlè ọrọ gbìyànjú sọrọ.
1: yes sir ṣeun.
0: ẹ̀rọ nípa ti ọkùnrin tó níyàwó òun ságbèrè pó rẹ o mo bá gbé àdúgbò yẹn mo fẹ́ dá síta kí màá bínú o lórí ojú sẹ́yìn kan ẹ̀yìn ló kẹ́lẹ́ kẹ́lẹ́ lùgbọ́n mi. Ẹni tó ṣàgbè níbi bẹ́ẹ̀lì tó lọ sábà Jésù ó ní tí Jésù sọ ó ní tí mo bá ṣèlérí mẹta tó bèrè náà wọ́n dá ọkọ̀ balẹ̀ wọn lọ ó dẹ̀ wọ́n sọ fún yẹn pé má ṣe bẹ́ẹ̀ mọ́ nípa àgbèrè ṣíṣe bíbélì bí a fẹ́ kọ ìyàwó sílẹ̀ ó ní bá a ṣe lè kọ ìyàwó sílẹ̀ bí ìṣẹ̀lẹ̀ díẹ̀ múlẹ̀ èkejì ìjẹ́ arákùnrin ìjẹ́ kò ìyàwó ìyàwó náà ti pò rí ìjẹ́ ìgbà tí ìyàwó ti wà ní yí ọ̀dọ̀ rẹ ìjẹ́ kò gbé rí obìnrin míì bí sọ pé káfíńsì náà kẹ́ni ẹjọ́ kẹ́mbà dáwọ́ ẹlẹ́jọ́ òyìn ọ̀nà náà ni torí ìkọ̀sílẹ̀ láìná kan náà ó ní ewu nítorí pé báyìí ò fààyè lẹ̀ fún
1: kí wàá lọ́nà
0: báyọ̀ báyìí ó yẹ kí ọ òun fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ó ló rẹ òun nígbà tó rí ara ìyá tán kò ní wọ́n sọ wípé ń ṣe lẹ́bẹ̀ẹ́ ládùúgbò fọ́túmọ̀ ìgbà tó rẹ̀ ṣèbẹ́ẹ̀lì ẹ̀ṣẹ̀ ó dá bẹ́sìkì sí lẹ́nu ń bá a pọ̀ ògì ń bá a ṣáká pé ó ti ní ìmíì emi ti wole o to fe le lo pe awon to ni ko ko sile a ti fe a ti mu ni omo ti wo fun omo ti wo fun abi awon ti wo fun ko ro dada o e profo mu yawo o ya je aja ti fun lo o ko ro dada o
1: o pa je ayo ẹṣeun adúpẹ́ o wọn ní kí arákùnrin kúrò dáadáa.
4: ẹni tó sọ̀rọ̀ pé ìyàwó òun ṣe oyún àlè wọn lọ ń bẹ̀ òun ṣé ó yẹ kí èèyàn rí nǹkan tó máa pa lára kán dẹ̀ máa bẹ̀ kó wá ti torí pé wọ́n bẹ̀bẹ̀ kó wá fìtìjú karùn-ún pátápátá là fọ́jú ọmọkúmọ là dẹ́tẹ̀ ojú afọ́fọ́ tán ìjàlè máa ń dálẹ̀ tí mo bá rírú ẹ̀ o tó dẹ̀ dà mí lójú kó jẹ́ bẹ́ni ṣe gbé kalẹ̀ mí nígbà o kójú má ríbi má bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ni o n ti máa sọ fọmọ ìyá mi mo sọ fẹ́ nìyẹn tó wáyé pé ogun bẹ́ni ṣe gbé kalẹ̀ ló ṣe rí tó dẹ̀ rí pé nǹkan yìí nǹkan ń yídande fóun lórí ọ̀rọ̀ ṣàbí àdéhùn ṣe ọ̀dọ̀ coincident case máa ń wà náà but for the fact pé olóòka mọ́ ó dẹ̀ testify pé òun ṣàṣemáṣe pẹ̀lú ẹlòmíì tó tún wá jẹ́ nínú àbá kan tẹ wà ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ rèé o kẹ́ni ẹ bẹ́sẹ̀ sọ̀rọ̀ ẹ pé tó ọmọ wa.
1: ọ̀dà bọ́rọ̀ náà ṣe ń lọ ní dúró síbẹ̀ a gbìyànjú láti fi àwọn ọ̀rọ̀ míì kún. arákùnrin kan sọ síta nípa ìyàwó rẹ̀ wọ́n ti sọ síta rí pé ọ̀rọ̀ wọn wà ní court. Ẹja gbọ́rọ̀ tarakùnrin sọ.
5: àkàlẹ̀ olóòtú àkóṣe mi ọlọ́jọ́ pẹ́ fún wa ọ̀pẹ́ ètò náà ẹjẹ́ mi ẹni tọ́lọ́ mọ̀ láti ibi tọ́lọ́ ọmọ ẹ̀dá kan fẹ́ sọ síta kí ọmọ nàìjíríà mi ràn án mo ti sọ síta rí náà tẹ́lẹ̀ náà so but tọ́lọ́ tí wọ́n á dúdú náà mo tún láti sọ síta náà ni nígbà ní pé mi àti ìyàwó mi àti dìbàt aláìpọ̀gbọ̀n so mo láti sọ ọmọ ní lẹ́tà ní court so court to depart wa so wọ́n ti court to depart wa bá a ṣe pín yàyàn ẹ fún wa lówó oúnjẹ wọn every month tó yẹn dẹ̀ ṣe díẹ̀ so ìgbà tí court to depart wa ẹjọ́ pọ̀ ní court lọ́jọ́ yẹn wọn lè sọ pé bóyá yìí kan báyìí ni kí n máa mú wá fún kó a máa dà ní court wípé báwo ni wọn ṣe máa rí àwọn ọmọ mi so court to sọ kankan lọ́jọ́ yẹn so akàn lọ́jọ́ yẹn sísàlà gba divorce letter. So nígbà tó ti wá dáadáa ní kálukú lọ nílò tẹ́tẹ́ pé ìyá àti ẹ̀ pàdé but mo ti wá sọ síta pé kí ọmọ nàìjíríà gbà mí nímọ̀ràn pé ṣé kí n lọ máa fún wa kí n lọ máa fún kọ́ọ̀tù ní owó oúnjẹ ni àbí báwo kán gbà mí náà báyìí pé kí n lọ máa fún kí n lọ máa dọ́pọ̀ oúnjẹ wọn ní court gbogbo tí mo wá ṣe mo tún wá rọ ọ̀rọ̀ yìí pé at least ó yẹ kí registrar court kán pé èmi àti ẹ̀ amikebli kájọ sọ pé iye báyìí olúfẹ́ máa gbà tẹ́ ń báwo ni máa rí àwọn ọmọ gan ṣe so rẹ́ṣáṣá ni pé kí n máa mú owó wá ní pípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àpamọ́tò bẹ̀rẹ̀ máa ń wọ̀rọ̀ títí mi ò rí ọ̀rọ̀ ẹrú ọmọ rárá mi ò rí ọmọ rárá èyí ọmọ mi ò rí àwọn ọmọ ṣé ká máa mú owó yẹn náà lọ ni àbí báwo mo tún wá padà lọ sí court wọn pe nọmba ẹ pé kó ẹsà ní kí n try nọmba ẹ pé tó bá ti lọ mo pe nọmba ẹ padà nọmba ẹ ríǹgì lẹyìn ìgbà tí mo kúrò ní court tán ìyẹn ní àná nọmba ẹ ríǹgì so wọn láti sọ pé tó rẹjísítà ní ká pàdé ní court ní yago báyìí ó ní kí n tún sọ fún rẹjísítà court padà pé àná ní right àti pé àwọn wọn fẹ kí ọmọ nàìjíríà bá mi ràn ṣé kí n máa lọ fún rẹjísítà lówó oúnjẹ ni torí rẹjísítà náà sọ pé lágídí gan so àbí kí n má wulè lọ mọ torí ọrọ tẹ ti fẹ tojú sú yìí kí ọmọ nàìjíríà gbà mí nímọràn èyí ọmọ mi ò rí ohun tí mo ṣe fẹ ká fojú dá ni pé bí màá ṣe máa bá fún wọn lówó àsìkò tí màá máa rí ọmọ ni kó sọ fún lẹsà kó máa kọ ọmọ wa kí mi náà máa rí fojú rí ọmọ ṣùgbọn gbogbo ilé ò ṣẹlẹ mo fẹ kí ọmọ nàìjíríà gbà mí nímọràn.
1: ẹnìkan rèé tó fẹ́ máa tọ́jú àwọn ọmọ tó fẹ́ máa fowó ránṣẹ́ ṣùgbọ́n agídí ìyàwó kò jẹ́ kí arákùnrin mọ̀bí tó máa yà sí. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni yóò ké gbàjarè wípọ̀ kó wọn ò ṣe dáadáa kò tọ́jú àwọn ọmọ kò bójú wẹ̀yìn arákùnrin fẹ́ sojúṣe rẹ̀. àwọn tí wọ́n jẹ́ akọ̀wé ilé alájádájọ́ ilé ẹjọ́ wọ́n ti pe arábìnrin aragbin ifa kekori ko yoju kini karakurin se se ko ma nowo lo ni ko ma boju weyin ni abi kile yin wo iparakurin le se 0916159 1011. Hello, eseun
2: ekale
1: ekale eseun
2: ku seun
1: adupe
2: wo yin le igbeto ni
1: amen eseun
2: mo ki ya peter o
1: eseun
2: olorun ro loju
1: amen
2: yo awon yoku o
1: amen
2: omo run se oluwa ni so la o
1: beni
2: awon gba ati mo fe da si ni kemi ni pe nipa ọmọkùnrin tó ní tó sí ìwé tó ọmọ 22 years.
1: Okay.
2: Mama wo ran so mama ma fokan gbadura wi pe nkan ti mo ni ko ma se to nse yen ko ri da baba mbe o ma yen de ma ri jamba yen so de eni to wa lo change o ma yen se kere ju ko lo change ruko baba e lo ko lo wa elebe gidi tori oro olorun gan so fa wi pe ki omo ko bowo fun bi e o ni omo ko bowo fun bi e ni o na ko ya se kene ko lo de bi le ki mo da ko gba mu di lo baba de soro yen be ara kore to so jade wi pe iyawo mu lo court ka court yen na lo mama mowo lo court yen na lo de ma lo ba won wi pe to mo fe ma ri awon omo mi mi le ma na wo anada mo fe ma ra awon omo mi ka mo mo court yi na ni kini atawon omo mi ka ma pada ka ma pade na wo la saki mo ri awon omo mi ka awon omo mi fa mi to ba lo ba awon adajo na ti e pe mo ya awon ni ese ma gboro re ru adu awo gba
1: eseun
2: ibu le gbe to yin
1: eseun ya
2: mo padu
1: eseun ya mo ta dupa o hello e ti wole o
6: hello e pa lo
1: so e ka le ma so
6: e pa ibi ni en ti olorun mo
1: oda
6: o sele yi pe o ni nkan ba to sele ki ni omo jo meta.
1: Okay.
6: O sele ki tin bi mo dani.
1: E ba wa gbohun soke.
6: Tin bi mo dani mi.
1: Okay.
6: Mo ti bi omo meji.
1: All right.
6: Baba omo mi o je da kan to pe ojojumo omo mi oni na. Mo wa kuro ni bibi. Mo wa wa si odo mi se nbo sa
1: e lo dagbe
6: mo wa si e
1: e kuro lodo baba omo yin e lo re dagbe abi
6: be ni sa tori iwa to wu awon egbon e na o fowo si
1: o
6: eni to mo gboro si ni elenu eni yen ti ku ati da ti mo bi omo kan so mo kuro wa wa be ni to je iya fun mi mo fi lo bi omo mi ati ayen so pe ade pe mo so pe awon ko la awon bi mi ni mo fi wa gba si won lenu kiri mi ni ya mi ni baba so oyin omo mi ye wa ni osu mefa ni eni to doro si leni jade laye so ko to je pe mo bi omo yen oju mi ri wa sa wa si ilu ni veda wo ko eju ba yen lo sa
1: oda
6: mo fi wa kuro so bi mo se wa kuro àwọn èèyàn wá sọ fún mi pé mo kéré ìyẹn kí n dá wà ní ilé kí n dá wà pé ó mọ fi ìranù wò mí mo máa ń gbéra mẹ́pa mọ́ mi fẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ pé sí mo dà ní mí bọ́ ó ní ẹnìkan tó mọ àṣírí mi tó wá mọ́ fìyẹn dúró lé mi lọ́wọ́ nìkan wá bá mi sọ̀rọ̀ pé kí n yìí má rí so mo wá fẹ́ rí má rí mo wá pàdé ọmọkùnrin kan ó ti bímọ méjì ìyàwó rẹ̀ ti lọ ọmọkùnrin ẹgbẹ́rún tí mo like mo sáà mo mú lọ lé so àwọn parents rẹ máa ń sọ fún mi ẹyin rẹ kan máa sọ fún mi pé kí n má lóyún ẹsẹ mọ pẹ ni tí òye sì ranù téèyàn sì ní nǹkan papọ kò tá lóyún wedding yẹn ku oṣù 3 months ó di pé wàhálà ṣẹlẹ̀
1: wàhálà wo ló ṣẹlẹ̀
6: ó jẹ́ dákan tó yẹ pé kò lè dá decide àfi tí ìyá rẹ bá pàṣẹ àti àwọn ẹgbọn rẹ o di pe o so fun mi pe aso ti mo o tin fun fun mo ni fun mi lo ki fi la materials ki fi yan ga ori si mi bi mi lu
1: hmm
6: ima wo ati dajo ya wo so ni ati bi mo se n so awon oro yi o so fa awon eyan re
1: ti mi
6: o mo wa di pe yo mo mi le n do wa record oro ti mo ba so a record o lo n pe ri fa awon eyan yi
1: hmm
6: where did it suma oyun e si ti mo bi 3 months ni o
1: Ebe
6: da ka te ki mo ba loyun mo ma sara si oyin so o wa sele pe o wa bi jo ti oro kan sele lori ka sa jo n drag o si aso aso na ni wa ri eje ni wa le lo si linjo ni tori phone ti mo n lo gbadun wa wa wa lo fejo mi so awon to je ya fun awon to je ya fun mi n to je gbon iya temi so pe nkan to mo n bere yi mo wa ni right mi to ba fun sọwọ́ ọkùnrin mi ló ti fẹ́ jẹ́ kó lọ bèrè ni èyí ni méje tí ìwọ́n dasandi ààyè pé mi ni mọ̀kàn táwọn òbíire tí wọ́n jọ sọ mọ̀kàn sàdédé rí i pé àwọn òbíire sọ pé kí ni jùkú nílé mi ni ó wá yẹ ẹni tó jẹ́ àṣìmùpìà ẹni tó ta ti dájọ ìyàwó sọnù àtàti sí introduction bá fi lè kọtí tó sì ti lo wọn ní onínú rẹ kọ́ ni kó sàrò jùkú náà ni mo ni mo rẹjẹ won ni mo paro ni to fi di gbolomi e para baje lara mi
1: oda kile wa fe ki adasin bayi sin kilo sele
6: eh ti mo wa fe je ke lami dasin ni pe tori mo ti fe mo gbo program yi mo ti gba won yen ti mo so inu mi mo do tori mo ti pinu lokan mi pe se mo ti ni ri mari mo bayi awon kan si so fun mi pe ki mo wo to sele ti mo kiri
1: oda ibere akoko ti mo ni fun ni pe omo odun melo ni
6: 32 years
1: 32
6: ma e se pe 32 years ni osu bi meji si
1: ara kunrin town we se se fefe abe fe mo
6: ah mi fe fe mo
1: oda ise wo le nse
6: mo se le ti mo ba ni ki mo daruko ise mi pa àwọn tí àwọn èèyàn rẹ máa ń gbọ prógámù yìí
1: dáadáa ṣe ẹ lè bọra yín dáadáa ṣe ẹ lè bọra yín ẹ lè dá dúró nípa oúnjẹ jíjẹ nǹkan mímu láláìsí ìdíwọ.
6: Mi lè dá dúró mi lè parọ́ fún mi sá torí gbogbo ìrìn àjò yẹn gan ti dá ìrìn àjò mi rú mi rú sún àwọn ọmọ mi kan àwọn ọmọ mi gan lálẹ́ yìí wọn jẹ nǹkan kan sùn ọ̀pọ̀ yẹn kan dá ìrìn àjò mi rú.
1: Ọ̀dà ẹ wá ń wò pé bí a ti bá rí Mari boya o je nkan te le se abi ke wo le pada sodo arakunrin
6: pe ti mo bi mo fun
1: ele te pade
6: ah ni le seri baba re lo da iya re da iya ti lo gbo fere obirin ka ye le gba yan
1: oda amo nigeria ma gba yin nimoro e wa ise kun ise tabi boya ke wa kunrin to da lati barin ṣugbọn la ko ta waye awo mi ke fọkan yin balẹ lati ri ona bayo si awon nkan yi se gbọ ṣeun oda a ni ipolo ọja kan ni ayin ta ṣe ṣugbọn ka to ṣe ipolo ọja yi mo fẹ ki ẹja ronu si ọrọ arabinrin boya ona bayo wa tabi nkan to le ṣe 0916159 1011 oni number te pe se e ja sare taja e ma yuko nbe ikani Diamond FM lembo e dakun mo be yin e ja gbara benin ni mo arakunrin to soro yawo re lekan e je gba awon na ni mo
7: awala koko ikani ti e o koko kan lori ero radio yin
8: e kabo Diamond FM ni won pe bi
7: awa ni ore timotimo ti eyin yan layo Ogbon tarigi niwa ikoni tonton nyerin nyerin Diamond FM fun igbadun ti yin ikoni o

0: nìkan kan tó fẹ́ ṣe o, ó yẹ kéré tàbí tú yẹ sí kéré gan, kó pa ogun yẹn tì, kó ṣe kí ni kó fèsì mísìkì ẹ̀, mísìkì ni ó kó fèsì bó ṣe ṣe tẹ́lọ̀ ọdún méjì alárikọ, ó ṣe ṣe dẹ̀rẹ̀sì ọdún méjì aṣárikọ, àmọ́ láì ṣe bẹ́ẹ̀ kó mọ́ bí àyíyá o, kò sọ́kùnrin kankan Mr. Adétúlà tóbìnrin ò ní kankan lọ, dàmọ́lẹ̀ wọn máa ṣe o, goal ni kò pọ́síbù kíyàn wà kó mọ́ ní kankan tó náà fẹ́ fi irin 70-30 mọ́ ní Nàìjíríà wà lọ́wọ́ yìí, ẹ̀mẹ́ wọ́n ta ráìsì ní 17 ẹ̀wà bí 12 èdú bí 55 láti bí 2002 ibi ṣèlú kóbìnrin wá lóhùn níṣẹ́ kankan lọ́wọ́ fẹ́ gbá sí bímú tẹ́gbẹ́ kọ́ lé gbogbo ẹ̀ lé ọkùnrin, àwọn máa sún mọ́ di basketball ni o, pẹ́tà kí wọ́n ṣe kí ni kí wọ́n fi ọdún méjì lẹ́ẹ̀kan kọ́kọ́ lọ kọ́ṣẹ́ dáadáa, wọ́n bá kọ́ṣẹ́ àwọn ọmọ yẹn kí wọ́n mójútó wọn, wọ́n mọ̀ jẹ́ ọmọ mu, wọ́n ṣe kí ni wọ́n lọ wá àyálàyà family planning tó wà òkè tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi package ara wọn tó hàn gangan vat wọn ní dẹ.
1: Ó dá ṣeun, aago mọ́kànlá ti lò, àì níbi ṣẹ́jú mélòó kan kẹ́yẹ́ a tún máa lò lálẹ́ òní. 0916-159-1011. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
2: Ẹ̀ka lẹ́ o.
1: Ẹ ṣeun adúpẹ́ àmọ́ lóore o.
2: Orúkọ mi ẹni tọ́ lọ mọ̀ láti Ìlọrin.
1: Ó dà ń bọ̀ yín sà.
2: Ṣé rí bàbá tí ó níyàwó orin sí àgbèrè tó kọ́lé ẹ̀? Lù sí ìsíwì ilé ẹ bá ti wà lọ́wọ́, ọta ilé yẹn ni. Torí tó bá gbé ládùúgbò yẹn, ọkọ tí níyàwó ẹ̀ lálẹ́ tó fi rẹ̀ tí ò fi bèrè
1: ẹyẹn,
2: wọ́n sì tún máa ríra. So sickness yẹn gan igbó lọ́mọ̀ tó ti wá. So kò ronú sí dáadáa, kó tálé yẹn kọ́ lọ kọ́lé mi síbòmíì kò máa gbé dẹ̀. So bàbá onígbèjì tó sọ̀rọ̀ síta yẹn tó níyàwó ìkejì òun yà, ó wà ní ìlú Èkó péyàwó ẹ̀ wà ní. So ìyàwó yẹn kì í ṣe irú ìyẹn bẹ́ẹ̀. Kò sọ́kọ lọ́bẹ̀ ló fi rú bàbá yẹn. Torí tọkọ ẹ̀ bá wà lára ni kò lè ṣe. Síìsì torí kejì ọkọ ẹ̀ tó sá. Ẹ yẹ kó mọ̀ pé kì í ṣe irú ìfẹ́. Kó pè é kó sọ fún kejì ẹ̀ kó bóun náà ṣe ọ̀nà tí ó fi wà tó náà fi wà pẹ̀lú ọkọ ẹ̀ láti jọ mọ̀ ni. Tí ẹ bá bá wí ọmọ tí ó gbọ́ ni. So ọlọ́run ní báyìí kì í ṣe. Bàbá tí ọmọ chẹ́ǹjì orúkọ ẹ̀ sí orúkọ bàbá mi. Ó pọ́síbù kí bàbá yẹn di gbọ́ pọ́ ọmọ yẹn kì í sọ ọmọ òun o. So ìyá yẹn náà sì ti mọ̀. Ó pọ́síbù kí ìyá yẹn gan ti sọ fún ọmọ yẹn tí kì í ṣe bàbá ẹ̀. Torí ọmọ tó lè ṣe fún nǹkan báyẹn tó bá sọ ọmọ yẹn kò ní wúrú wà bẹ́ẹ̀. Ọlọ́run ní dá ọ̀rọ̀ àyè.
1: Ó dẹ̀ ṣe wá dúpẹ́ o, àmọ́ lórí o. Ẹ ṣeun púpọ̀ fáwọn ìmọ̀ràn tẹ fún wa lálẹ́ òní, àmọ́ lórí ẹ já bá mu láti ibì kan báyìí.
3: Ọmọọba ẹ kú ètò ọlọ́run máa jẹ́ owó bá sójú ọwọ́ o. Ṣé rí èjì rẹ tó ń sọ̀rọ̀ yẹn? Yẹrí bàbá ọlọ́run dáríjì mi o, mi mọ ohun tó máa ń ṣe wá nílẹ̀ Yorùbá. Wọ́n ní ìyẹn bẹ́ẹ̀rù ọlọ́run, ó tún bẹ́ẹ̀rù èèyàn. Ìkejì ẹ tẹ́jọ wáyé bàbá, èèyàn á ká ìyàwó ẹ̀ mọ́ nǹkan. Máa sọ ọ́ bó ṣe mí ni o, gbogbo ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ mo fẹ́ rí. Máa sọ kí la ń dáàbò bo ara fún? Ṣé ẹni tó ṣe aṣemáṣe là ń dọ́ọ̀bò ni àbẹ́ni tí wọ́n ṣe sí lẹ́yìn tí ó mọ̀ òun là ń dáàbò bò bẹ́ẹ̀? Òun ló fà á táwọn ìjọba fi ń fìyà jẹ wa, torí a ti ní àmúmọ́ra tí ò nítumọ̀ jù. Tọ́ bá sọ nǹkan di 2000 lọ́la ń sin kíá àti gbàmọ́ra ká tó àti adapt. Tọ́ bá gbé ìrọ̀rùn bí ọ̀sẹ̀ kan wá àti àgbàgbé gbogbo ìyá tó fi jẹ wá. Bó ṣe mi máa sọ, mi lè sọ kẹ́ni tó bá kọ iwájú sẹ́ni kó ta, tó bá kẹ́yìn sí kó ta. Tó bá jẹun tó gbẹ̀mí ẹnìyẹn nǹkan, ṣó dìgbà tó bá gbẹ̀mí ẹnìyẹn kẹ́ni ẹ̀ ṣe wá máa kábàámọ̀ pé òun bá dẹ̀ ti mọ̀ kí n sọ o. Kẹ́ni ẹ̀ ṣáà máa gba aṣọ àbí gbogbo tó bá gbé wá. Sàn láàrin kí ló lọ ṣe ṣe má ṣe fún wọn dẹ̀.
4: Ẹ kalẹ̀ olóòtú.
1: Yes sir, ẹ kalẹ̀.
4: Ẹ pẹ̀tù látàárọ̀.
1: Yes sir.
4: Ilé tèmi fẹ́ dá sí. ni ti ọmọbìnrin àkọ́kọ́ yìí tó ní ọmọ tí jẹun lálẹ́ tí ọkọ dẹ̀ ti di méjì ó bẹ́tà àwọn ọmọ ẹ̀ ni kó ìbójútó náà kó pa ọ̀rọ̀ ọkùnrin tí kóun kan wá sẹ́kún iṣẹ́ ó múra síṣẹ́ kó gbàgbé ọ̀rọ̀ lókùnrin dé kó dẹ̀ lọ bá àwọn ọ̀bí ẹ̀ kán ràn lọ́wọ́ so ọlọ́run á dìde ìrànlọ́wọ́ fún ọ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ dá sí ni ti àwọn táyé kan ìméjì tí kan wà nílùú òyìnbó tí kan wà ń bí tí ìyàwó ìkejì gbé àlè lọ sótẹ nǹkan tẹ̀mí fẹ́ rọ bàbá yìí ni pé kán mójú kúrò ń bẹ̀ o kán mójú kúrò ń bẹ̀ torí pé káwọn náà fi ara wọn wọ̀ ǹjẹ́ ẹni tó wà nílùú òyìnbó ṣé kò sún mọ́ obìnrin tí ó yẹ kóbìnrin wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó dẹ̀ wà lá ara yìí ṣe òkúta o kò ṣe é fi sára kú o so kán mójú kú ọ̀n bẹ́ẹ̀ o a má sọ fún o ẹ kú ètò.
1: ó dà ṣe o.
5: ẹ kalẹ̀ ẹ kú ètò ìtàlẹ́ òní jáde orúkọ mi ní kọ́mísán àlọ́ láti ọ̀dọ̀ fún kọ́mínítì ẹ̀yìn gáràjì ìlẹ́sà sẹ́rí ti bọ́dà wa tó ní ìbejì ló èkejì rẹ ń bẹ nílùú èbó ó wá ká ìyàwó èkejì rẹ mọ òǹtẹ́ẹ̀lì ìyàwó ìmọ̀ràn tèmi ni pé kọ́ mọ̀ sọ fún èkejì rẹ kó gbójú torí ìyàwó yẹn náà tó wá ń bẹ̀ torí tó bá tó yẹ sọ fún èkejì rẹ inú èkejì rẹ ò ní dùn gbogbo tó yẹ wà ńlẹ tó tún yẹ padà ọgbẹ ọkàn ni ó jẹ fún èkejì rẹ ìyàwó yẹn tó wá ń bẹ̀ kó gbójú ń bẹ ni o torí mo ti rírú ẹ̀ kan mo ti gbọ́rú ẹ̀ kan rí ní ìlú ọ̀sun stéètì náà ni ọkà ìyàwó èkejì rẹ mọ́ báyìí náà ni tó jẹ́ gbẹ̀rẹ̀ wọn ìsìn láyé kẹ́ǹtì wọn mọ̀ wá ká obìnrin wa bẹ̀ ọkùnrin náà bẹ̀ wọ́n gbowó fún ọgbà ọ̀sápàpà fẹ́ sọ olùgbọ́n yíwọ́ padà fún un o kẹtàkẹtà mi ẹni yẹn ń se o irú ọ̀rọ̀ tí mo sọ ẹ̀gà àwọn tí wọ́n bá gbọ́ tí wọ́n wà wíwà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀gà wọ́n máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ torí ó ṣẹlẹ̀ torí pé àwọn bíi mélòó kan gbọ́ sọ̀rọ̀ tí ó máa yẹ ọba pa dìdàkudà torí wọ́n bẹ̀ kó tó pé wọ́n á yíwọ́ padà fún torí pé kẹtàkẹtà tí ó sálẹ̀ wí kí nìyẹn mọ́ torí pé ó yá wèrè nígbà tó mẹ́rin ti ẹlẹ́ bẹ̀ kó gbójú ni o ara ló béèrè fún.
6: Àkàlẹ́ apá àtàrọ̀ sẹ́rí mo ń fẹ́ ìmọ̀ràn ni o ẹni tí tó sọ síta pé ìyàwó ìkejì òun nǹkan tí mi rí bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìgbọ̀nsẹ̀ kínkín ní tí àwọ̀ tójú bá fò ọkàn ò lè fò nǹkan tó ń da máa yẹn láàmú nìyẹn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ ó yẹ ká kọ́ mọ kí ló fà á tí nǹkan bá fi ṣẹlẹ̀ ṣé ọkọ rẹ̀ ìkejì wọn tí wọn kì í wálé rárá ni àbójútọ́dún mélòó tá ti lọ òǹtẹ̀ tó lọ tán láwọn ti rí kì í ṣe ráìsì kì í ṣe wà kì í ṣe ṣẹ̀múlú lọ jẹ́ ń bẹ̀ o tó sọ pé ó ń sẹ́ndì owó ó ń sẹ́ndì owó ó ń sẹ́ndì ilé ọ̀tọ̀ọ̀tọ̀ sí lọ́rọ̀ obìnrin ò lè máa wà rán ní kó tó ń jẹ nìkan náà ni ó mọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ṣáṣáṣá ṣe ti gẹ́ nǹkan tí mò ń sọ ṣé wíwá tí kejì wọn wá wára yìí ṣé ó ti wá permanent ni àmójútó ń padà lọ tó yẹ kó ń padà lọ báwo ló ṣe ń lọ báwo ló ṣe máa ń pẹ́ sí kó tó wá because dáhùnsọ yìí náà kò ṣe mú mọ́ra ibi tí wàhálà wà gẹ́gẹ́ nìyẹn báwo ni distance yẹn báwo ló ṣe pẹ́ sí so èmi rọ̀ wọ́n kán mọ́ sọ náà ní kókó àmọ́ kí wọ́n wò ó báwo ni distance yẹn báwo ló ṣe ń pẹ́ sí ṣé ìkejì wọn yẹn tó ti wá dé permanent ni àbòsí tó ń padà lọ nǹkan tó bá tún padà lọ tó bá pẹ obìnrin ó tún ṣe irú nǹkan tó ṣe yìí o kì í ṣe pé ó wù láti ṣe o ní ó fa gbogbo bíbẹ tó ń bẹ wọn tó fẹ bribe wọn yẹn àmọ ọkà ló fo wọn sì ní gbogbo everybody ló lè ẹnìdílé bá mọ bá ní ìbáraàwò ọkùnrin náà àlè òun náà lè lọ títí títí náà kó mọ níbi tó náà fara kọ sí
1: ibi
6: tó wà nítorí ìṣẹ̀lẹ̀ nìyẹn kó mọ dá kí ni òun ní dàrú ọlọ́ba.
1: ọ̀rọ̀ yìí ó ní agbára ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń bẹ ń lé ese gbianju lati wa ona bayo si oro yi to se koko oni agbara opolopo awon eyan ni won ti da si oro yi ante se wa je ma pagbara bi en ti won so sita keyin yi sori lori oro omo e ja fi na ka fi kun oro ti a ba fe da si e ja gbo imona yin na latojo arakunrin yi ka to da si awon oro mi to nbe nle
3: seri obirin to so si oko ati lohun ri ji seri teyan ba mi o eni ko ni mo ba wi omokan ni o teyan ba wonu yara kan tin kankan run to tun kuro ni yara yen to tun bo si yara mi tin kankan tun run be ton tun so pe nkan run to kuro nbe to tun bo si yara mi ton tun ni kankan run gba to wole o ye ke ni kankan sakisi are seri awon iso kan wa teyan ba so iso ni arin ibi iso awon oniru o ma mu je o toro ma da po mora to ba so ni iso awon ologiri na bakan na o ma mu je be ni so awon ni ponmo to ba so nbe o ma pare ni amo to ba lo so nso alaso o ture ni asiri ni o mba ro eni yi kokoko yere ti ge ba te se ba da ni atun gun ni eni si le continue pelu life odo ise to lohun ri o si le ko mo ti ya to ba nsendo amo keni igbe yewo sin to sele laarin awon meji pe se won lohun je bi iyen ni keji ni o to fi waran ti pe ni en na odo eran ko iyan lo ma na yawe lai se po omo elo na amo killing to bi yen se ko wo pe nje bi odo run bo si tori ibi to ti lo sise o da mi loju po ma rokunrin mi ti o tun ko lu se nbe se o ma lohun ogba ni to ba gba se ko wa ni di meta omo meta baba ototo olorun ni ja sori bu keni ero dada o soye mi ni ko lo pada sibe kan lo ma na o amo ku gbeye o to ba je nkan ti won le yanju ni teni e de ma so agbeje mo ti o ni seru e mo lati ma na of course o le se modification lori relationship be
1: oda
3: compare to pe tori ko si bo se ma lo bi to nlo yen and I'm certain pe ni yo le ma gbe lo bayi lai loko
1: oda e ka le o
7: e ka le mi sare ti la
1: yes sir I show
7: ola alasuki
1: all right sir
7: ti mo be dance awon igire yi ton la sa ri pa mo ke eni to so ko ba be ke gaga en ju a london yi e bi ko si ta de tu la ti o do ta o ama o bi ni ka je do deserve ko ma si ka ru awon to ko won si la ran almost I've been 10 years there bi wa si ni niye automatic to tun wa lo ni yen na awon iyawo won mo network kan fi lo kini network la ni lo won fi ni bo lo won ni don ba fun ni bo ni fun any state ni je ko to wa Nigeria e keji ni to bi ni jo je ni bi lo bi je ni oko wa re ti fun o re bo won ata bu o wa bi da ale ta ko ni network kaka o bi se mo temo ko se wa na la bi le bo wa ba ni ya re o no wa ni lo ni
1: all right sir
7: get them baba ko ka mo to je twins yen won li fi live ara won ni o igba ni ago ba apply je mu na de ni o e ko ti do wa do ara won ti ba ka wa yen mo ri te ba yen ni issue yen o bo ju pa mo ni o
1: baba bo mi
7: e ba ka ni je bi very logo di line ni ta o pe ni mo ri ri pe kini je ta ba fe ni se ka olomo je ti ojo ko nbe o awo do ka mo gba ji ko bi so ka kan ti o ni won se ta o
1: Hello, Ekaleo.
8: Ekaleo.
1: Yes, sir.
8: Ah, Akweto.
1: Yes, sir.
8: Eh, ti Tony Beji ni mo ko fe da si. E ri ta je ka mo nipa ba to ti kokko ri iyawo ekeji re l'hotel. O ye ko ti kokko ko se instead to fi mu wole yen because igbe ti ti le ti awo. Ko po pa kuro nbe okun ni kuro nbe. Owo pe mo ti fe so ko mo ti se lu ati fa so pe akoko ni ti ma ko se. ọkọ ti ẹba le pe ase mo ri pe ko se le but o lo wa wo to fi wa wo nu yara lo wa la awon dadada ita mo fi se re awon ti o le ku lo kan lai lai ni so fun die ye mi o address e ko so tori pe ko si e ti ko le pada ri atunbi ti o ba so o le pada ra atunbi o bi ri ye ko mo se ru re mo ko si mo da lo leru to wa la to se wa ri titi kelekeji titi obirin to ni pe o fe da won ma le ko fe lo se seri awon e ma fun aloko disan igba to lo sele to ni pe oko akoko ofoko akoko le oko eke igba to re doro o ni pe o lu o lori mo lu o si se lo to ri e jabu yo te ba ka ma lori ale eyin oni ni gbagbo lori omo re gan koya yo mo ile sponsor omo re because ko so reason to fi lu olobi okun ni lu ohun e mo mo fa loko didi so e mo ti ati ibere mu oro so e mo mo mu laarin ah oro yen o se da si o olotu o bi gbona lo olodum je ki da lo ah wa bi oro oko abelu e lori fun a wa mo wa do soro ta ta mo ti o fi lu o
1: all right olowo e seun do pesa e seun elo e ka le o
9: omo ba disi la
1: e ka le sa e seun
9: e ku ataro
1: adupe lowo olohun
9: eh ni se lasan o
1: ami ami ami
9: eh ri nbe o
1: ami sai so
9: ya mo do wa ni jona o
1: ami ami
9: e ki gbogbo mo Nigeria tun tin da si to latago mesan ajile rama jon kaluku
1: ami
9: ah seri la koko mi mo kan to gbeni le se ta le ma na gege bi okunrin bibeli mi eran ko lokunrin to ba tin na iyawo e
1: All right.
9: Any cutting mother for a be any way, a decolora yeba. Woman to pay the difference between divorce and separate. He has all a lot because Baba will be living by Bulola, who by young when they call you like you call on Lula. A jabenisa, a jacob separate arena, to Baba Rumuki Wada, even so pay a young bellow of Pelagia to Baba Rumuki Wada, to Baba Rumuki Wada. Yes, to Baba Wu, or she is going to go to Baba Wu, on Kalukulima Batello, could you bring a law? Se wa ri oro taye kan yin mo ti so so many awon oro lori eto yi e so pe ko ma so o mo den tiro e sele si won yi mo lowo titi di eni mo se ma yin soro yi o lo nu fe se se ri to kun yin atobirin ba ti jina sira o lewu e je ko so fun keje wa mu yawo e den yawo yen ko ba ko ti je ko je mo ko so fun ohun to nse o da o teyan ba se won toju ba nse pin e je ko mo ko ju nse pin ko ti so fun pe nkan tun se da den ko wa ma prayer lori keje pe wa mu yawo e oko ati awo ta ba ti jina sira wahala ni even iko si badan ka ma so pe won ka wa so ma so pe enter ko travel out ari pe isu a wole oni gbogbo awon kan tun se ni de le ni en to ba ti fe ki yawo on ko sagbere ko mu yawo tira ohun to ba ti awon mi la ni gbero lohun laye loni ohun na nibi to wa lohun mi support yawo o ka mo Nigeria gbo mi je dada o ohun to wa lohun na so ohun na se so o le so pe ohun na o gbo gbo bi ni kankan sun ni be ni ba lupo nibi to ohun wa abeli ta mi kankan en to ba di fe ki yawo ohun sagbere tabi to ba di fe kokon ko sagbere e ja mura wa tira satani wonu dile loni ti yawo atoko o ba ti gbe loju kan o lewu awon ko to ma sele ni ani pe ko ma so o to ba lo yi mo lowo bibeli so pe àṣírí ọmọ ẹnì kejì ẹni wò gbọdọ tú tọpọbìnrin kan ṣàgbé ní bẹẹlí àwọn èèyàn obìnrin yẹn nìkan náà mú wọn mọkùnrin wọn fi sílẹ ó dẹ ní nǹkan tó fẹ ṣe ṣùgbọn náà tún yé jésù sọ pé ẹni tó bá ti mọ pé òun ṣe irú nǹkan tó bìnrin ṣe kó sọ lókun tapa jésù mo gbójú sí òṣèbẹ ẹni tó kọ nǹkan tó máa gbójú sókè kò rí wọn mọ wọn ti lọ jésù wá bẹ̀rẹ̀ obìnrin pé àwọn tó wá fẹ jọ́sùn àwọn tó wá fẹ́ sùn kọ́ lóhùn wọn jésù wá ni pé máa lọ má dẹ́ṣẹ̀ mọ́ so gbogbo wa lóye sílẹ̀ sílẹ̀ bá mọ́ wa ni bàrà o ó máa sọ o wọ́n lè yìí mọ lọ́wọ́ o.
1: Torí tìjọba àkókò bẹ́ bá sọ síta látòrí WhatsApp láti dá iná ẹ jẹ́ ká mọ̀ torí àníjó ogún ìṣẹ́jú lọ́mọ́ lálẹ́ òní látòrí WhatsApp 0916 159. 1011. Ni papa pa lori awon oro ta ti das lataro arakunrin akoko lori oro baba awon won ni ki arakunrin wa ona lati lo gba oju rere baba re tori tojo ola oda baba ibeji lo to awon yan ni ke ma so sugbon eni lati wa ona lati re we pe arakunrin mu yawo re lo ti o ba ti saye fun arakunrin lati mu yawo re lo e ma lati so lati je ki arabirin bo ninu re nitori fifuni lowo ni koko ni won fi si oko fun yawo fifuni ni asiko tabi onje ko ni won fi si oko eni lati je ki arabirin ni fokanbale keyin na raye ni fokanbale ti keje yan ba ti le mu yawo re lo ena lati pe keji yin pe bo lu se fe toju arabirin onje oto owo to fi ranse lososese ko ni ona bayo nkan to fi sokunrin kan lo se kokoju otoro ni okoro okoro opolopo awon yan ti so pe ke ma wo le so sugbon ti arabirin yo ba ti le tele okore lo si loyinbo e ma lati wa ona bayo si e ma lati wa ona bayo si te ba ri wi pe e fe so e wa ona bayo si laarin molebi laarin eyin ati arabirin ati wi pe nje ti e ni eri ko si eri tori eni ba fe mu obirin lorun obo o gbodo ni eri ma je ni so nje ni foran nje ni pictures awon kan yin se koko mo ma so lopolopo gba wi pe awon ero ele wota ni dani ki n se fun karimi o wa fun eri ma je ni so o le yo ni kuro ninu ewu tarabirin ba fe ye kini ile yin lori bo ba ki foran wa lowo yin e fi sita iwo re nbi iwo re ngba to n jade iwo re abi n bo mo ti se wo awon kan yin se koko be ba de ma ni gbolohun e gbohun gba gbolohun to n sile awon okunrin ti won ni idojukọ bi ele ti won so sita nipa yawo won to wa ni ti won oro won wa lejo arakunrin ti e ba ti pe yawo yin e gbianju lati gba won e sile lati lo gege bi eri dinle ejo ti o ba ti gba owo ti e fe ma fi ranse si awon yin lososo tabi ti o ba ti fun yin lanfani lati ma ri awon mo yin lososo eni kan so sita nipa okunrin eni aba awon Nigeria si so eni lati wo omo akoko baba kan omo ikeji baba keji o na yin oda e mo ti baba akoko wa e mo ti baba keji wa eni kan ni ke gba family planning lati mo pe ko si nkan to jo mo omo bibi mo iyan akoko won ni ke wa ise nibi ti e ti le sise ke di awon omo yin mo fun eyan obinrin mejeje asiko ta wa yi o koja wi pe eyan loko asiko ta wa yi o koja wi pe eyan niyawo eyan gbiyanju lati jeun owo ileiwe ti jo tan bayi opolopo awon omo ni yo bere danwo lalai pere lai jina tan ba de ti bere danwo eyan ti won ma sare owo ileiwe miran e ja gbiyanju lati wa nkan ti yo mu irorun baba ni orilede yi e ja gbiyanju lati duro fun oto e ja gbiyanju lati je ka awon eyan mo pe nkan bayi bayi la se nse ko le ba ri bo se ko ri o da bi mo se so lekan be ba so sita latori WhatsApp e dakun e je ka tete da yin lo a ni ju a ni to ogun isejumo lori eto yi 0916159
10: 2017 mo bẹ̀rẹ̀ sí ní lu wheelchair

0: kuda ko easy kuda lori condition again o ma tun ni pe kin gbale ma tun ni kin fogo kin for sure and so many other things o tun ma tun na mi lori e so many things to weak ese to fi je pe ti mi ba ri hand compound 5 times mi ni jun jaro mi gba e mo ma ti any most times na o ma lock me so depression e si wa lock me but àwọn èèyàn máa ń gbà mí ìyànjú pé kí n gbé kúrò lọ́kàn bọ̀ ó máa ń dùn mí torí mo ti pé ní 26 years old time kò sí bẹ́ẹ̀yàn ṣe lórí jẹ́ tó máa gbà lé ẹsẹ̀ èèyàn mi ni mo rí ní pé tó wí máa wà lọ́kàn tó jẹ́ pé ìpànìbá ó ń dùn mí sí ọ ìdí pẹ́ṣẹ̀ yẹn ṣe
1: wà. All right, pẹ̀lú ọ̀rọ̀ tí ẹ sọ yìí kì í ṣe pé ẹsẹ̀ yẹn ń dùn yín tẹ́lẹ̀ ó túmọ̀ sí wípé nǹkan ń bẹ lágọ̀ ara yín tó ṣokùnfà ẹsẹ̀ yìí.
0: Láti kékeré
1: ó túmọ̀ sí wípé àwọn òbí yín ò fi bẹ́ẹ̀ fi gbogbo ara kọ bí ara sí kinní láti
0: wá. Ìgbà tó ṣẹlẹ̀ nígbà tí mo wà lọ́dún mẹ́ta yẹn làwọn òbí mi pínyà.
1: Ó túmọ̀ sí wípé bàbá àti màmá ò dá sí ọ̀rọ̀ yìí abẹ́nìkan ló gbé tó kàn fojú lóyìn mọ́lẹ̀.
0: Ìgbà tí mami àti dadi mi pínyà yẹn ni dadi mi wá gbà mí like wọn jẹ́ kí ìyá mi ní access mi.
1: So
0: kódà ó pẹ gan kí n tó padà mọ pé ẹni tí mo gbé pẹlú tó jẹ ìyàwó dádì mi kọ náà bí mi tó rọṣù wọn so much hided like wọn change location wọn change school.
1: Ìgbà tí bàbá yín gbà yín tira tí ẹ ti ní ìpèníjà yìí ǹjẹ́ wọn fìgbà kan gbé yín lọ ilé ìwòsàn.
0: Kò sí ẹsẹ̀ mi dojú kọ ara wọn
1: wọn rẹ̀ gbé yín lọ sí ilé ìwòsàn.
0: Físíò tó ń gbé mi lọ ó dé stage kan àwọn physiotherapist padà ní pé kì í ṣọ̀rọ̀ exercise pé ká gbé mi lọ sí ibi tá ti máa ṣe surgery fẹsẹ̀ yẹn but ìjà yẹn tún wáyé láàrin àwọn dádì mi àti doctor tó fi ní pé béè lọ́wọ́ doctor yẹn pé ṣáà ọ̀nà bí mi ni pé nǹkan táwọn bá pa láṣẹ nìkan ṣe to the extent doctor yẹn ní láti gba transfer láti mo fẹ́ forúkọ da hospital yẹn láṣẹ wọ́n gba transfer lọ sí Abuja torí bá ṣe ń rí wọ́n ti predict ẹ pé irú kan báyìí máa padà ṣẹlẹ̀ o tí mo ní lè yẹrìí mọ́ ẹ padà sọ́nà torí strength level ẹsẹ̀ ẹ padà weak.
1: Bàbá ń kọ́.
0: Bàbá wà bọ̀mí sí lọ́dọ̀ wọn mọ́ kí n tó kúrò lẹ́kọ̀ọ́ ìgbà tí mo ní mo fẹ́ lọ sọ́dọ̀ mọ́ mi mo mọ ìyá tí mo jẹ wọ́n lù pé seriously pé mi gbọ́dọ̀ sọ́rọ̀ ẹ̀ mọ́ bọ́lọ́ ṣe máa ń ṣiṣẹ́ mo wá mo padà fall sick. Tó jẹ́ pé mo ń yàgbẹ́ sára mo ń tọ́ sára to the extent every 5 minutes mo máa ń yàgbẹ́ sára so mo fi 6 months mo fi yàgbẹ́ àti tọ́ sára yẹn ìtìjú yẹn ṣáà pọ̀ débi pé ìyàwó dádì mi ò lè gbà mọ́ wá bẹ́ẹ̀ lọ pé kí ni mo fẹ́ mo wá ní pé mo fẹ́ lọ bá wẹ̀ ni wọn kò sí wàhálà but kí n tó lọ́gàn kò dẹrùn.
1: Kódà bá a ṣe wà yìí báyìí talẹ̀ ń gbé lọ́dọ̀ wọn.
0: Mo wà lọ́dọ̀ ìyá mi ń sìn.
1: Ipa wo wá nìyà ti gbé lórí ọ̀rọ̀ ìṣẹ́
0: yìí? Ìyá náà try torí wọ́n máa ń gbé mi lọ sí àwọn ilé ìjọsìn then ibi tí agbára wọn máa torí àwọn wà lọ́ndà anybody wọn sí lábẹ́ ọkùnrin kankan bọ́ nítorí wọn gbé mi lọ church.
1: Ẹ ti tọmọ ọdún mélòó báyìí?
0: 26
1: Ọ̀dà kí lè wá fẹ́ kí ọmọ Nàìjíríà ṣe ṣe fẹ́ kó gba ìnímọ̀ràn lórí nǹkan tó kàn ní àbí bó o lè ṣe fẹ́ rìn.
0: Tí n bá anybody tó lè bá mi help me láti fi gidigidi padà kò sí tó dàbí ẹsẹ̀ èèyàn láyé ìgbà míì tó bá ń wo báwọn akẹgbẹ́ mi ṣe máa ń ṣe rí káàkiri ó máa ń dùn mí lọ́kàn ọdún ó ti pé eight years nísìnyí tí mo ti ń lo wheelchair but kò dùn mọ́ mi nú so mo nílò advice àti pé mo need encouragement bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gan mo ti ń gbọ́ program yìí lọ́dọ̀ mi ibi wọlé torí space ayé.
1: Ọ̀dà torí ti ìjọba àkókò ó máa dá lọ́pọ̀ láti rí wípé ẹ lọ ilé ìwòsàn láti ṣàyẹ̀wò kí màmá yín gbé yín lọ láti ṣàyẹ̀wò àwọn nǹkan kan tó yẹ kí wọ́n ṣe.
0: Bẹ́ẹ̀ ìgbà tí mo wà kékeré ẹ má bínú pé mo kọ́ tí ìgbà tí mo wà kékeré wọ́n ṣe scan so ṣe ń gbọ́ mi sá. So scan ni wọ́n ṣe yẹn ni doctor yẹn ni pé àwọn máa ní.